0: 105.5.
1: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù tọrin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò

0: gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà.
1: Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.

0: máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 100,000.
1: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lè mí ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Cashier. Ayẹyẹ ọdún kejì Cashier, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
2: Kí ni gan-an ni wọ́n ṣe tìmọ̀tìmọ̀ fún? Ṣé fún àwọn ìpè jíròrò lórí fóònù láàrin òru, tàbí ká sùn lálàáfíà? Ṣé fún pípa àdéhùn òwò pàtàkì dé, tàbí fún pípa ojú dé kò rún gbé ẹ lọ yè? Ṣé fún ìwọ́jàmọ́ra pẹ̀lú ìrọ̀rí? Ìwọ náà ló ṣèdájọ́ ọ̀rọ̀ ní Royal Foam. A ti ṣe tìmùtìmù tó lè ṣe ohun gbogbo, nítorí pé a wà láti jẹ́ kí ìgbé ayé rọrùn fún ọ. Royal Foam, ìmọ̀lára ojúlówó ìgbádùn láti ọdún 1980.
3: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: Abuja Healing Crusades. Gbogbo àwa ti lúgbé. Wúsẹ́ Pàpẹ Túnṣe Ṣùbà Buhari Obua Ilé 123 Kùjẹ́ Pàràbà Yàyà Júṣúrí Bẹ́gà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ọmọlúgbọ ẹ̀yẹdà àsìkò títún tí wàá gba ògbó rẹ padà lọ́wọ́ àwọn tó ń kiri ayé rẹ ṣàpèlé. Wọ́n máa gba ara rẹ fún ẹ lọ́wọ́ àwọn tó ń gba ara aláràdá nínú ayé. Àkórí ìsọjí alágbára báyìí ni Operation Take It By Force. Ó máa bẹ̀rẹ̀ látọjọ́ Monday July 13 títí dọjọ́ Friday July 17 ọdún 2026 sí Old Parade Ground, Area 10, Lẹ́yìn Radio House at the junction of International Conference Center, adjacent to Army Headquarters, Abuja. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni ìsọjí ń bẹ̀rẹ̀ lójoojúmọ́. Ọlọ́run ìpè bàbá ṣe bí ọba ní kí n sọ fún ẹ wípé ogun máa ṣẹ́, ìjọ máa já, ọ̀nà máa là. Apọ́sí Dr. Isemu Mustafa JP bàbá ṣe bí ọba lólùgbàlejò àgbà. Jésù ń retí ìrẹ́ o, máa bọ̀ kájọ gbàdúrà. Seed of Christ Glory Church, Land of Reality ló ń kéde.
1: Láti ẹ̀ka sàn sáà, orúkọ mi ni Olúwa Bukola Adigun láti Ìbàdàn branch. Ọmọ ọjọ́ orí afẹ́fẹ́ ni mí tẹ́lẹ̀ kó tó di pé mo wá sí Ìgàndọ̀. Ìgbà tí máa ń jọ ẹ̀ lórí afẹ́fẹ́ orí rédíò máa ń sọ ìwúrọ̀ mi. Mo máa ń gbomi sí mo bẹ̀rẹ̀ sí ní rí changes ní ayé mi. Mo wá ní àjẹ́kì mi náà wá Ìgàndọ̀ bí kọ́ mo wá wà síbẹ̀. Ṣùgbọ́n nígbà tí mo ti tẹ̀sọ̀wọ́ Ìgàndọ̀ ìyanu oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nínú ayé mi. Èmi tẹ́ pé ṣọ́ọ̀bù mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ 4x8 ni 4x8 sílẹ̀tì kan tó ń tà yẹn òun ni ó wá jẹ́ méjì ẹ̀ ni mo rò ní ṣọ́ọ̀bù kékeré yẹn tí mò ń tapọ̀n mọ́ jẹ̀bù. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu mi pẹ̀lú mo ṣe ń san owó rọ̀ mi màá máa sọ fún ọlọ́run pé bí ìjọ ṣe ń gbòòrò sí i bí ìjọ ìrèwé ẹ̀ ṣe ń gbòòrò sí i kí ṣọ́ọ̀bù náà máa gbòòrò sí i. Ìgbà tó yá mo tún yẹ sẹ́ǹdì ó di 8x8 ìgbà tó tún yá ń sìn láàdì láàdì ìjọba dé ṣọ́ọ̀bù mi ń sìn. Inú èmi gbogbo ń dùn máa ń wọgbẹ́ nínú adùn ṣọ́ọ̀bù mi tó ti já ìrú safe company mọ́ ṣọ́ọ̀bù tí wàá di mini supermarket. Mo ti wá kúrò ní ìyàpọ̀ mọ́ mo ti di ọní provision provision ni mo ń tà tipẹ́tipẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wàhálà àti ìdààmú tó bá ọ̀tá mi tí mo bá dẹni tó ń tàpọ̀ mọ́. Ìgbà ṣẹ́ẹ̀sì tí mo wá ti join ṣẹ́ẹ̀sì Ìgàndọ̀ Seed of God Church yìí gbogbo nǹkan yí padà sí dáadáa fún mi ni mi kì í mèsì èrè òwúrọ̀ ǹdẹ̀ máa ń wá sí church ní Sunday tí Thursday náà máa ń wá. Ṣùgbọ́n kòkòrò ní pé máa ń san owó tẹ́ bá ní ká san yẹn máa ń tiraka màá ṣàmúṣọ pé mo san mo lè yan owó iṣẹ́ mo ń yà nù nínú ọjà mi mo ń tà. Èmi gan ẹni máa ń yà mí fún bí gbogbo nǹkan tí mo ń rí máa ń yà mí ẹni máa ń jọ mí lójú máa jókòó máa ń ṣe ṣọ́ọ̀bù mi nílé ìyá pípẹ́lú mi gbogbo mi ti rówó kò yé mi ọdún lọ́rùn òwúrọ̀ òun daṣọ àṣírí gbò mí ẹ ṣeun dúpẹ́ bàbá.
2: Ẹ tẹ́wọ̀ yìí síwájú báyìí lórúkọ Jésù ti Nasareti ó yá báìbù kò tiẹ̀ in the name of Jesus. Ẹgbẹ́ ó ní mo sọ pé èmi náà fẹ́ máa fẹ̀ bí ìrì òwúrọ̀ ṣe ń fẹ̀ ẹ máa gbọ́ kọ́kọ́rọ́ tó wà ń bẹ̀ ó lò ń sọ̀rọ̀ rẹ bá jẹ̀bú o kí ìsinú ẹ̀ èèyàn bá ń gbégbèsẹ̀ lẹ́sọ̀ bá gbégbèsẹ̀ á wá ní ẹ̀rí ayé ò lówó jáyẹ̀bọ̀ èèyàn ni ò ní gbà. Mo sọ fún ọ pé a fẹ́ ràn ọ lọ sí ilẹ̀ tó ń sàn fún wàrà àti fún oyin. Ilẹ̀ rẹ ó lè jẹ́ Amẹ́ríkà, ilẹ̀ rẹ ó lè jẹ́ Èkó, ó lè jẹ́ Abuja, ó lè jẹ́ Ìbàdàn, ó lè jẹ́ Port Harcourt. Ó mọ ilẹ̀ rẹ onílẹ̀ tó máa sọ fún ẹ. Mo dúró mi ò dá dúró, mo sọ̀rọ̀ mi ò dá sọ̀rọ̀. Bó o ti ń sọ ọrẹ rẹ ti ọjọ́ Monday tàbí ọrẹ májẹ̀mú rẹ, mo sọ tẹ́lẹ̀ lórúkọ ó yà lọ gbòòrò. In the name of Jesus. Abuja ẹ kú múra wòlíì bọ̀. Gbogbo ẹ̀yẹ ọmọ náà tẹ́ ẹ wà ní Lúgbé, tẹ́ ẹ wà ní Wúsẹ́, Pàpẹ, Dúṣe, Ṣùbà, Buhari, Kubwa, Area 1, Area 2, Area 3, Kùjé, Maraba, Yanyan, Bùsùrí, Bẹ́gà, Súlẹ̀já, Nasarawa, Ẹkùnmúra, àti ibi tí mi lè dárúkọ, a lè dárúkọ ẹ̀ tán Abuja pọ̀. Mo gbàdúrà lórúkọ Jésù ògo rẹ̀ á jáde. Ó máa plan ara ẹ̀ sílẹ̀. Aago mẹ́rin ni ìpàdé máa bẹ̀rẹ̀ ọjọ́ Monday, Tuesday, Wednesday, Thursday, Friday on the 13th to 17th. Ó máa bẹ̀rẹ̀ ní ọjọ́ mẹ́jọ. Wòlíì à ń wọlé wá. Mo gbàdúrà lórúkọ Jésù ògo rẹ̀ á jáde. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run 13 support crusade loru ko jesu olorun a support yi e ma ra anugba e ma ra anugba e ma ra anugba in the name of Jesus e wo e ja doke lo wo
1: ndo daddy e karasa oni e dio oni e dio eri mi ma po nigba gbogbo sugbon mo tun be ri ta na o ode ri le se to koja mo ni ta na Odebi mo ri yanu owo gba 100,000 o te di ma so bi o si bi mo se get e mo mo get e dona yanu bi ti ni ti dewo bi ti mo ti dewo mo ti le owo yen mo do kiyan kan bi omo eko se pe lati do igbo to pe ye lojo yen ni bi se pe bayi to gbo pe mo wa nbe bo se ni 100,000 ti mi ni yen ese ke se mo so eda mi wa mi bo to pe lowo olorun to wa ni eri lana ohun ni ti owo ko mo se mo fe fi se nkankan ana de je weekend ti mi o di lo si bank lo gba owo bi ti mo igbe owo ni pe nbo ti ma ti ro owo e ta ni mo ma ya lowo e bi olorun se kun eyan kan ati de bo yen bi se send yi ti mo fe yen gogogogo bo se send yi si mi ni yen ah bese ke se mo do aro mo fe so iga mi we mo de mo tun dupe lowo olorun pe bi mo se le ri kojo awa to bo fun mi ni eri to bi gbogbo ti mo fe ke olorun lori awon mi ko olorun ko tubo se fun mi o dupe o ipe yin pe mi olorun se ya lati gba mo ti tele ipe lati ya 223 January 223 ati gba ni o se alaini olorun bo ku fun mi ni je gbese mo olorun pesi fun gbe mi se o ipe yo to bo ma fun si o eri ni yo to ma po si ni oruko Jesu Kristi Oluwa wa amen.
2: Hey, so ko Oluwa mi.
3: Oluwa mi.
2: Bo asiri emi na.
3: Asiri emi na.
2: Ore emi na lowo.
3: Ore emi na lowo.
2: Olore mi.
3: Olore mi.
2: Ni Nigeria.
3: Ni Nigeria.
2: Ati loke oko.
3: Ati loke oko.
2: Ewa emi na kan.
3: Ewa emi na
2: kan. In the name of Jesus.
3: Amen.
2: Te ba wo awon eri yen, mo sore lo saba manje bo gbadura gbogbo eyin te ba sore yin lone bi ojo monday mo so tele bi o ba gbagbo loruko jesus iwo na ba ri bukun la in the name of Jesus
3: amen
2: gbogbo eyin te won oju oluwa ti o sowo lowo re ah ko sowo to fa fi jeun ko sowo to lo debi pe o ti esanwo re e te wo siwaju mo gbadura loruko jesus o ma ra nu gba in the name of Jesus
3: amen
2: elo mo bo le mi na o ti zuru wo re san nipa me eyan ma nwa ni o be ni eyan ma nwa eyan ma fiti pati pa se ni e gbo ni bibele awon to fi omi je fu irugbe won fi ayo pada wa won wa ru ti re ye ni pe ko covenant nipa ti won se o bere ye oni ni to wa lowo e lo fi sile jesus ni ore e lo poju ẹnì kan rí mi gbọ́ mo sọ tẹ́lẹ̀ ọlọ́run yóò bùkún fún ọ in the name of Jesus ẹ já padà dókè lọ́hùn.
4: Orúkọ mi ni Olúwa Tóbi Lọ́ba Tìjọ ni láti Kogi sá. Mi náà rí o dádì mi náà rí o. To some people, we don't know how to speak in the language as testimony, but honestly speaking, it's actually a testimony. The thing is, sometimes last week, I was actually pressed for money. Like I needed money to do something. Today we were very, very urgent. Go, but I was not having much to do that. So I want to go to meet the ferry. We were going to the ferry. We were going to Malulot. The ferry is put away. Meanwhile, Auntie means concerned the whole single account to me, picking my office in Coco. So it's a few paying. Oh, you must hurry, look, Tima fishing, going to my fishing, what I'm fishing of money, came out of Lofon, Cotton of Lofon. But unfortunately for my enemy, now Bani Akwe, Jockey Jin, my bang of fee, oh, you shin con. Ah, no, put ye, you're voting me, put Masari Yalu. Ah, can you shall eat me? Ah, or you should be over. The next thing you know, I get the same amount. See, Anthony, you say it's meeting bang of fee in Queen. Jockey G, that same amount now came into the account again. Ah, you know, we are. Chance to fee. Kituba will get in coin in me again. No one can want to pay a send the way to the bank to call me ni get ni wa ni eh awon sha for ministry and san fun ni eh wo kini ah de o pe gba mi be yin o ma nkan o ma wa confused pelu nkan so mi sir mo ma pa ma ton ti soro yi boya ke mi de sai lo owo yi fi se nkan te mi ma se kan so diploma ni pe kini emi sha ko bo owo yin dare n ba lo owo yin ni mi se lowo ton ma to ma de jo di be abijo kan russian bania mi wa ro ye pe je tin da owo yin pada owo ti mi munu e o nba ti ma da owo yen pada mi ri pe won minus ni bawo na se ma ni mi je gbese se mi gbowo ni bank ni se bo anti mi mi lo ti mi de wa ki ma da pada ko sha ye mi and I had to call my account officer pe nko bye bye bye bye lo nsele yen wa ni e boya mi request for loan ni loan loan ke ni bank ah mi gba loan on bank o won sorry pe anti mi pe anti mi pe owo yen o da pe ko nse eyin le send owo yin o ni awon sha re ni won ni anyway pe awon send owo sinu account mi o daddy mi request loan ni bank bo mo se bi o ba mo pe I needed that money bi gba yen there's no who I could have talked to pe they should give me that money at that point in time because I'm not even mi mo mo se n bere nkan be yen lo awon eyan daddy owo yen dey drop sinu account mi ti fi ri owo yen se nkan ti ma fi se in fact, Gautier, in fact, I was just, she, this is how God works, sha. Like, I needed something, I could not talk to people about it, I told God about it, and he surprised me. God, oh, was he banking me? Oh, Lord, I'm so full of money alone, no more day, even though it is a loan. But I should really book at that time, point in time, Timmy need a win here. Daddy, no, she be a one bad
2: girl. Ah, so called Lua.
3: Oh, Lua.
2: Boa siri mi na.
3: Boa siri mi
2: na. Maje ka siri mi o tu.
3: Maje ka siri mi o tu.
2: Sanu mi Oluwa.
3: Sanu mi Oluwa.
2: Bo gbadua asiri e ma bo.
3: Amen.
2: Asiri e ma bo.
3: Amen.
2: Anu adide fun o.
3: Amen.
2: Ile ogo re wa debe.
3: Amen.
2: O ma debe.
3: Amen.
2: O ma debe.
3: Amen.
2: Oh, the name is here.
3: Amen.
2: In the name of Jesus.
3: Amen.
2: Wa de se bi oba.
3: Amen.
2: Jesu Oluwa wa.
3: Amen.
2: Gbogbo eyan ma gbagbe le pe Ola ni ojo keje osu keje mo fe gbadura kan pataki ni iri owuro lola mo gbagbe mo so fun o pe awon woli meta ta bi ni ojo keje osu keje won sure fun eyin omo olorun torina e get ready e wa mu oyin yin ola lo ma pe meje je ki oyin yen ko wa lowo e laaro ola loruko Jesu o ma ri anugba
3: amen
2: ko card number sile 30 32 67 02 85 gbo le kan si 30 32 67 02 85 Mustafa Solomon Moses Oné lo ma gbe jade ni First Bank loruko Jesu wari anugba
3: amen
2: o mo ni wara anugba
3: amen
2: mo ni wara anugba
3: amen
2: mo ni wara anugba
3: amen
2: gbogbo lojo bi Oné Oné wedding anniversary mo gbadura fun yin loruko Jesu o ma rogolo
3: amen
2: mo ni wara rogolo
3: amen
2: mo ni wara rogolo
3: amen
2: igbeyawo re ko ni daru
3: amen
2: mo pa ti adu ati ayo sinu aye re ati igbeyawo re ni oruko aba tomo te orun pase lo
3: pa mi
2: lo ra anugba
3: amen
2: wa de se bi oba
3: amen
2: jesu oluwa wa
3: amen
2: e gbo gbogbo eyan omo olorun ta mura fun jerusalem akoko ti suto e gbo mi sa awon irin ajo kan be te mi ma npe ni irin ajo ogo awon kan be won gbiyanju ati travel won fun won bi sa won de lowo lowo in to se ni pe o ti mo pe majemu ti o fe ko lo irin ajo ogo niyan ja koko lo Jerusalem to ba ti le fo okun o ti break e to ba ti lo fo to fo mi okun yen o break e niyan oke okun gan na fe ko lo to ba ti break o pari ko si pe won afen ni afisa Jerusalem abi ti Jordan baba se bi o ba lo fe bare won ma fun e clear fun money fun e awon na ma refuse eyan o daada Jerusalem ma refuse eyan Jordan na ma nse be but won le refuse e irin ajogo lo fe rin mo gbadura Lord, who causes Ogo, Rajadi,
3: Amen.
2: In our atom,
3: Amen.
2: In the name of Jesus,
3: Amen.
2: But it's still a lola. Muma to four, ni number to mape. Fuere ajuyi. Lord, who causes Wara, no ba.
3: Amen.
2: In the name of Jesus,
3: Amen.
2: Mo bless our prayer, boy. Mo de bless Urue, to fafi anoint Yareloni. Lord, who causes Uluaya,
3: Amen.
2: Agbara ko wonwe.
3: Amen.
2: Wa de meri wa.
3: Amen.
2: Yesu Oluwa wa.
3: Amen.
2: Ma gbagbe e pe lo ma bu dani pelu oyin e. A fi pade ni asale lagun mejo. A fe gbadura ni. Na aro la a lo ye pe ye ninu yowuro loruko Jesu wa ra lo gba.
3: Amen.
2: Wa de se bi oba.
3: Amen.
2: Mo ju sen nikan. Wa kan fi daloju pe
3: mi gangan
2: le ri.

0: máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta, ló máa gba àǹfààní 30. Ta ayò kan, gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1,000,000.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lèmi náà ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlágẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Káṣíẹ̀. Ayẹyẹ ọdún kejì Káṣíẹ̀, ogunlọ́gbọ̀n èèyàn ló máa Káṣíẹ̀. Ṣó ti Káṣíẹ̀? Mo ti Káṣíẹ̀.
2: The FIFA World Cup 2026 is here. Watch all 104 matches live on StarTime, from the opening match to the final showdown.
3: And this time, it's not just watching, it's watch and win.
2: Subscribe or buy a StarTime decoder and stand a chance to win the 10 million naira grand prize, plus many exciting prizes nationwide, with subscription packages starting from just 4,000 naira. Recharge now via StarTime's app or visit any StarTime's office or dealer outlet near you.
4: StarTime's, enjoy digital life.
5: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà, báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
6: Ọkọ̀yàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
5: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọ lórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́, a dẹ̀ sì jọ wà.
6: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
5: Nísìnyí, o lè jẹ́ alábàápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Páàkì 60cl. Fún ìwọ nìkan ṣoṣo, gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
7: Have you ever noticed how you're always reaching for the next thing? You're not just saving, not just spending, not just planning. You're growing your dreams. Because deep down, you're

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Nitrochadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹrù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni ọ̀gbẹ́ni Biodun Ladepo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Nitrochadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Splash FM 105.5.
2: Here is 105.5.
3: From the very beginning, we just saw the world differently than everyone else.
4: Everyone else
3: was made obvious in all we do.
5: That didn't sit well with some people.
6: What's our plan?
7: Our plan is to keep going up and not just go up, but stay at the very top. We are your favorite radio station. Splash 105.5 FM.
2: Yes. 105.5, The Splash.

0: ẹ̀yin òbí àtàlágbàtọ́ tó ń gbé nílùú Ìbàdàn, ẹ súnmọ́ bí ẹ wá gbọ́. Ǹjẹ́ ẹ̀yin ní ọmọ tí ọjọ́ orí rẹ̀ bẹ̀rẹ̀ láti ọdún 15 sókè? Ọmọ náà lè ti dá ìmọ̀ nípa bí wọ́n ti ń pa owó dọ́là. Ohun tẹ́ ẹ nílò láti ṣe ni kí ẹ fún ọmọ yín láǹfààní láti lọ kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé nílé-iṣẹ́ All Global Tech Network, níbi tí wọ́n ti ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lórí Web Development, UI/UX Design, Cyber Security, Data Analysis, Digital Marketing àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìdánilẹ́kọ̀ọ́ yìí oṣù mẹ́ta gbáko ni yóò fi wáyé. Ẹ sáré wá jẹ àǹfààní tí All Global Tech Network gbé kalẹ̀, nítorí lákòókò yìí ẹ̀dínwó tó tó 20% lọ lọ́wọ́. Ẹ kàn sí wọn ní 834 Heritage Mall, Coco House, Dùgbẹ̀ Ìbàdàn. Fún àlàyé kíkún àti ìforúkọsílẹ̀, ẹ pè sórí nọ́mbà yìí 0916-964-0952 tàbí kẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí àwọn òpó ayélujára wọn ní tọ̀nà allglobaltechnetwork.com. Pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ yìí, ọmọ yín yóò lè dádúró tí yóò sì wúlò fúnra rẹ̀ àti àwùjọ lápapọ̀.
1: My brother, I hear say Lafarge don't change name.
2: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement, another building solutions company. Where Ella build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Coco House, National Theater, plus plenty of Ethereum construction for this week

0: ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjẹ́ ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Literature Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó.

0: Oh, wa busi fun mi. Ah, oh, sorry. Re. O ti mo yes, ma dabo, ma dabo, ma dabo.
1: Ni tan ke ti o didan.
0: Wa kila gbe kila ju.
1: E ti faya si
0: mo. E o le kila o de like bo lo bin tori o lo.
1: Lotion gba o.
0: In blossom. Aku ojumo omo Nigeria. E ka bo sori akoto ti fun ti edo royin. Oja di tan. O duro re koda o tun sana ti oluwa de si fun dose to tun
1: gba wo se monday tin
0: ah wa bo ni so mo nti gba
2: ewo na omo
0: e to ba to
1: Yeah, you know, no, Bisha. Hey, yes, or a
0: penny. What is bought over it? But I'll take party because it is
1: among buttoning back, kill and suffer more.
0: Can't walk back, Nanny, your Malua B. Indeed, sorry, or what it does he bear? I lay, what's my way? What got for a letter or what old money?
1: So, written me,
0: yeah, yeah.
1: But by looking my mommy.
0: Pe ore ni wa
1: pe
0: we are friends
1: pe ise re na mo nwo si
0: ise bu wo lo
1: ko ari bo wa ni
0: ise bu wo lo
1: ye ah eni an ba gbe la fi wa jo
0: fi wa jo ra wa to ba je de o ni
1: iro
0: olo ri nu mi wi pe le ologo mo le
1: ah
0: mo ni bo ba ti e je ba kiadi le yen gba wa li je na mi mind
1: okay
0: mi mind to ba je eyan ma gbe kule wole
1: ah
0: olo mi
1: ah
0: da ka sa ti wa li je na
1: ka sa ti wole
0: atedo to woju le
1: Atẹdo gbe kitchen
0: Atẹdo gbe kule wole kasa ti gbe
1: kasa ti wobi re koda be yan se bus conductor tin la lujo na
0: Olorun
1: ta ti gan moto
0: gan iba ja teyin
1: ma je ko je ele o era kan e mo ko so
0: ino dala ino orile ede kan nisin to ba ri orun tin ran nbe
1: be ni
0: ori
1: titi ti orile ede on gan na to ya pe omi ni won fun sun ola
0: laarin titi wa yan lantiti ni that is a country in kan ru egboro si an lu nkan yan o
1: ah
0: ah nkan yan o
1: njo mo pe igbogbo orun mu kankan won fun mi sun lara o to ba je pe iyen ni olodun fi ba won ara brazil zoro pe se ka won fi ropo re ki won win ni
0: ma ji won gba
1: won gba
0: ibu ara o da
1: ibu
0: ara o da
1: awon na tin na yan ko
0: eri
1: mo gudu fi je e mo ku
0: mo gudu fi je
1: mo gudu wa ku
0: ko re ti o je o
1: se mo mo gudu
0: kule o ma ni fo se na loruko temi ojulo wa ni kan presenter yin na ni iliasu loruko te so fun lojo suna ah ati gbede nti e mo je ni omo Nigeria
1: o ti de ni kenke luke oni je ojo kefa ninu osu keje osu agemo ojilelegbo odun odin merinla e ka bo e ka ro se daada alaji alafia ko
0: ajire
1: odun bi e ku dede asiko yi bo ba se pe ki isorilede Nigeria leyin tin wo wa
0: okay
1: o se se ko je owo oru lo bo si lapo odo tin o si le je osan tabi ko ti e je afejumo ta tun pe ni afemoju e ka bo si ka ti royin e ka bo si ti fun te do lakotun agbede o e ka bo si Washington IB ile funfun balawo alagbala okin felele ni gboro ibadan alagbala
0: ogbo
1: ba be yen funfun ni funfun ni bi titi ti gbe yo kulu
0: awa no express igban
1: olorun ni to de express igban
0: to
1: de challenge igban
0: oyo kululu kululu
1: e wa wa o
0: eh.
1: Asure tete koja le arin gbere yi sunsan na o
0: eh,
1: e ma tori pe ona wa e wo nisin ati mu apa keji daji odun bayi
0: be ni
1: e dakun gbogbo wo te pa losu mefa
0: akoko ko se pa ni
1: e ma fa gidi
0: baba to ku yi
1: won ni aira orofo abi aira aye ko to sile bi o se wi pe ko le ba sowo fun ni to nje ati paje ni koko
0: ti
1: ti e se nitori ati paje ko le ba se o fofo fun ni na la se ra
0: iba
1: olorun waju opele oro adeosi loruko mi elifanso loyin ore okan soso ajana ku ti agba gboje fo papo jo G-Square Arco Sky Giran Global Radio King of Scorer Continental and Intercontinental ti fun te do re o ele nbe we ku kale
0: oya o eje wori awon ogere iroyin to je ti footedo fun ti oworo yi
1: oya
0: akole re lati nu awon awe iroyin ojojumo ile wa Nigeria ka wo sere be sakata ti yin ka bujo si eti gbo yin ke ma ko mara ke ma gbon mara ke ma gun rush rush ko ne pa yin lori lagba lowo Olorun
1: amen
0: 2027 nde to o odun boni odun boni fawo lo si ah sorry fawo lo selu
1: o te pe ti o tojo meta ti mo gbo bo mi lo gin bo lowo se o ti ko nu egbe ni
0: inu egbe o egbe alase ori la wa
1: ha se ti tele mo
0: awo sinu egbe lo selu su ṣùgbọ́n àwa nú ẹgbẹ́ aláṣeyọrí.
1: Ẹgbẹ́ aláṣeyọrí.
0: You get it.
1: Where progressives go?
0: Èmi ọmọ etí jẹ́ bẹ́ẹ̀.
1: Okay.
0: Which progressives?
1: Ẹ má kọ lérò yín.
0: Etí wọ́n ló máa ń padà. Lórí ọ̀rọ̀ ọdún 2027, wọ́n ní àwọn ẹgbẹ́ òṣèlú báyìí lọ́lọ́kọ̀ òjọ̀kan ní láti bẹ̀rẹ̀ sí ní sásọ̀tún-sásọ̀sì láti rí wípé gbèdéke ọjọ́ tí wọ́n fi okọ̀ mòye ìránṣẹ́ sí àkàtàjọ INEC ò gbèrú wọn látẹ̀yìn lórí rẹ̀. Lọ́wọ́ yìí wọ́n ti ń bẹ̀rẹ̀ sí ní ruko mọ́ kọ́rọ̀ omoyè ẹ̀sì sọ́dọ̀ wọn kí wọ́n sì fowókọ sọ́dọ̀ INEC olùdíje wa lélẹ̀ Fàkátì kò síjà kò sọ̀rọ̀ no waiting no stopping 2027 straight ni.
1: Ọlọ́run ló lè mí kó dẹ̀ mí wá sí.
0: Amen.
1: Di àsìkò náà ti kọjá rẹ̀.
0: Amen.
1: Ó dáa tó ìròyìn rẹ̀ lápọ̀dọ̀ tèmi punch ló gbé gẹ́gẹ́ bí àkọlé ṣe kà sóde pé láàrin oṣù mẹ́fà.
0: Dábò.
1: Òun náà ni owó tí ń ṣe bílíọ̀nù mẹ́fà ó dín 200 million náírà tí àjọ olómìnira ti ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú mọ̀kùmọ̀kù tá a mọ̀ sí ICPC tí wọ́n rí gbà o. Lọ́wọ́ àwọn kọ̀lọ̀rọ̀ sí akówó olúbànà 6 billion ó dín 200 million ìyẹn ni wọ́n ń pè ní 5.8 billion náírà káàsì.
0: Káàsì.
1: Ọlọ́sẹ̀.
0: Cha.
1: Ìròyìn mọ̀ ń bẹ̀ lẹ́kọ̀ọ́ rẹ.
0: Bí Akin wa ti call it bí. Mo gbọ́ bí ń bẹ̀ yẹn.
1: Bílí fan fèrè bílíọ̀nù.
0: Ọlọ́run o kábíyèsí olódùmarè ó máa kórè. Àwọn aṣòfin lẹ́gbẹ̀mọ aṣòfin àgbà orílẹ̀-èdè yìí. Sẹ́rẹ̀tì ni o. Sẹ́rẹ̀tì là ń sọ̀rọ̀ ọgbà rẹ̀ o tó báyìí di ọ̀la Tusidee. Wọ́n jókòó láti tún taná wádìí àwọn ìṣúná kan tó ní ṣe pẹ̀lú agency tẹ dálẹ̀ Abuja. That agency.
1: Fẹ́ẹ́ lẹ́ẹ̀mọ kankan pẹ́.
0: Irọ́ tí o mọ ọpẹ́lẹ̀.
1: Ọpẹlẹ asáùnà.
0: Ọpẹlẹ
1: asáùnà.
0: Sori Tẹ́bílàdé bó ṣe wà ó. Ẹnu rẹ̀ ò tọrọ báyìí. Ẹnu rẹ̀ ò tọrọ.
1: Ó lè yàn bẹ́ẹ̀ ni.
0: Kò lè yàn bẹ́ẹ̀ tá a bá fa okùn fa títí títí.
1: Ah
0: fa de.
1: De
0: oju gari.
1: Ọmọ ìlú ni.
0: Ọmọ
1: ìlú ni. Ó kẹ́tọ̀ pọ́ǹchì lélẹ́yìí o lápọ̀dọ̀ mi ń bí o. Ọjọ́ burúkú ṣòde parọ́ ọjọ́ kan burú ó dàbí ọjọ́ mẹ́rin lámàní. Àwọn agbórí ìgbẹ́dìgara ọlọ́ṣà tá a mọ̀ sí bandiiti. Àwọn banditarian element.
0: Àwọn ní banditiri.
1: Banditiri. Wọ́n ní àgbẹ̀ mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀. Wọ́n mà dẹ́mi wọn légbodò ní ìpínlẹ̀ Kaduna. Kò wá tán síbẹ̀ ọ̀gọ̀rọ̀ ẹ̀mí ni wọ́n ọ̀gọ̀rọ̀ ènìyàn ni wọ́n tún jí gbé sá lọ. Àwọn ajínigbé gbowó tí wọ́n tún sọ̀rọ̀ àwọn dàsàrà ẹlù tí ń gbẹ̀mí kọ́lọ́hún máa ṣọ́ni lọ́wọ́ ọ̀rú wọn ni punch ni àwọn ògbọ́mọgbọ́yà. Punch kan náà ló gbé ìròyìn níbi tí gómìnà ti ìpínlẹ̀ Ondo Yun Lucky Ayédátiwa tí ó ti rọ àwọn orílẹ̀-èdè Nàìjíríà o wípé ìgbà tá a bá wà láyé náà ni ẹjẹ́ àjọ fìfẹ́ hàn síra wa mọ̀gbọ́n láìkọ̀rọ̀ bí ìfẹ́ bí ìfẹ́.
0: Ìwọ náà wẹ̀ yẹn wò wọ́n san fọ̀tí látẹ̀yìn nu. Tó bá gbọ́ pólà.
1: Rédíò mi lè
0: yá ìkàrẹ́
1: bá dúdà àtò àbá o. Wọ́n ní Lucky Ayédátiwa ló ti rọ gbọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti jẹ́ kí ó jẹ́ pé ẹjẹ́ ká máa fìfẹ́ hàn síra wa ìyẹn ló mú mi rántí orin Adéwálé Àyúbà tó sọ pé kò dìgbà tá a bá kú ká tó mọ ìyára wa àyàn mi mo rọwọ́ ẹ̀ lù dáadáa
0: ok kí mo wí.
1: Ok so Ondo la lọ ẹ mo dẹ̀ ti ní tèmi ni ẹ.
0: So Ondo ni ok bóun ti lo Ondo òun mo jalè so Ondo
1: mo wálé
0: èmi ó là kúrẹ́. Ok o ẹjẹ́ lọ wo àkàtàjọ ayánilówó lágbàáyé tá a mọ̀ sí IMF. Wọ́n sọ̀rọ̀ lórí orílẹ̀-èdè Nàìjíríà wípé Nàìjíríà lákòyàwọ̀ lórí ìṣúná owó ìnáwó owó
1: ní àkàtà.
0: Àlànà àkóyàwọ̀ lórí owó náà. Transparent public expenditure system sáàmà máa dín òun ló sọ eléyìí why now. Kéde èèyàn wọn wá sọ̀rọ̀ sí Nàìjíríà ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ stop doing that mi ò like kéèyàn máa sọ̀rọ̀ sí Nàìjíríà. Àmọ́ ẹgbàáyé gbé ìyàwó lẹ́yìn ọdún méje nílẹ̀ ìgbìmọ̀ aṣojú ṣòfin orílẹ̀-èdè Nàìjíríà still counting won ni olajide odidi omo o fi oro ranse o Stanley ni si akata awon olugbe ni agbegbe anfani atayika ati ayida e wi pe mo pada wale mo dele pada bayi lati jiyin iriju ise mi fo didi odun meje achachachacha awon to kisese ra goroyin po gan popo popo inti

0: fọwọ́lẹ̀ rọ́gbà fẹ́ sùn láti fògùn ayé rẹ̀ ta fàlà. Kiri àjò ogójì ọdún mọ̀ bá wà dogójì ọdún mọ̀ lọ́wọ́ tara ṣàṣà wà ó fàdúrà kan kò kó sí lọ́gẹ́. Wáyé pé ẹ̀rín tó ń tayọ aláì ní gbèdéke nínú olúwa pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀. Nínú ìpàdé àdúrà lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tó máa ń wáyé ní gbogbo ọjọ́ Mọ́ndé. Bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ títí dago méjì láàbọ̀ ọ̀sán. Nínú ìjọ Celestial Church of Christ, òkè Ayọ̀ Zion Cathedral, Yagán Kújí Àrò Ìbàdàn. Wá darapọ̀ mọ́gọ́rùn-ún ènìyàn tí fọgbọ́n àdúrà béèrè fún àánú ìtúsílẹ̀ ìgbéga nínú ìdáwọ́lé tó ń tàbò lórí ọmọ àtẹ́bí. Máa bọ̀ wá ké polúwa bí ìtàtijọ́ ká lè bá lẹ́rìn aláìlẹ́gbẹ́. Má gbàgbé paago mẹ́wàá òwúrọ̀ lágbára àdúrà ń bẹ̀rẹ̀ títí dago méjì láàbọ̀ ọ̀sán nínú ìjọ Celestial Church of Christ, òkè Ayọ̀ Zion Cathedral, Yagán Kújí Àrò Ìbàdàn. Níbi tọ́lọ́run ti máa lo màmá wa Elizabeth Káyọ̀dé màmá òkè Ayọ̀ fún gbogbo oníkojúpo. Ìgbàgbọ́ ọ̀la ni ó di mú ṣinṣin dání o. Jésù dúró dé o.
1: Babe, why are you frowning for me now?
2: Come and make noodles for me.
1: Hey, this woman. Okay, how do you want it?
2: I want it as it is hot. Let it burst my brain.
1: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
3: Leave it to Golden Penny, because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
4: No, Mommy, this medicine is smelling and the taste is yucky.
5: Come on, take. It will help you get better.
6: Hey, yeah, Mommy and daughter, still struggling over this medicine palaver?
5: Kiki just doesn't like taking medicines because these children's drugs generally have an awful taste.
6: Awful taste? Have you tried Moxie?
5: Moxie? What's that?
6: Yes, Moxie is a range of children's medicines that kids love and simply can't resist. They work fast and taste pleasant.
4: This tastes great. I love it. More, please.
5: Kiki, this isn't ice cream, you know. Medicine is only good in the right amounts. And don't go sneaking back for more, okay?
6: My sister, she can't because every Moxie medicine bottle has a child-resistant cap which prevents children from opening it.
7: Moxie medicines are available in vitamin C, paracetamol, loratadine, and clofeniramine syrups, available in pharmacies nationwide. If symptoms persist after 3 days, consult your healthcare provider.
8: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
9: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
8: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
9: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
8: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
10: Offer valid while stocks last.
11: Me and Maggi, so good together.
12: Ọdẹ káàbọ̀ padà láti ojú ọjà àtijọ́ tẹ̀dọ̀rọ̀ ń tẹ̀síwájú nìkànnì Splash 105.5 FM, the Integrity Station, promoting right values. Ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa tí ẹ sì ń bá wa ká lọ nínú ẹ̀mí tí fún tẹ̀dọ̀ ìròyìn. Ìròyìn rẹ̀ lápọ̀dọ̀ tèmi ń bí eléyìí tí ó kà sóde wípé àjọ olómìnira ti ń gbógun ti gbígbé àti ìṣòwòlù mọ̀kùmọ̀kù àtàwọn ìwà ọ̀daràn míì tó farapẹ̀ ìyẹn Independent Corrupt Practices and Other Related Offences Commission tá a mọ̀ sí ICPC. Wọ́n ní owó eléyìí tí í ṣe bílíọ̀nù mẹ́jọ mẹ́fà ó dín 200 million naira òun náà ni owó tí wọ́n ti rí gbà padà o lọ́wọ́ àwọn kọlọ̀rọ̀ sí ọ̀daràn ara àwọn èrè tí wọ́n rí gbà padà lé tí àwọn kan àti wọ́n fi ń gbèrú orílẹ̀-èdè Nàìjíríà látẹ̀yìn. Èyí náà sì ṣeé ṣe bẹ́ẹ̀ láàrin oṣù kínní sí oṣù kẹfà ọdún tí a wà yìí. Ilé tó sì jẹ́ ọ̀kan lára àwọn ìgbésẹ̀ láti gbógun ti ìwà ìbàjẹ́ ní ṣe o àti wípé láti rí pé ní abala ti àkóyawọ́ àti gbangba làṣà ń ta ìṣirò ó wáyè pàápàá jùlọ láti túbọ̀ dáàbò bo ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà kó lè bá fẹsẹ̀ múlẹ̀ dandan. Èyí náà ló tún wáyé o látara bí àjọ ń ṣe sọ̀rọ̀ wípé ṣé ẹni tá à ń pè ní ìwà ìbàjẹ́ kò dẹ́kun rẹ o ẹ mú òtán bá bọ̀ lọ ni wọ́n fi ṣe àwọn òbílẹ̀ jẹ́ ẹ̀ka ìjẹ́ olójú ẹ̀yìn tí pọ̀rọ̀bẹ̀rọ̀bẹ̀ yìí wọn ò kọ̀ láti bọ orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ wọ́n dàbí àgbàrá tó kọ̀ tó ní dandan wọn gba wájú onílé bó bá sì ti gba wájú ilé onílé dandan ni kó wó wọn nílé ni o onílé ni ọwá ní gbà fún un wọn ni gbogbo àwọn nǹkan wọnyí náà ni yóò máa ṣe àkóbá ńláńlá fún ètò ààbò lórílẹèdè wa nàìjíríà nígbà tá a bá ń gbogbo ohun tó jẹ ẹtọ dúkìá owó àti nǹkan àmúṣọrọ ilé wa tá a ń gbé gba ibòmíì dípò ohun tó yẹ ká lò fún aráàlú kí wọn lè jẹ mọkútùn rẹ àjọ icpc òun náà ló ń sọrọ nígbà tí wọn ń ṣipayá ibi wọn bá iṣẹ dé tí wọn sì ń jábọ rẹ fún àwọn oníròyìn ní ọjọ àìkú sunday tàná wọn sọrọ wọn ní owó eléyìí tí àwọn ti rí gbà padà yìí láàrin oṣù mẹfà tá à ń sọrọ rẹ òun náà ní ń lọ bíi bílíọnù márùnún ó lé ọrìnléníẹẹdẹ ẹgbẹ̀rin ó dín mọ́kànlá mílíọ̀nù náírà ó tún wá lé ní ọ̀rìnléníẹgbẹ̀ta ó lé kan ẹgbẹ̀rún náírà kó ṣẹ̀ṣẹ̀ tó wá lé ní òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó dín márùn náírà 925 nù àti kọ́bọ̀ méjì àjọ ń sọ̀rọ̀ wọn ni lára ìgbìyànjú àwọn láti túbọ̀ rí wípé ààbò tó péye wà fún owó òlú tí ò ní máa yoro àbí máa gba àwọn ibìkan sá lọ sí àwọn ibòmíì tí ò lẹ́tọ́ sí nípasẹ̀ iṣẹ́ ibi àwọn tí a ti dára dé wípé wọ́n ò máa ṣèlú bó ti tọ́ àti bó ti yẹ ṣùgbọ́n tí wọ́n ń gbàbọ̀dé fún wa ó ní nípasẹ̀ èyí orúkọ rere orílẹ̀-èdè nàìjíríà àti ìjọba lápapọ̀ náà ni ó máa jẹ́ bẹ́ẹ̀ sì ni yóò máa mú ìdàgbàsókè àti ìní ìgbàgbọ́ tó péye bá ṣíṣe níní àkóyawọ́ pápá jùlọ tọrọ bá ti ń níṣe pẹ̀lú owó ìlú wọn wá fi kún ọ̀rọ̀ wọn òun pé dídáàbòbò àwọn owó ìlú àti mímú ìdàgbàsókè bá ìlákóyawọ́ náà ni ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí akitiyan bẹ́ẹ̀ yẹn wáyé kí orílẹ̀-èdè kan kó dàgbà kó sì lè máa tẹ̀síwájú nù o wọn ni èyí yóò sì túbọ̀ mú kí n tá à ń pè ní àwùjọ abánikalẹ́ tó ní ààbò tó péye kó wà fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pé bá a bá ṣòwò bá a bá ń sanwó orí dandan ni ká lówó wa síbi tó tọ́ dandan ni kí wọ́n náà síbi tó yẹ ṣùgbọ́n bá a bá láwọn èèyàn tí wọ́n ń bẹ nípò òṣèlú tí wọ́n sì ń ṣojú wa àmọ́ tí wọ́n ń gbowó ìlú jẹ́ ńkọ́ ajẹ́pẹ́ ni ibi nírú wọn kà ń dánú rẹ sí
13: ibà
12: o ti fẹ́ sọ̀rọ̀ sí arábìnrin inú erobìnrin sójú ẹni tí wọ́n dá sẹ́ na wàhálà for you
13: bukola bó ni jáde
12: káàrọ̀ lẹ́nu iṣẹ́ bukola wa ṣiṣẹ́ ti ẹ ní ìwọ náà ó sì múrò yẹn ọkà
13: ṣé ìwọ kò kàrò ìlọ ṣé ìwọ ṣe rí
12: èmi ń dijú kàrò yìí.
13: O ṣe rí wípé mo fẹ́ sọ kẹ́ sẹ́ kò ń fi àwọ̀ owó
12: ọkàn ni. Ẹni ẹlẹ́ni rìn wọ́n ló ti jẹ́.
13: Àwọn àyè jàre, àwọn ọ̀sẹ̀ wíkẹ́ndì.
12: Tàwa ló jẹ̀ bí sáńjàre.
13: Jọ́sí sórí àwọn akẹ́kẹ́ sí sọ̀rọ̀ fún mi. Ẹyin olólùfẹ́ wa tí ẹ wà lójú òpó ìbánidọ́rẹ̀ Facebook, thank you so much. Comment yín ò tí ì tó ẹ dábòlẹ̀ sí lápá ibẹ̀. Jayọ̀lá Abdulrahouf, Sherifat Funke Aziz, Ogbevre Ambrose Yabari, Korede Adébáyọ̀, ẹ ṣeun gan púpọ̀, Adébọ́jà Yusuf Ọládiméjì, Yusuf Isiaka Ayanbamiji, Tọ́yìbà Kàndé, Osanje Olúwafẹ́fẹ́mi, Akinyinga, Emosu Titilayo, Akinyina, Olamiki Ọmọ Abilọ Látàpátá Gangà Mbàdàn, Gbamúgbamù, Jigi Jigi, Nikki Mbàdàn nà, ẹjẹ́ àlọ́ polówó ọjà. Ambo.
14: Babe, why are you frowning for me now?
15: Woman, make noodles for me.
14: This woman. Okay, how do you want it?
15: I want it as it is hot. Let it burst my brain.
14: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
3: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste.
16: Golden Penny noodles, now available in stores near you.
17: The FIFA World Cup 2026 is here. Watch all 104 matches live on StarTime, from the opening match to the final showdown.
18: And this time, it's not just watching, it's watch and win.
17: Subscribe or buy a StarTime decoder and stand a chance to win the 10 million Naira grand prize, plus many exciting prizes nationwide. With subscription packages starting from just 4,000 Naira. Recharge now via StarTime's app or visit any StarTime's office or dealer outlet near you.
18: StarTime's, enjoy digital life.
19: My brother, are you saying Lafarge don't change name?
20: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now see the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of HBM construction for this week country since 1960.
21: HBM Nigeria, formerly Lafarge.
20: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, beyond

0: aṣalábàápín nínú ìsọdọ̀tun àtòkè wá ní the light of power evangelical ministries international ẹ darapọ̀ mọ́ wa fún wákàtí mẹ́sàn-án pẹ̀lú jésù 9 hours with jesus christ gbogbo ìjọ kristẹni láwùjọ máa darapọ̀ fún ìsìn alágbára yìí ní gbogbo ọjọ́ wednesday kejì lóṣooṣù láti aago mẹ́sàn-án àárọ̀ títí di aago mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. àwọn tí yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ pastor ademola àti pastor mrs kehinde adeniran jp pastor olúṣọlá àti pastor mrs taiwo ọlàwọyìn jp àtàwọn ẹni àmì òróró ọlọ́run mi èmi ò ní dàwátì níbi ìpàdé tó ń sọ ayé ẹni dọ̀tun yìí jésù ń retí rẹ o ìpàdé yìí yóò máa wáyé ní gbàgede ìjọ number 1 the light city ní àdójúkọ olóhùndé ẹlẹ́yẹlé road ìbàdàn wákàtí mẹ́sàn-án pẹ̀lú jésù wá kò di àṣẹ́gun.
1: Moves must be made. My people just to work hard. Dreams and challenges motivate

0: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
2: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
3: Offer valid while stocks last.
4: Me and Maggi, so good together.
5: Okay, akikabo pada. Ejari South Africa bye.
6: Hallelujah.
5: A lo South Africa bye temi tokpele.
6: Hallelujah.
5: Avele imuse joba apapo jembe. All the South Africa bye.
6: Ma lo la yata la fia o.
5: Kilo sele.
6: O bon. O bon to bari kubo.
5: Takpa titan unko. Ti badi.
6: O bon to bari kubo.
5: Takpa titan ti badi. You are doing well. Fon kan vale. Eh? Ke yon ba mudu e sindani.
6: O yon lo monto wala sa agba o.
5: Eléyé ṣẹṣẹrẹ ṣẹrẹ o wọn ni kí wọn gbé gbogbo gbèsè láti tọná wádìí ìpani nípa kúpa tó ń wáyé sórí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní South Africa. Orílẹ̀-èdè yìí ló ń sọ̀rọ̀ ló sì bu ẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ ìpani nípa kúpa tí wọ́n tún gbẹ̀mí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà méjì ní South Africa tí wọ́n sì ń bu ẹnu àtẹ́lu pẹ̀lú ìpè tó ń pèpè wípé kí ìwádìí kọ́ bẹ̀rẹ̀ sí ní lálẹ́ wù lórí àwọn èèyàn náà. Wọ́n láwọn èèyàn tí wọ́n gbẹ̀mí wọn yìí ẹni àkọ́kọ́ ẹ̀mẹ́ka Charles Iro Egbò àti Musa Yonana Joe tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí bí Joe. Wọ́n láwọn méjèèjì náà gbẹ̀mí wọn lọ́jọ́ 28 oṣù kẹfà ọdún 2026 táwa yìí. Kódà wọ́n ní Iro Egbò tẹ́ ń wò yìí ìyàbùkú náà jẹ́ ní àkàtà àwọn òṣèlétò àbò wọn tó wá ní police metro police èyí tí ó wáyé ní Pretoria. Wọ́n ní bẹ́ẹ̀ sì ni Joe náà tẹ́ ń wò yìí wọ́n yìnbọn lu òun ni pẹ̀lú ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbè tó ṣẹlẹ̀ ń bẹ̀ ní Windbank ní orílẹ̀-èdè ti South Africa nígbà tó ń bẹ níwájú sọ rẹ̀ gangan ṣé bá ìgbélé ẹni afọrùnrọ̀ ní awé ni. Nínú àtẹ̀jáde ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n fi sóde lọ́jọ́ ìsinmi Sunday àná láti pàṣẹ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ olè òkèrè kódà Nigeria Consul General ní Johannesburg àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè yìí ti ń bẹ ní South Africa náà the Nigerian Union South Africa náà ni a ti ń pèpè báyìí wípé ìwádìí kó ṣẹlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà tí ó sì gbọ́dọ̀ sí ìdádúró kankan. Wọ́n ní àwọn ń fi àsìkò ké sí orílẹ̀-èdè South Africa láti gbé ìgbésẹ̀ kí wọ́n sì dẹ́kun mímọ dẹ́mi àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà légbodò. Kí ló dé tirufẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí ti ń ṣẹlẹ̀? Wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ó ń kọni lómìnira ó sì ń da ìrẹ̀wẹ̀sì ọkàn sí ni lọ́kàn pẹ̀lú irúfẹ́ ìṣẹ̀lẹ̀ eléyìí tí ó tún ṣẹlẹ̀. Wọ́n ní àwọn òṣèlétò àbò wọn yìí náà ni a ti fi ẹ̀sùn kàn ṣáájú gbà yìí wípé wọ́n ń fi díyà jẹ àwọn ọmọ orílẹ̀-èdè yìí ti ń bẹ ní àkàtà wọn bẹ́ẹ̀ sì ni irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni èyí ṣe àkọ́kọ́ tí èyí ṣe kejì kódà ẹni tí ṣe agbẹnusọ sí àkàtà iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè kímí ẹbí ẹbí ẹ ń fà ó ṣe àlàyé wípé ìjọba ti ń kọminú lórí àwọn ìṣẹ̀lẹ̀ yìí. Ẹnìkan ẹ̀mẹ́ka Charles Iro Egbò tí wọ́n ní gbẹ̀mí lẹ́nu rẹ̀ láti àkàtà àwọn òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n ní metro police yìí police officers yìí lọ́jọ́ 28 oṣù kẹfà báyìí kan náà ní Pretoria. Kí ló dé kí là gbé kí là jò ìjọba ti wá fi ọ̀rọ̀ léde báyìí wípé kí wọ́n mọ̀ rí pípọ̀ ojú orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n mọ̀ sì tọ́ bọ Nàìjíríà lẹ́nu ká mọ̀ bá gé wọn jẹ. Ẹnba ní kíláàsì là á ṣe hàn.
6: A ṣe hàn ni o.
5: Ẹnba ní kíláàsì a máa ṣe hàn ni. Ṣùgbọ́n Èdùmàrè òní yóò jẹ́ kí.
6: Bí ẹ bá jẹ́ òṣèré fíìmù nìyẹn o. Torí pé fíìmù náà a ṣe hàn ni. Bàbá ṣe hàn ni wò.
5: Ṣùgbọ́n wọ́n máa ń sọ náà wípé kíní kan bí ajá nùwé báyìí
7: pe ki le bu yen je
6: ah se yen awon ijoba orile ede
5: no me e won ti ijoba me kan sakawe oro
6: emi na
5: se bi
6: orile oro e ru emi na loju ma fe
5: bi
6: emi
5: se bi ama akanu we kan ri ngba kan won soro npa janu we
6: okay e sinu we ti o le
5: okay sinu we ni
6: okay ajanu we na le bu yen je
5: se ohun na leyin
6: ah ah o leyin ko wulo ni
5: iya
6: o da to e je lo si ipinle Ondo bẹ́ẹ̀ni níbi tí gómìnà Lucky Ayédátiwa tí ó ti rọ gbọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ọgbọ́ ẹ dákun torí ọlọ́run ẹ jẹ́ mọ ìyá ara wa nígbà tá a bá jọ wà láyé tá a jọ wà láàyè
5: bẹ́ẹ̀ni o
6: tá a jọ ń wura wa báyìí tá a jọ ń rin síra wa tá a jọ ń yọ̀mọ́ra wa nítorí pé ṣíṣe èyí náà ni ó fi jẹ́ kí kálukú mọ̀ wípé a mọ ìyá ara wa lóòótọ́ a sì máa fi ìfẹ́ hàn síra wa nínú ẹbí àti láwùjọ ọ̀rẹ́ àti ojúlùmọ̀ Ayédátiwa ló pe ìpè yìí ní ọjọ́ àbámẹ́ta sátidé o níbi ètò ìdúpẹ́ kan ti oríkádún ọgọ́rin ọdún eléyìí tí ó wáyé yìí ní ìkẹjà gangan ní ìpínlẹ̀ Èkó èyí tí wọ́n fi ń ṣàjọyọ̀ pẹ̀lú special apostle titus Ògúnṣẹ̀yẹ gómìnà ìpínlẹ̀ Ondo ọ̀hún ti ń bẹ ní ìpínlẹ̀ Èkó lẹni tó jẹ́ pé òun náà ni alága ètò náà ló sọ̀rọ̀ pé ọgọ́rọ̀ àwọn èèyàn lórílẹ̀‐èdè wa Nàìjíríà ló jẹ́ wípé ìgbà tí èèyàn wọn bá ti lọ tán ni wọ́n máa rántí wọn ni wọ́n máa bu ọlá fún wọn ìgbà náà ni wọ́n máa dárúkọ wọn ìgbà náà ni wọ́n máa sọ wípé àwọn fi ìmọrírì wọn hàn nínú ìgbésẹ̀ àti ìpinnu àti àwọn ètò tó yẹ dórí àwọn ìṣe wọn nígbà tó wà lókè èpẹ̀ kí ló dé tẹ̀sán nǹkan wọ̀nyí fún wọn nígbà tí wọ́n wà láyé kẹ́sì bu ọlá bẹ́ẹ̀ fún wọn wọn ní gbogbo àǹfààní tó yẹ kí wọn ó jẹ nípa àwọn ìrírí gbogbo ìrírí tó yẹ kí wọn ó ní bá a ti fìfẹ́ hàn sí èèyàn sẹ́ni tó ti kú náà ni ó mọ̀ mọ̀ wípé wọ́n fìfẹ́ hàn sí òun ni nígbà tí ń ṣàpèjúwe igun àkàsọ̀ eléyìí tí ẹni ọlọ́jọ́ òbí ọ̀hún fi di ẹni oríkádún ọgọ́rin ọdún láyé gẹ́gẹ́ bí a ń tà lè pè ní ìbùkún àkànṣe pàtàkì gómìnà Ayédátiwa ló wá ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ó dá ẹ̀mí bàbá sí o nínú àlàáfíà àti okun tó gbópọn gómìnà sọ̀rọ̀ ó ní òun tẹ̀ tí ń kọ́kọ́ béèrè tẹ́lẹ̀ gan-an wípé ǹjẹ́ ó atọ́ fún èèyàn tí ó jẹ́ ẹni ọdún mọ́kànléníọgọ́ta láti máa jẹ́ alága fún èèyàn ètò tí wọ́n ń ṣe láti fi ṣe àjọyọ̀ àti ayẹyẹ fún èèyàn tó jẹ́ ẹni ọgọ́rin ọdún ó ní òun rò pé bàbá yìí gan tó mi bí lọ́mọ mo tó ṣọmọ fún wọn bẹ́ẹ̀ ni wọ́n tó ṣe bàbá mi níbẹ̀ lòun ti ń wo pé ṣùgbọ́n àbíbò láti á ṣe àádúpẹ́ náà ni ọpẹ́ ni o wọ́n ní òun náà ló ń sọ̀rọ̀ yìí o wípé òun ti rin ìrìn àjò ṣáájú tẹ́lẹ̀ láti ìpínlẹ̀ Èkó kí tó sì jẹ́ wípé ọ̀kan lára àwọn èèyàn kan ní pàtàkì tó súnmọ́ òun tí bàbá rẹ̀ dolóògbé òun náà ni àwọn lọ́ọ́ ṣe ẹ̀yẹ ìkẹyìn fún ṣùgbọ́n ẹ̀tún àwọ̀ bí mo darí wá mo tún wá darí wá báyìí láti ṣe ẹ̀yẹ ìwàláàyè ayẹyẹ oríkádún fún ẹlòmíì wọn ni ìṣẹ̀lẹ̀ méjèèjì ló jẹ́ pàtàkì nínú ayé torí a wà láyé lónìí a ó kúrò ńbẹ̀ níjọ́ kan bàbá ti ń ṣojú bẹ́ẹ̀ ni ká tún máa ṣẹ̀yìn ìyẹn wá látọ̀dọ̀ gómìnà ti ìpínlẹ̀ Ondo ìyún Lucky Ayédátiwa lẹ́ni tó lọ sí ìpínlẹ̀ Èkó ìwéèròyìn punch òun náà ló punch ìròyìn yẹn jáde àwọn ọjọ́ burúkú ṣòde parò ní ìpínlẹ̀ Kaduna níbi tí wọ́n ti ní àwọn ẹ̀gárá ọlọ́ṣà àwọn dẹ̀mí ó kéré tán àgbẹ̀ mẹ́sàn-án légbodò níbi ìkọlù tó wáyé tí wọ́n ṣe sí wọn ní abúlé kan yìí ò ní apá ibìkan ní ìpínlẹ̀ Kaduna tí wọ́n sì tún jí ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbé lọ o gẹ́gẹ́ bí ìjábọ̀ àwọn elétò ààbò tí ó fi hàn sóde ní ọjọ́ Àìkú Sunday wọn ni ọ̀sẹ̀ bíi mélòó kan tẹ́lẹ̀ tó jẹ́ pé a ti gbóríwọ inú òjò eléyìí tó jẹ́ alárọ̀ ọ̀rọ̀ dá ti ń ṣẹlẹ̀ lásìkò yìí wọ́n ní ǹjẹ́ mọ̀ pé àwọn ajínigbé wọ̀nyí àti ọ̀daràn náà tí wọ́n ń jí ní gbé gbowó wọn ni wọ́n tún jí màálù gbé o wọ́n ń jí ẹran gbé gidi gan ni ṣe bí àwa là ń pè wọ́n ní banditarian theorist o wọ́n ní kàkà kó wá dẹ̀léwé àgbọn wọn nínú iṣẹ́ ibi kákàkà nílé bí ọ̀run akíkà o ó ní wọ́n tún wá ń jáwé sóbì àwọn agbègbè tó jẹ́ ibi tí àwọn àgbẹ̀ ń mórímù sí ní apá àríwá orílẹ̀-èdè nàìjíríà àti àárín gbùngbùn rẹ̀ níbẹ̀ ni wọ́n lọ báyìí o, tí wọ́n sì ń lọ gbọ́wọ́ ṣàkọlẹ̀ túláàsì.
7: Nígbà mi
6: kẹ́ra bá ti ẹ̀ ń gbé. Ẹni tó bá wọ́kọ̀ tí ò bá ti fowó lẹ̀, àwọn ti gbé àwọn ti dáràn tí wọ́n bá ń nù. Kaduna jẹ́ ọ̀kan lára àwọn ìpínlẹ̀ ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà àti ní àárín gbùngbùn ilẹ̀ Nàìjíríà tó jẹ́ pé àwọn ìgárá ọlọ́ṣà, àwọn ajínigbé gbowó, àwọn ọ̀daràn lóníranran tí wọ́n ń piyẹ́piyẹ tí wọ́n ń dà láàmú púpọ̀ púpọ̀ jù kódà gan ẹ̀wẹ̀ lára ibi tó burú dé ni pé wọ́n a máa jí àwọn èèyàn gbé, wọ́n a máa dẹ́mi àwọn èèyàn légbodò, àwọn tó bá tún dẹ́mi wọn légbodò yẹn wọ́n á wá lọ sí inú ilé wọn, wọ́n á kó dúkìá wọn kẹ́rù wọn kẹ́rù bẹ̀, wọ́n á wá dáná sunlé. Wọ́n ní ìjábọ̀ látọ̀dọ̀ àwọn elétò ààbò náà ni eléyìí tí wọ́n gbé kalẹ̀ fún àjọ ìṣọ̀kan àgbáyé tá a mọ̀ sí United Nations, eléyìí tí ẹ̀ka iléeṣẹ́ ìròyìn kan ti AFP tí wọ́n rí lọ́jọ́ Àìkú Sunday sọ̀rọ̀ wípé àwọn akọluni ṣeniláṣẹ bí wọ̀nyí ni ọjọ́ Àbámẹ́ta Sátidé o, ó náà ni wọ́n ya wọnú oko àwọn èèyàn eléyìí tó jìnà díẹ̀ sí abúlé kan tá a mọ̀ sí Kàkáńgì ní agbègbè ti Birnin-Gwari tí wọ́n sì ń yìnbọn lu àwọn àgbẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ lórí oko wọn lọ́wọ́ ńgbà náà. Kabiru Isaac ẹni tí í ṣe olórí agbègbè ọ̀hún ní Birnin-Gwari wọn ni eléyìí ti ṣe 100 kilometers yìnyín bíi máìlì 137 sí agbègbè ọ̀hún tó ṣe àbẹ̀wò sí abúlé náà láti lọ rèé ṣe àlọ kí wọn pé wọn kó ara fẹ́ra kù. Ó sọ̀rọ̀ o, òun ní èèyàn mẹ́wàá ni wọ́n rán lọ sọ́run àṣàǹtẹ lórí oko. Ó ní ìkọlù ọ̀hún náà ló dàbí ìgbà tí wọ́n ní wọ́n ń gbẹ̀san nítorí wípé ọ̀kan lára wọn àwọn àgbẹ̀ràn eléyìí ò lọ sí ọ̀run àṣàǹtẹ. Wọ́n ní 1 for 10 ni o, ọ̀kan nu walẹ̀ mú balẹ̀ mẹ́wàá tí náà ni ó sì lọ. Nítorí pé eléyìí náà lásìkò ìgbà náà fẹ́ jalè lọ́wọ́ tẹ́, olè ló fẹ́ jà àti ẹ̀ mọ̀ wípé ìgárá ọlọ́ṣà ní í ṣe ṣáájú àsìkò ní ọjọ́ yẹn kan náà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tí wọ́n mú kan nu wọn balẹ̀ tó fẹ́ jalè làwọn padà wá láti wá gbẹ̀san tí wọ́n fi pa èèyàn mẹ́wàá. Èyí ga alága jo ìwé ìròyìn punch
7: kò sáà ga tó kókó
6: àṣẹ ló punch ó ti ka kọjá kókó àṣẹ
7: ọlágbára báyìí
6: èmi ti bọ̀.

0: o sori re oluwa de si oya iwaje atugbera ka dabole si ka wale bayi ileta wa wa yi a de agbegba anfani gege bi royin ti jade lori e bayi woni asofin eleyi ti o je asofin ti o je omo oye lati lo soju ekun dibo ti gusu oyo nile igbimo asofin agba orilede nigeria iyan lati nu egbe oselu ti allied people's movement apm to tun je omo legbimo asoju sofin lowo lowo labuja bayi to soju ekun dibo ariwa iwo orun ibadan ati gusu iwo orun ibadan nile igbimo asoju sofin orilede nigeria house of representatives right honorable adedeji zekorola stanley olajide ti ope eyan to mo ti o didi omo o tin fi ipinu re lele bayi koda in to nje kayo ma ni wi pe oselu to hun oselu ese kuku ni ti o kara le ti o kara oko eleyi ti o si ni akoyawo ti o ni ni amulumola abrakadabra kankan ninu won ni oselu ti to hun o oselu alajumo jo se papo to je wi pe gani afigi ni iroyin oni ta fojuba lati se oju awon eyan pelu lana totu ati eyi to ye o nigbati o nfi ipinu re lede lati lo soju awon eyan ni ilegbimo asofin agba orilede nigeria oni isoju yin rere asoju rere ilo won ma je o fun yin ti e wa lekun dibo ti o won lo soju fun oro yi o dede waye o won ni oro na lo njade lati enu odidi omo iyen ni odidi omo e praying ground nibi ti awon eyan ti pejo lati je libi ti awon eyan ti pejo lati gbo o awon nkan to ti lanfani ati se awon igbiyanju ti se lowo lowo ati eyi ti o tun de
1: okay
0: ni koni gbe koni jiyan woni ti awon olugbe ni agbegbe anfani ati ayika ati ayida re tadugo yin ba wa nbe je mo pele o woni police post tede agbegbe super k zone asabari college crescent Ososami Lawoyin Lemmy House Adeogun Satola Lodge Anfani House ati awon ayika ati ayida agbegbe yi won ni ogologo awon eya to fi ma awon ti won nife egbe oselu won denu denu awon olori agbegbe awon odo lokore lobirin legbelegbe logbalogba to fi ma awon olori iyaloja baba loja ati awon eya ti won tun je afeni fere fe bukata eni fe itesi waju ilu olajide odidi omo wa si alaye nibi ipade o eleyi ti o waye yi nibe lo tin se alaye wi pe sari iduro ti to hun owo odede duro bohun ti duro eyin gangan le duro tori yin gan lo hun soju ohun o si gbodo rabuja ise ti ranun ko won o ma le lo se o ko won o ma si tun le jabo wa fun eyin eyan ti en be ni agbegbe yi o ni gbogbo nti o ba je nkan igbaye gbadun eleyi ti o ma monu awon eyan do papa julo eyin ti e wa ti e je olugbo ni agbegbe eko ti gusu oyo senatorial district woni eleyi ti ohun fe lo soju ni legbimo asofin agba e fokan bale ngba ti o wa bere si ni ma se alaye bayi lori awon nkan ribiribi eleyi to ti ti owo re jade wa lawa asiko gba odun meje to ti fi lanfani ati wa ni legbimo asoju sofin orilede nigeria to hun ti lanfani ati fa gege bi nkan re wa si akata awon eyan woni mendilogun ict hub ati awon yara loni ranran to je ti ikawe ati awon nkan eroja ti ma mu iwe rorun fo ma lati ka lati ese kuku ni primary te wa secondary won ni gbogbo eleyi o ti lanfani ati je gba sagbejade re koda ni ekun idibo re yi ta mo si federal constituency ict training and empowerment idanileko ati ironi lagbara fun awon odo to le ni egberun meji tanyanyan won ni gbogbo won yi laarin odun meje o na ni olajide odidi omo lati lanfani ati sagbejade re won ni honorable olajide odidi omo to wa se alaye si wi pe igbejade owo fun awon nkan akanse ise loni ranran baba julo ni awon agbegbe bi challenge ati awon ayika ati ayida re leyi ti o le ma je nkan o rorun fun awon eyan to n ti lanfani ati je wole o lodun 2024 ipade eleyi to wa waye yi won ni onikan ko lo wa nbe èèyàn wà ń bẹ̀ àwọn èèyàn tó wà ń bẹ̀ níbi ìjókòó yìí
1: yàtọ̀
0: sérò wọn ni alága tó jẹ́ ti gúúsù ìwọ̀ oòrùn ìbàdàn ìbàdàn south west local government chairman honorable kehinde akande ẹni tó ń ṣe chairman of the Oyo state gaming board honorable jide boladuro ẹni tó tún ṣe olùbádámọ̀ràn pàtàkì ìyẹn executive advisor to the Oyo state governor on intra-party affairs honorable ìṣọ̀lá abiodun baruwa àwọn lẹ́ẹ̀kan ẹ̀dà adésínà náà gbẹ̀yìn alága agbègbè àǹfààní ìyẹn chairman àǹfààní community development association àwọn olórí agbègbè olórí ẹ̀sìn àwọn láwùjọ ìyálọ́jà bàbálọ́jà àwọn ọ̀dọ́ lónìrànràn àti àwọn olùgbé tí wọ́n ní bí àwọn ò bá lè rìn kí wọ́n tiẹ̀ gbá wọn àwọn débẹ̀ láti wà níbi ètò eléyìí tí ọlájídé odidi ọmọ tó láǹfààní àti ṣe yìí ní tìbútòrò àríwá ìwọ̀ oòrùn ìbàdàn àti gúúsù ìwọ̀ oòrùn ìbàdàn ìyẹn ìbàdàn north west ìbàdàn south west federal constituency honorable zikri la stanley ọlájídé tí ọ̀pọ̀ èèyàn túmọ̀ sí odidi ọmọ jábọ̀ àwọn nǹkan eléyìí tó ti láǹfààní àti ṣàgbéjáde o láàrin ọdún méje.
2: Tó kò jẹ́ bí ó ti jẹ́ àmọ́ ní kété kó tó di pa máa lọ jẹ́ ń sáré yan ilé pápápá níbi tí ààrẹ àná lórílẹ̀‐èdè Nàìjíríà Goodluck Ebele Jonathan tí ó ti sẹ́ lórí ọ̀rọ̀ kan wípé 500 billion naira tá a mọ̀ sí 500 billion naira wípé náà ni wọ́n gbé fún òun o kí òun ó lè fi kojú láti fi da ìbò rú láàrin ẹgbẹ́ òṣèlú ti NDC ìyẹn pàápàá jùlọ láti dàbò rú fún ọ̀gbẹ́ni Peter Obi àti pàápàá kí ìbò lè dàrú ní àjìndó gúúsù ilẹ̀ Nàìjíríà tamọ̀ sí south south wọn ní gbogbo ọ̀rọ̀ yìí ojúlówó irọ́ gbáà ni kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ bí ti wù kó mọ̀ ọ̀rọ̀ náà ń jáde bẹ́ẹ̀ látọ̀dọ̀ ti ọmọ̀wé Jonathan ẹni tí ṣe agbẹnusọ rẹ̀ fún ti tó ń ṣe agbẹnusọ nípa ètò ìròyìn fún ọmọwé Jonathan ní ọmọwé Ikechukwu Eze òun náà ni ó gbé ọ̀rọ̀ náà jáde ní ìlú Abuja wọ́n ti ṣàpèjúwe ọ̀rọ̀ yìí àbí ìròyìn yìí gẹ́gẹ́ bí ohun tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ tó sì jẹ́ ojúlówó irọ́
0: àdúpẹ́ o
2: tó wọn ní ẹdúró kẹ jiyàn alẹ́ kì í bá ní jìn sí kòtò ọ̀gànjọ́ ọwọ́ ẹni báyìí láàfin tún ara ẹni ṣe kò jẹ́ bí ó ti já ìbónísú wà débi egun a sì torí pọ́ bẹ́ẹ̀ dùn ká gbá hán mi ibi tí bàbá ẹni bá jẹ pẹ́pẹ́ ẹmọ làbá jẹ mọ tó bá dínà ago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú ẹ̀pàdé olórí sport lórí ètò tá a pè ní já wọn sí bẹ́ẹ̀ sì ni láàgùn mọ́kànlá òrọ̀ yìí lórí ètò tá a pè ní gíní
1: mababo
2: mababo wáyé ẹ lóde sálárì òsì ọlárì wájú ẹdí òsì ọpẹlẹ ọrọ
0: mababo rí ẹ làkọ làkọ kólé ọmọ anífowó ṣe náà lórúkọ tèmi ojúlówó wa ní ìka ìpèsèntà yìí náà ni yókù dagun méjì lórí gbàǹkan gbèrò yìí.
3: Alaba ni baba ori lori o ma je aji se bi oyo laari
4: aji se bi oyo laari
5: o so mo dire iwa topolo lo nlo

0: Splash FM 105.5.
1: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dú fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Hall tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa

0: choose.
1: Choose Milk, co-funded by the European Union and the Danish Dairy Board.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
3: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
4: Wo, pass me the ball, Joe.
5: Pa àwọn nǹkan ara ilé ló máa ṣánṣẹ́ bọ̀ yìí. Ọ̀gbẹ́ni Henry, ọjọ́ òru wá bẹ̀rẹ̀ sí ní ṣánṣẹ́ rí pẹ̀lú ọ̀pá.
6: Gbogbo iṣu àtórí kéèké ló ń sọ mi. Àtànà ta ti dá bọ́ọ̀lù. Ó ti dàbí pé wọ́n so iṣan àti egun ara mi papọ̀ mọ́ra wọn.
5: Henry, ṣé ìyàn lo fàtófún àfọ̀ parí ìgbà arúgbó? Ò tí gbọ́n pa Vilisim Balm ni.
7: Vilisim Balm, ẹ̀yà mental salicylate àti mental crystal yóò fún ọ ní ìtura lórí ara ríro, àwọ̀ká ara àti làkú ègbé, níbi iṣẹ́ ni o, tàbí níbi eré. Vilisim Balm dára fún ọmọdé àti àgbàlagbà.
5: Henry, ìwọ ló ń gé wọn nígbèkúgbè báyìí. Ọ̀pá ẹ̀dà.
7: Vilisim Balm, fún ọ̀fìnkì, ara ríro àti àwọ̀ká ara. Vilisim Balm, Daily Need Industries ló ṣe. Bí ara kò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta, ẹ yọjú sí dókítà o.
8: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà, báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
9: Akọ̀yàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
8: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́ àdẹ̀ṣìjọ wà.
9: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
8: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá ogún sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Pack 60cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹni ilé ìtajà tó súnmọ́ ẹ.
10: Ǹjẹ́ ìwọ fẹ́ mọ àkókò tó dára jù láti ra tíkẹ́ẹ̀tì tó wo rẹ̀ ò mọ́ ní Green Africa? Àkókò náà rèé. Green Africa, iléeṣẹ́ ọkọ̀ òfurufú oníyebíye tó tayọ tó sì tẹ̀wọ̀n dójú àmì níbi ká jáfáfá lẹ́nu iṣẹ́ àti fífò láwọn ìlú káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Torí náà, má jáfara, tètè ra tíkẹ́ẹ̀tì tìrẹ lówó tí ò gara ní greenafrica.com nìkan lónìí. Green Africa, ẹ̀ka àbọ̀ sí ọjọ́ iwájú.

0: Sani Island aya bra Brazil. Olorun lo le mi ero. Brazil lo ni ko ste. Sugbon lo we ni Esu. Lo le leyi lowo yi o. Owo Esu lo wa. Tori se la ka o. Won fi ko se Esu sere o. Na ba ri were. Olorun lo le mi ero. E wo Alani lo pa won lekun o. O ka bana awon omo Don Carlo. O ka bana awon omo Don Carlo kuro ninu idije feye agbaye. Balogun Odegaard ohun go lose guard o. O ni Norway ni Brazil no ma koja lara Norway. Olorun se e pada si Rio de Janeiro ni be Alani 2 Brazil 1 ka lo ki won ka bo Rio de Janeiro lo ku o. Ka se ti fun kan ka se kere afi ki won ka bo iyen lo lu lu le won ni be sire Igilandi won meti Mexico kokoko arike ari pankere ohun na o ja won lore o be agogo Belgium orokogo odun gbagangbagan leti host nation. Won duro wo tan 3 lions won di 30 lions won buramuramu ni papa sere Azteca nilu Mexico ile gesi won gesi ka won mo le ni Olorun besire iride feye agbaye o ti debiru o ni won se n gbase lowo awon eyan be la won kan kede feyin ti won awon fe retire e wo oju onukaluku o ma bo aside oti ni tori pe o se dada bayi abo o se dada bayi mo gbale dadi e lo ni ko lo fa arala ki wahala mo ba sele a mo ba ri irikuri ohun na ohun lo ba de inu dije feye agbaye bayi gbogbo association won ba ara won fa ba won kan se rita ya na n le ri ara won mogi don lo le mi ero e ku ojumo ni gbogbo bi ta tin pa ikon ni splash 105.5 fm ile fun balaye gbe felele nilu ibadan ile baba kande gaga ile oba kande ti o pe meji lori eto ja won si roye re daraya lati ese kuku orilede Nigeria ile adulawo ati jakejado agbaye loruko lowo button fun owuro toni Desmond to the G agbawo totantan agbawo ton fa se mumi tun di olawo ale sexy lo loto eto ja won si o Aderonke Adesola loruko temi olori sport olori iroyin re daraya Ibadan ka ma vinga ti gangan eyin temi oni lojo aje ara jejeun alaje lowo ani ni lorun arisiki owo arisiki ola arisiki tin deru boshi olorun oba mi oke ko dale gbogbo eti to n gba ikan ni lowo o ti suojo e ni kokuje e ni gugi are e ni ma yan fona o ya lo ni komokomo lo ni werewe lo ni ki amasa lo ni waran sasa ori gbọmọ akan lu royin ja won si laaro ti toni eyin temi je n kokko lo sagbon ka ase e o ti nawo weekend bo mo po o ti bole lara re iyen lo pin ose yi o be si re eyi to se n ka sport o pin ose to koja o ti fi bizabiza o ti de nkan mole be si re o n wo pe emi o laaro o omo ba sise dede bolo lasiko gbadun amo ojo aje gan tun bolo ni lati fi pawo ni lati tako wa je ojo po ka se *347*1004*#*347*1004*#tabi www.cashier.ng www.cashier.ng en to jori e ba wa labi odun 18 ko le kan lu kaase e odun 18 soke ohun na lo le ta be ni eyin temi e bo soju opo yen ke ta lati je ni e ka bizabiza fun yin emi na si ko wa lori eto ja won si laaro toni tori ma se yi ko to keto to pari o a si fa awon eyan tan ba je a fun iyen lowo kan ra di yen mora iyen fun ojo aje won ni okay eje won nuro yin lo ni sansan laaro toni tori wipe team Nigeria awon na ni won ti bo si ipele to gbeyin ninu igbaradi won fun idije Commonwealth tọdún 2026 ilé ìtumọ̀ wáyé ní Glasgow lórílẹ̀-èdè Scotland pẹ̀lú bí àwọn aṣojú wọn pẹ̀lú bó ṣe jẹ́ wípé orílẹ̀-èdè orílẹ̀-èdè Nàìjíríà, Aberdeen Sports Village, òun náà ni wọ́n ti ṣègbáradì wọn kí ìdíje ọ̀hún kó tó dipò bẹ́ẹ̀. Pẹ̀lú bó ṣe ku bí ọjọ́ mẹ́tàdínlógún kí ìdíje Commonwealth kó láǹfààní láti gbìnàyà. Orílẹ̀-èdè Nàìjíríà yan àwọn aṣojú wọn, wọ́n máa lo ọ̀sẹ̀ mẹ́ta ìyẹn. Ní Game Village wọn, ìyẹn ní Glasgow, tó dẹ̀ jẹ́ wípé náà máa kọ́kọ́ lọ̀sẹ̀ mẹ́ta ní Aberdeen kó torí pé wọ́n wá lọ sí Game Village, ìyẹn ní Glasgow. Gẹ́gẹ́ bí àjọ tó ń ṣeré ìdárayá lápapọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, gẹ́gẹ́ bó ṣe jẹ́ kó di mímọ̀, wọ́n ní Aberdeen Sports Village yìí òun náà ló pèsè oríṣiríṣi nǹkan tí àwọn eléré ìdárayá lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n lè fi ṣe ìgbáradì, tó dẹ̀ jẹ́ wípé ibẹ̀ ni ìgbáradì wọn ó ti lọ o tí ó ti wáyé kó tó di wípé ìdíje Commonwealth kó tó dipò bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ àwọn eléré ìdárayá 84 àwọn náà ni wọ́n ti wà ní bùbá ìgbáradì báyìí, tó yẹ pé àwọn eléré ìdárayá míì ìrètí wà wípé wọ́n darapọ̀ mọ́ wọn, ìyẹn ni àpá abẹ̀yẹ fún ìdíje Commonwealth kó tó dipò bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ eré ìdárayá orí ọ̀dàn fún àwọn ọ̀dọ́ tọ́jú orí wọn wà lábẹ́ ọdún 18 àti 20 ọdún, ìyẹn African Championship Tournament, Athletics Tournament, òun náà òun ni ti Nàìjíríà, òun náà ti túbọ̀ ṣe dáadáa o, ìyẹn nínú ìdíje náà, torí wípé Dakar lórílẹ̀-èdè Senegal òun ìdíje ọ̀hún ló ti ń wáyé. Pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà wọ́n tún ṣe mú gold medal, wọ́n tún ṣe bùkún àwọn àmì ẹ̀yẹ eléyìí tí wọ́n ti nílẹ̀, ìyẹn ní àyà àná. Ìdárayá gbagi-gbagi ìyẹn relay race orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe dáadáa o, tó dẹ̀ pé Rosemary Nwako, Faith Ezechukwu, Tejiri Ugo àti Jacinta Lawrence, àwọn mẹ́rẹ̀ẹ̀rin náà ni wọ́n ṣe dáadáa o fórílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn ní eré ìdárayá gbagi-gbagi bẹ̀rẹ̀ tí wọ́n sá. Tó dẹ̀ jẹ́ wípé ìdíje CAA yìí ó ń tẹ̀síwájú pẹ̀lú bí Team Nigeria bí wọ́n ti ṣe ń fojú sọ́nà wípé mẹ́dà ní gbígbà ó ń tẹ̀síwájú ìyẹn fáwọn lónìí. Láti bẹ̀ ẹgbẹ́ lọ sí Diamond League tó wáyé ìyẹn ní òpin ọ̀sẹ̀ yìí, torí pé Kanyin Sola Ajayi ó Kanyin Sola orílẹ̀-èdè Nàìjíríà. Ṣé nígbà tí mò ń sọ láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn wípé ìdíje Commonwealth ò tíì ṣe tán, kò tíì rẹ́dì, ìyẹn fún Team Nàìjíríà, ẹ rò pé mò ń ṣe. Ẹ wò ó gold medal bíi mẹ́ta àbí mẹ́rin, ẹjẹ́ tún dánu mọ́ gold medal bíi márùn-ún ó ti ṣúọ̀ fún mi lẹ́gbẹ̀ẹ́ kan, torí wípé bí ọ̀bẹ àwọn ọmọ Nàìjíríà ṣe ń ta sánsán ní àwọn ìdíje tí wọ́n ti ń kópa lákòókò yìí, ó ta sánsán gan o, ó ta sánsán gan ni, bẹ́ẹ̀ pé títa sánsán yẹn á ta sánsán, ìyẹn wọ ìdíje Commonwealth ó ṣúọ̀ fún mi pa. Kanyin Sola Ajayi ó tún Kanyin Sola orílẹ̀-èdè Nàìjíríà lánàá, ó tún kíra rẹ̀ káàbọ̀ sí òde àgbáyé wípé eréje òun àkọ́kọ́ rè ní Diamond League Profontaine, wọ́n mọ̀ ipe ọmọ ìwà oyọjú torí 100 meter ní Eugene Diamond League arákùnrin yìí ṣe dáadáa. Ó dẹ̀ tún jẹ́ wípé àkọsílẹ̀ national record ó tún sẹ́ẹ̀tì ẹ̀ fúnra rẹ̀ 9.84 seconds, òun náà ló láǹfààní ìyẹn láti sá. Tó dẹ̀ jẹ́ wípé ó la àwọn alátakò eléyìí jọ ń sáré ọmọ orílẹ̀-èdè Jamaica Oblique Seville, ó gbé ó ṣe ipò kejì ìyẹn lẹ́yìn 9.89 seconds, òun lòún sáǹtì ẹ̀ nígbà tí ọmọ orílẹ̀-èdè America Christian Coleman tóun ṣe ipò kẹta 9.95 seconds. Kanyin Sola Ajayi ẹ̀bá man of the moment eré ìdárayá orí ọ̀dàn lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn lákòókò yìí, òun náà gangan lọmọ tán sọtán sọtán pé olúwa tóbi lọ́ba amúso òun náà ṣe dáadáa rúkun ọ̀sẹ̀ ó ní podium finish o, torí wípé ipò kejì òun náà ló ṣe. Bó tilẹ̀ jẹ́ wípé ọmọ orílẹ̀-èdè Jamaica ọmọ orílẹ̀-èdè America ni Russell ó ti ń wò wípé òun fẹ́ fún àkọsílẹ̀ tóbi lọ́ba amúso ìyẹn world record 12.12 seconds yẹn, òun fẹ́ fọ lẹ́nu wọ́n ti ń janu ṣùgbọ́n kò rà àkọsílẹ̀ yẹn fọ 12.24 seconds, òun ló láǹfààní láti sá. Tó dẹ̀ pé tóbi lọ́ba amúso ṣe ipò kejì 12.34 seconds, òun ló sá ìyẹn ní apá abẹ yẹn. Ok, ikọ̀ D Tigers orílẹ̀-èdè Nàìjíríà àwọn náà ṣe dáadáa o, ìyẹn nínú ìdíje ìfikàmọ̀gà ta ni ò lọ kópa ṣojú ilẹ̀ adúláwọ̀ nínú ìdíje eré ìdárayá abúlá fọwọ́jú sájọ ìyẹn lóde àgbáyé FIBA Basketball African Qualifiers, òun náà ni won ti lanfa lati se daya tori pe 3 over 3 won no mu ni figa baga won mete ta ile ti an gba idan te wa gba gbeyin lana ko jole de Rwanda se ra won yen won rewind won gba teyan ba fun fi cassette de yen ni o ke yen le ni 106.62 points oni D Tigers o le de Nigeria ni won fi po le de Rwanda ni won fi pa won lekun le to tumo si wi pe won ti yan yo lati lo kopa iyen ni ipele to kan yen second round idije FIBA basketball world cup african qualifiers won la fan lati kopa nbe iyen ni next window be window yi o bere dada fun o olede tunisia na lo ko fe ti fe mo ti se bo nigeria lo ju won na won nigeria na tunisia 84.81 points ni won igbomi iyen ni oju won o to wa di wi pe ifigagbaga won ele keji won tun come back ninu ifigagbaga yen won fi aje Guinea, one of Guinea has a lot on 80.79 points. Nothing no more. But I had a pair of under the 40 cotton, Yeni, Anna, a woman, Oluconi, Vizel, was she dad out? There, be a quiet boy, Jay, a ball of laugh on the side of the railing and jab, but change dad. Yeni, oh dear, by ye. Ati le adulawo o na lawon jo ewe won tojori won wa labi odun meji ni ogun ohun na ni won ti fi olede Nigeria le o ti won si ti lo si Burkina Faso lati lo kopa iyen ni FIBA under 18 afro basket qualifiers to ran ni lati fi olede Nigeria ani lati fi le ni iyen fun idije na won de fe dija ju aye lati lo kopa iyen ni FIBA under 18 afro basket championship iyen ti le adulawo sugbon qualifiers yi won ma ni lati se dada nbe iyen lo le de Burkina Faso kan le mu ticket lati lo kopa ni FIBA under 18 qualifiers FIBA under 18 afro basket oje okay e je wa pada lo sori daya bola lafesegba ki nse wale iyen so le de Nigeria lapa be iko better insurance o na na ti kede wi pe balogun won efe enabulele ohun lo ti fi ko ohun ohun lo ti fi sile o to le je wi pe oluko ni deje aye ni ile tan se gba o kede wi pe balogun ohun ko si lara plan won iyen fun sa 2026-2027 ile yi to n bo lona agbowo eyan ohun ohun na ni won ti ni ko wa eko egbe agba bolu mi ko po ke raja o pelu bo se je wi pe ibi sise po re pelu iko better insurance o ti tan o ti wa si opin oluko nde ja ye nini omi tutun ti ru o igba tutun si re ninu ko mu ki balogun ohun ko wa wo opo fi sada ko wa ko mi lo inu league orede Nigeria na mo wa iko enu Rangers oluko ni won Fidelis Ilechukwu ohun na lo ti balẹ iyen se olede Scotland yo lati bere UEFA B coaching course ye eleyi eleyi to ohun na tun fin gba imo kun imo nile okere lori atire daju wipe oluko ni to danto ohun na lohun e mo gba ipo ti ni CAF C ati CAF B license o ti ni won tele tele ni bayi Fidelis Ilechukwu o tun fe se kini o tun fe jawe sobisi lati daju pa ni se to mun se ohun fe mo daju se ohun na fe mo fi gbagba pe lawon oluko ni iyen nile okere ati sin na ni o si ti bere UEFA B course yi ohun na ni o tun tubo se ranwo iyen fun lati se daada o gaga bi oluko lorede Nigeria ati nile okere to de pe ngba to won ba fi pada de mi mo sakoso iko enu Rangers otun yo tun ba won iko Golden Eagles lorede Nigeria ohun na ni won fi dire mi o so wo lele Tanzania mi ayo meta si meji iyen iko jewewe odori won wa labi odun meji din ni labi odun meta dilogun under 17 Serengeti Boys awon na ni won na won ninu fi gabaga won akoko ele ti olede merin ti won kopa nbe lorede China je ko Tanzania mo wo Nigeria se nkan o meta si meji o na ni fi gbagba ohun ohun na lo pare sanje ni bi fi gbagba meji iyen lati gba se tori four nation tournament ohun na ni be balogun aso agbo waju omo orilede Nigeria to tin gba ball orilede Greece bayi to re pe iko egbe agba ball Panathinaikos ohun na lo nsoju orilede Greece lakoko yi iyen Syria Odessa ohun na lo ti pada iyen si ori papo ti pada si bu ba agbaradi iyen fun iko ile to nsoju fun leyin farapa ile to ni agbo waju eni odun mokan le ni ogbon ohun ohun na ni sare obere dada ninu ko orile de greasy ohun nigba ti farapa to bere si ni wole de fun iyen ni orisirisi wa leyin osu mefa eleyi to ti lo iyen leti ila o te pada iyen si training bayi o da je lo nu royin to ni se pelu idije feya agbaye ori pe ni ana o mo ta lenu la fe mojo ana ati moju mo oni amo ko to di wipe ma soro lori awon figabaga ile to waye ja ko lo si orilede orilede America na la wa ni to se pelu je fe agbe amo inu ko agbojo kun orilede America pelu bi Ààrẹ Donald Trump ló ṣe jodi mímọ̀ wípé gánranran ló gba Gianni Infantino ló gba alago wípé sí orí yellow card eléyìí ti Fọlárìnbá lógun tó gbà wọn kẹ ẹ mọ bẹ́ẹ̀ ṣe overturn rẹ o torí wípé kíni lákọ̀ọ́kọ́ àwọn ti kọ̀ọ̀kọ́ rò pé deserve red card yẹn ná ẹwà ẹ wo Fọlárìnbá lógun orílẹ̀-èdè America wọ́n nílò rẹ ó sì ní láti gba ìfigagbága wọn sí àpé mo nípè díje fẹ̀yà àgbà yóò ń dẹbi irun bẹ̀bí jẹ́ olùkọ́ni Carlos Queiroz ló léde Ghana nígbà Colombia tó kọ lọ bí wọn òun náà sá ti padà ló ti padà kọ̀wé ló ti fi ṣe rẹ̀ lẹ̀ o pé òun ó fi ṣe òun lẹ̀ gẹ́gẹ́ bí olùkọ́ni kan àgbàjọ léde Ghana Kansas City náà ti kàn án lábùkù lọ́jọ́ ẹtì Friday tíjọ lọ fura ìsìtì wọn náà tó jóná kàlákan péré náà ni wọ́n jẹ wọ́n rí smoky smoky jọlọ fún náà fẹ́ ṣe tẹ̀lẹ̀ ṣùgbọ́n padà dí gúgúrú jọlọ fún ìyẹn mọ wọn lọ́wọ́ ni wọ́n sì rí yáyé nínú ìfigagbága náà Carlos Queiroz òun náà ló ti fi ṣe rẹ̀ lẹ́ẹ̀ o gẹ́gẹ́ bí olùkọ́ni kan àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè Ghana ṣùgbọ́n já lọ sí àwọn wàhálà àwọn ọ̀rọ̀ tó lè padà di wàhálà tí ó dì dààmú àdúgbò sí orílẹ̀-èdè Ghana ìyẹn ni ọ̀rùn ìpín àtọ̀mù lára bá ń káwọn ara ní láwọn
1: ìṣòro. Akójúmọ̀ ara lè akójúmọ̀ tó kù akúbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun ọ̀sẹ̀ aláyọ̀ ni ó jẹ́.
0: Ok mo láwọn ọ̀rọ̀ tó lè di wàhálà sí Ghana lọ́rùn àbí FIFA lọ́rùn jàre lo àná ìfigagbága orílẹ̀-èdè America tí wọ́n fẹ́ gbà yẹn pele ẹlẹ́ni 16 round of 16 nínú ìdíje ìfẹ̀yà àgbáyé nígbà tí Fọlárìn Balógun tó gba káàdì púpọ̀ ọ̀hún ó ti ẹ̀jẹ̀ pé màá tó gba káàdì púpọ̀ ọ̀hún ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ òun náà ni ó ti kọ́kọ́ wà lórí ẹ̀ lórí wípé ṣe yẹ kó gba káàdì ọ̀hún kò yẹ kó gbà Jude Bellingham náà dọwọ́ bẹ nígbà tí nínú ìfigagbága kan tí orílẹ̀-èdè England gbà ṣùgbọ́n ní conversation tó ní tó ọ̀rẹ́ sọ̀rẹ́ ni ọ̀rọ̀ tí ń sọ Fọlárìn Balógun gba títí ẹ̀ àmìràn náà gba títí ẹ̀ Fọlárìn Balógun ẹni ẹlẹ́ẹ̀kejì tí ó gbà nínú ìdíje ìfẹ̀yà bẹ́ẹ̀ àjọ FIFA náà ti kọ́kọ́ gbòfin kalẹ̀ wípé bí èèyàn bá ti gba red card kò sí bó ṣe fẹ́ overturn ẹ̀ mọ́ nínú ìdíje ìfẹ̀yà àgbáyé wọn fi ẹ̀ràn pé nínú àwọn league àbí committee máa ń wà tẹ́pẹ́ tí player yín bá gba red card tó bá ní match mẹ́ta ni ó gbà tó bá rí pẹ́sẹ̀ yẹn kì í sẹ́sẹ̀ red card náà nkankan pé bóyá yẹ́lò ló yẹ kán fún àbí nkankan wọ́n lè lọ tó dẹ̀ pé bóyá ọjọ́ kẹta wọ́n ti jẹ́jọ́ ọ̀hún wọ́n lè overturn nìkan ní òkè nínú ìfigagbága mẹ́ta kó má gbà á nínú ìfigagbága mẹ́tẹ̀ẹ̀ta yẹn o lè gbẹyọ o lè má gbẹyọ kan yọ méjì kúrò tàbí tán bá rí wípé káàdì pupa yẹn pé báwọn ti ṣe fún nǹkan kan pé okay àlèyí káàdì pupa àlèyí sí yẹn ló kà ṣùgbọ́n nínú ìwé ìtàn kan kò sí sí fẹ́ẹ̀ sí irú nǹkan irúfẹ́ nǹkan tó ṣẹlẹ̀ àmọ́ lójú òpó ayélujára gan lánàá White House orílẹ̀-èdè America ààrẹ Donald Trump náà gangan gbogbo wọn náà no post ẹ̀ wípé òun láti gbá FIFA láago lórí ọ̀rọ̀ Fọlárìn Balógun àwọn ni host nation wọ́n lágbára nǹkan yọkan mo sọ pé orílẹ̀-èdè America wọ́n lágbára wọ́n mọ̀ pé àwọn lágbára àwa tún ní ààrẹ tó mọ agbára àwọn tó mọ̀ ọ́ lò tí wọ́n ń lò lórí gbogbo nǹkan jákèjádò àgbáyé.
1: Ṣẹ̀rí
0: Infantino
1: Ṣẹ̀rí kò sí n tí ò lè ṣẹlẹ̀ n tí ò bá ṣẹlẹ̀ lánàá ó lè ṣẹlẹ̀ léni lánàá gba tèmi náà rí ìròyìn yẹn pé ààrẹ Donald Trump direct call ni ló pe ààrẹ àjọ FIFA wípé o káàdì pupa agbábọ́ọ̀lù yìí o nira èmi wà wípé ǹjẹ́ ìlú mi lè ṣe bẹ́ẹ̀ ṣé ààrẹ mi lè ṣe bẹ́ẹ̀ okay ó ti pé àjọ FIFA náà dẹ̀ ṣe kí ni o wọ́n ṣe bí wọ́n ṣe fẹ́ ṣáàjọ FIFA ṣọ́ lè ṣe bẹ́ẹ̀ fẹ́ lómi ṣẹ́rí tèmi bí tẹ́ àwọn kan sọ wípé òṣèlú wà ní ọ̀rọ̀ kíní yàbí oríṣiríṣi nǹkan wà bẹ́ẹ̀ pé ntí ààrẹ Donald Trump ni tó fún ní confidence àti ṣe ni pé àwọn ni host nation because èèyàn ti gba káàdì pupa ó tiẹ̀ jẹ̀bi kò jẹ̀bi tó bá tilẹ̀ fún yàn káàdì pupa ẹ bá tẹ̀ lọ́kọ̀tọ̀ fàpì náà ẹ lè lọ sọ síbẹ̀ náà mi ò rò bóyá ààrẹ ni ó wà pé káàdì pupa yìí o ẹyọ kì í ṣe pé wọn ti sọ bóyá ìfigagbága wọn ku ọjọ mẹta àbí méjì.
0: Àjọ FIFA go sì tí ìmàláyè wá ta fún wa báyìí
1: o. Bó ṣe wà nìyẹn wọn sọ àjọ FIFA go ti ẹ sọ pé ìdí tó fi gba káàdì pupa yìí o báyìí ni òfin ẹ wà
0: bẹ́ẹ̀
1: o
0: tó dọwọ́ bẹ nu
1: pé bó ṣe máa lọ
0: nìyẹn o. Ìdí tó tẹ̀ fi yọ́ làwọn èèyàn wá ń bèrè kó jà ẹ wá fún wa
1: ní ọ̀rọ̀. Àwọn apẹ́yìn ní direct call e de yo ise ri temi kan be temi mo nbe ni pe se ajo fifa se won le se be fun elumi ta ba wo pe boya pe kini se ri awon kan ba yo ma da wa lale te ba foju pe kini tori ifi ga gba o si nlo nje te lomi ba gba kari pupa ni ale yi bayi ninu figa ga to fe gba lale to wa je pe
2: se ba na ile ge si gba ka
1: ko so gba ka to de qualify
2: ko ni so ma suka gan bere si ni ja pamọ nu ni press conference lori card pele tan fun agbabolu
1: to de qualify fun round of 16 nje se are ti won na le pe wi pe agbabolu yo a ni lo re ninu figa ga to fe gba yi e ma ni lati yo card pupe e se ri ajo fifa awon kan ti won ba le defend oni kan ma se
2: ki se kan ti le defend
1: kan ma se tori oro yi ni si o bomi senu abi bo yo ba se so
2: o so si ni lenu o buyo si
1: bo se wa ni o ye mi gan lenu that is pe agbara wa ni ka so ka o ile de usa o lagbara ju ajo fifa lo niyan tori direct call e yo card pupa e ko de ti ko to 2 hours ko to 24 hours
2: o je pe won lowo si o lede america lowo si bi are yi bo se wa nbe
1: bo se wa ni so ti tan
2: so
1: that was what was she she ri ibere fi gaga yi na ni konkon ti en ni konkon gule tin sele pe awon da ajo re fi pada kan awon kan mo wo lu awon kini kan ta jo ifo de ri yan kan se si to je pe in to lede america ba fe o la jo ifo an ba fe
2: o da o lede ile gesi atole de Norway na ni won tin yo si ipele to kan ninu idije ifeye agba yen ipele keta si asikagba quarter final eyin awon gbagbaga eleyi ti won pe iyen ni ana o to de je pe olede Jude Bellingham o tun so pe agogo ohun ro gogo ohun mo n to ohun se se amaru meta smedi na ni won fi ja o station meji lo ti ja ba Canada
1: ati Bocana
2: Mexico awon na te orilede American kan lo ku ba to ye pa awon ati Belgium ni won koju ara won iyen ni ale ti to ni oru e wa ri ifigabaga to dun to dundu ohun ni Haaland versus Brazil Eli Haaland Eli Brown Haaland se le mo so kankan ti Haaland ba tun wo mo wa dey just awon fa caro ti a se boom hoo boom hoo boom hoo e ti mo jo yen ti awon bikers ti won jo lati lorede Norway to se jo lorede America lakoko fun DJ fe agbaye in work yo Haaland lana ko jo lorede Brazil opolopo yen lo wo pe pelu ri to lorede Brazil ni atawa agbabolu le ti yan ni to ba wo nti se ri agbabolu ke se pe te ba ni owo waju keke bi agbabolu te ba rora ni plan kekere to wa tawon yen kan wa wa ti won sale mo sise le yen Falani lorede Norway won ko AZ City boy only city boy kan no bi tan ni Norway la won tele lowo cup mo sese ri di tan fi tele Norway lowo cup di pe ti mo so pe Norway nbe yen anyway wa mo sese ri in ton so yen ni ana ni
1: cheri figaga Brazil ti Norway lanu yen emi gan la fine lati wo tori pe bi mo se wo figaga yen mo ri wi pe ke se wi pe boya awon agbabolu Norway ke se gbe be na na ni won se da ni dada to amo won ti mo wi pe all but to Haaland ko si ti wa se wi pe I ti position re o se ajo na won Haaland ati score to di time to ko score yen e wa won bo e bo kan to fese gba ti ma Alice Becker to la fine lati yo oni mo ti ri pe Haaland tan fi siwaju yi ti awon agbowo eyin Brazil ti won fi le ton jo ko da duro yi to ba fi le gbe si
2: bayi ajamu won lowo
1: eyin na ewo go akoko e o gbe si center ori e o de se kini oju si bi to ye ko fi si be na go elekeji o se ki o dress boy yen ko to gba ni temi ri pe seri ti agbabodu to ba dan waju to ba ti wa ninu iko te ba ti le sise fun bo se wa ni
2: ise ti balogun martin odegaard to hun na je se pe won ni gbogbo se pe gbogbo superstar ye na kojo
1: o si meji yen na la le pe superstar won ati atletico madrid ko slot to wa nbe iyen na la le pe boya won superstar to ni sugbon seri ise ti won ti se fun ise ton le se na ni wipe kan sise fun atamata se to da totan ni temi ri nbe
2: ko de no je go
1: bo se wa ni
2: okay ni dije fe abaye ba o ti ni go mefa e de wa lo si fi gbagba okay e de ko nbe yen Charles Leclerc dije formula 1 na mo wa wa ko dije formula 1 ohun na lo jawe olubori ni Ferrari Grand Prix to ye ko jawe olubori re fun igba kokoko re latodo fun igba kokoko ni Satawa be igba kokoko ti retari podium finish awon awako mejeji iyen fun iko Ferrari iyen ni podium to da ye wupe lokun ose yi o te ko lopo eyan ni safety car ohun lo ran Charles Leclerc to flafan lati jawe olubori sugbon o sa jawe olubori to de se daada Charles Leclerc se ipo akoko je dross ipo kechi Lewis Hamilton ipo keta ni Lando Norris ipo kerin Isaac Ajay ipo karun Liam Lawson ipo kefa David Limblad ipo keje Gabriel Bortoleto ipo kejo Franco Colapinto ipo kesan Pierre Gasly ipo kewa ni ana oda iyen fun Max Verstappen ori ni se ni oko re lo fail e lo oko re fori sanpon to da je pe Max Verstappen so ro pe wing oko un lo mo ko ti o mo si se mo yen kan ti e wa lewu joro lo ni pe ngba to hun crash tele mi o mo tu tele mi o mo gba Christian won accident to je team principal won tele won papa se de mo ni yin o mo rerin lo ki bani pori ohun lo mo ba se sugbon o ise le ko niyan o ni wing oko un ohun na ni ko se dada ko wo mun kereje ohun ko lo be ninu dije Wimbledon ni yen re daraya tennis Naomi Osaka ohun na lo ti ja world number 1 lo ti ja world number 1 Aryna Sabalenka o ja danu ninu dije ya 4 si 6 6 si 3 ati 6 si 4 ohun na lo fi gbomi loju ohun na o fi ja wi olubori iyen mo Sabalenka lowo to de pe koko golf ohun na n tesi waju ninu dije yi o fi ya je Belinda Bencic ami 6 si 4 6 si 3 ati 6 si 4 o da je ka doju oja adagbo ko le poju wo ta ba pada de ja won si tesi waju ojo opo ka se star 347 7004 star 1 ash e mo yin ko be ko kale
3: lopo igba awon eyan ki mo bi data won se man tete jotan emi gege bi ero ibanisoro alagbeka wa je kin je si bo ti se man sele gan kete ti olowo mi ba ti sun ni ma ti ma se ohun ti ko ni mo to ba ti mo apere kin sare se auto update niyan ti orun ba ti wo lara ise bere niyan ma se cloud backup to ba ti wa fi orun re si gia 3 gbogbo awon apps to ti si sile le mi a ma refresh n temi o to fi dori awon apps ti o lo gege bi ero ibanisoro e mo pe mo gbodo mo gbogbo bi nkan se nlo lori ayelujara ti olowo mi ba ti ji egbo n to ma nwi
4: yay mo gbe o data ti mo sese se ma ti tan
3: se mi o so fun e
4: jara e ma je ki phone e ma fi data re se oble se akiyesi auto updates pa awon apps ti o ko ba nilo nigba ku gba
3: ero ibanisoro laso le mi o kokoro ti n je data ni je ku je fun eni ti o ba se amojuto data re
4: je igbadun data re ni welemu live it 100 mtn

0: Baba Segun ṣàlàáfíà ni. Emi ló dé, kí ló ṣẹlẹ̀ ojú rẹ yóò burége. O ṣe ń wo bí ọmọ tí wọ́n gbẹ̀ kọ́ lọ́wọ́ ẹ̀.
1: Ó ti sún mi o Rasaki. Onílé mi tún ti dé o. Nígbà mo wọlé yìí ní ọdún méjì sẹ́yìn, mo san ẹgbẹ̀tẹ̀gbẹ̀rún náírà, 600,000 naira. Lọ́dún tó kọjá, wọ́n tún gbowó lé. Mo bá tún san ẹgbẹ̀rin naira o. 800,000 naira. Nígbà yìí ẹwẹ̀wẹ̀, alábòjútó ilé bá tún ṣẹ̀ṣẹ̀ mú ìwé pé owó ilé ti di mílíọ̀nù kan àti ẹgbẹ̀rún igba naira.
0: Mílíọ̀nù kan àti ẹgbẹ̀rún igba naira kẹ̀. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé gangan náà? Kí ló dé tí ìwọ náà fi ń jìyà lọ́wọ́ àwọn onílé tí ò láàánú lójú? Nígbà tí ìwọ náà lè ní ilé tirẹ̀. Nípa dídàpọ̀ mọ́ National Housing Fund (NHF), àjọ elétò ẹ̀yáwó ilégbèé lábẹ́ ìjọba, pẹ̀lú fífi ìdáméjì àbọ̀ 2.5% nínú owó oṣù rẹ̀ ṣe àfikún, o lè rí ilégbèé aláàdọ́ta mílíọ̀nù naira (50 million naira) látọ̀dọ̀ Federal Mortgage Bank of Nigeria, yálà láti kọ́ tàbí rà.
1: Àfihàn òsí o, lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo máa lọ sí ọ́fíìsì Federal Mortgage Bank of Nigeria. Ó súnmọ́ mi kí n lè lo àǹfààní yìí.
0: Ẹ̀ka Federal Mortgage Bank of Nigeria wà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ṣàbẹ̀wò sí ẹ̀ka tó bá súnmọ́ yín, tàbí kí ẹ pè sórí 0903-633-2566 tàbí 0902-323-9419.
2: Federal Mortgage Bank of Nigeria ló ní pé ká ní ilé lórí, kì í ṣe ìwé nìkan.
3: Guy, we don't dey talk since, oh. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
4: Oh boy, you don't talk. How about? You know the tire.
3: Na the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
4: Brotherly, involve me now. Make myself dey follow ya like you. Talk until you tire. When you dey on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 naira. Low down, talk the go.
5: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
6: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
5: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
6: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
5: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish.
7: Offer valid while stocks last.
8: Me and Maggi so good together.
9: Since inception, almost 100% of Ashesi University students have found jobs, started businesses, or gone on to graduate school within 6 months of graduation. From Accra to Nairobi, London to New York, Ashesi graduates are noticed and are leading successful careers. If you dream of a rewarding life and career, an Ashesi education prepares you just for that. Learn more about applying to Ashesi at ashesi.edu.gh. Remember, admission is ongoing.
10: Látọjọ́ ọjà kan ní Splash 105.5 FM lè fún Bọ́lájì Gbófẹ́lẹ́lẹ̀ ní Ìbàdàn. Òun náà lẹ́ṣi wà lórí ètò ìjà wọn sí. Ẹ lè wo wà níkànnì ìbánidọ́rẹ̀ Facebook Splash 105.5 Ìbàdàn. Bákan náà, ẹ má gbàgbé lójú òpó káàṣẹ *347*1004*#. Láàrin ìṣẹ́jú méjì ní ìṣẹ́ yìí kó tó ìyẹn lójú òpó káàṣẹ káfímọ̀ tó jẹ 25k wà láàárọ̀ tó ní ìyẹn lápá abẹ yẹn. Iga Shontek òun náà ni wọ́n ti nà jáde o nínú ìdíje Wimbledon torí wípé ọmọ orílẹ̀-èdè Philippine Alexandra Ayla òun náà lónà àmì 7-6-2 òun ló fi láǹfààní ìyẹn láti dídùn dúyà fún Elena Rybakina òun náà já dànù torí Elise Mertens lónà 7-6-2 sẹyọkan ló fi gbẹ̀wúrò ìyẹn sí lójú kókó gọ́ọ̀fù ó ṣe dáadáa nínú ìdíje gẹ́gẹ́ bí sọ Belinda Bencic òun náà lónà jáde ìyẹn nínú ìdíje náà Ivan Djokic òun náà ti yẹn ìyẹn sí ìpele tó kàn torí Jessica Pegula òun náà ló láǹfààní láti dídùn dúyà fún Novak Djokovic ó ti jẹ́ eléré ìdárayá bọ́ọ̀lù àfigbálórí kan kéré àkọ́kọ́ tí ó jáwé olúborí nínú ìfigagbága nínú ìfigagbága bíi 84 nínú ìdíje Wimbledon 106 matches eléyìí tó fi ń la Roger Federer torí 105 òní Roger Federer ló ti láǹfààní láti jáwé olúborí lẹ́yìn ìgbà tó fún ìyàjẹ Sauphin àmì 6-2 òun náà ló ti láǹfààní láti jáwé olúborí tó dẹ̀ bá àkọsílẹ̀ ọ̀hún jẹ́ ìyẹn fún Yannick Sinner òun náà tẹ̀síwájú nínú ìdíje yìí torí ó fi ìyàjẹ ojúgbà rẹ̀ eléyìí tó kojú ìyẹn lánàá ẹwẹ́ padà sí ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá Cristiano Ronaldo ni ó ṣeéṣe kó jẹ́ wípé ìdíje ìfẹ̀yẹ̀ àgbáyé yìí òun náà ìdíje ìfẹ̀yẹ̀ àgbáyé eléyìí tó gbẹ̀yìn eléyìí tí òun máa gbá ìyẹn ò tẹ̀ kì í ṣe ìròyìn mọ́ torí gbogbo wa náà ló jọ bí ẹni pé a ti rí fìrìfìrì ẹ̀ 41 years so a rò pé o lè wá ní World Cup mímọ́
11: last dance
10: Ronaldo ale ale so onu le mi ero amo olu ise ose ko ja ko dije fe agbaye to gbeyin to ma gba ohun lele loni Portugal ko jo le de Spain
11: e se ri ifigaoga to ma lagbara ni ma ye kin to yi ko da ifigaoga yi bi to le de eh o se se ko je pe o ile de Portugal jeje kan ja ni oni ti won ba tun awon agba bolu won ti won ba sise bi ise to ta ba wo fi ga ton gba seyin won o te tan won ton ni laarin yen
10: olorun lo mo to mu
11: tori eh ta ba wo Bruno Fernandes iwo lo break record ni Premier League iwo
10: o ye ki o ma ta san san ni
11: o ye ko ma ri se vitia not the same thing wo e wo lo eh na lo gba Champions League last to je pe mi o ri koko o kan ka so pe boya by luck but emi o amo boya fi ga le yi won le mura story pe kini won ti lafa lati pade ko mi yoruba yo ti podu kankan to pade a o si le lodun kan yeah ti won lafa lati pade iyen ni DJ Cup Nation ti won gba so mo ko boya o sese ki won we pe ah awon ton ti ba pade o kan try lati motivate ara won tori in to le wa be because oile de spirit on bo won bo lati wa se kini lati wa gba esan itu o sele tele because if you ga to ti jo gba tele won lafa lati do oile de spirit so le bi se o wi pe oile de spirit ambition ti won o ma ni agbara lale yi oile de portugal ohun lo wa ku si
10: hello e ka ro o
12: se
10: ta ka se laaro yi
12: be ni ma
10: oruko yin ati bi ti mo tin pe yin ba mi
12: oruko be ni Ramon.
10: Okay, Ramon kini?
12: Ramon Akande.
10: Okay, ti je 25,000 lori cash e laaro yi. Awon customer ke wo pe yin lati bere account details yin e ti cash eni. E seun gan ni 25k ohun na le je. Okay, Neymar Junior lo ti fe yin ti iyen fun orilede Brazil. Leyin ba kan ja ninu DJ fi eye agbaye. In mo tan kuku mu wa si awon mu awon na mo. Awon na se kini? Awon ni won se kini? Awon ni won mo Olorun lo le mi eru. E wo guni ka je ran pele ni o fona fun ye. O stubborn to le de o pe ko nju ba lo le to ja won si. Iyen ni aro ti toni.
11: Titi ola ile ta mo pade USA ato ile de Belgium mo kojo ara won yen loru oni e ti e pe ola okay ni fi ka bo Argentina sugbon loru ago kan ni USA ati Belgium Portugal ati Spain ago mejo lale oni titi ola adeun traditional ruko temi lori sport mo tun ga lo tori mi o fe ma kana mi ni bo ku tin ba dide fuya spotlight ni wole pelu Tunde Olawo e ma yin ku ni kan ni mo lu abi ire o

0: kókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. Nafdac bòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fanimọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóòní kan, lásìkò kan náà.
2: Ọ̀rẹ́ mi, tó o bá mọ ohun tó ṣẹlẹ̀ lánàá.
3: Ìwọ náà kò ojúmọ́.
2: Mo gbàgbé ni, má bínú ọ̀rẹ́ mi. Tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
3: O dáná, sọ ká gbọ́.
2: Àbí.
1: Pẹ̀lú Lipton tí, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tí, ó wà fún ìṣọ̀kan.

0: awagudede we gbogbo bi te si lanfani lati ma gbo ikani ikani splash re splash 105.5 fm ele to wa ni level balavelele ni le ibadan o ya ta lo ta o tan jo pe ni o gbodo voice out atun ti de losan teni pelu awon royin lolokan ojo kan to je tere idaraya ni bigibi ka kiri agba nla aye lo lede wa nigeria ni pile oyo ati ni ese kukuni o ma du gbogbo ma kan sori pa ti po gbo re papa to gazale o ya join together ba so nipa royin lolokan ojo kan to je tere idaraya a tun lanfani lati ma tusu re de sale koko iyen la won iroyin ere idaraya lolokan ojo kan ba kan lo lati ma dale awon royin yajo yajo baba se nbale bayi na la mo gba sira wala ele to loyin bo npe ni breaking news bi ba se nbale la mo gba sira wala iyen losan teni ni o emi ni keko mo wa nile agbara o Desmond to the J. Agbawo ti agbodo bawo je o ga ni mi fi da wa ti o ma je ke lafa ti ma gba daada ni bigbi ka kiri agba nla aye to di omo lawo ron lo tu eto ya le swagozi niye ololiam zad loruko temi di top striker ele to gallant gan o ma du gbagba kede ma kan si losan tini o ya papapa lati be bakan na ewe kashe We are still on it, oh. As you were, Lori, I want you to go back. We go again. I have to laugh at you. I have to go back. Hey, Bariba. What you mean? You cash it to your meta. But you need more. But you more. We have you a lost one. Lost one. I want you to go back. Star 347, star 1004, star 1 ash. Star 347, star 1004, star 1 ash. You might be a debate. Mari Lenti, my wararo. Gbemi dada divine lati Miami nilu Florida o lo ti wa nbe eku ti DJ fi eye agbaye bo lo se nlo lapa be yen o ti nlo ni serere werere kini ohun tan lo ipele keta si ase kagba iyen quarter finals o ti ngori wole ati won ti nsara won jo round of 16 yo tenubodo le ni sola kon ni sola round of 16 o tenubodo quarter final o gbenu le bẹ̀rẹ̀ láti ọ̀tún lálọ ọlọ fáà gan o bàríbà zẹ́mbàrí ìbòbò oya let's go there ẹ̀jábẹ̀ látọ̀lẹ́dẹ̀ wa nàìjíríà ikọ̀ di tigers lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe dáadáa nínú ìdíje viva tabanso nípa kọ̀mẹ́sì ọyọ ìdíje bọ́ọ̀lù aláfọwọ́jù sápẹ̀rẹ̀ ife ẹ̀yẹ àgbáyé lẹ́tọ́ máa wáyé lọ́dún 2027 orílẹ̀-èdè qatar ló máa láǹfààní àti gbàlejò fiba world cup qualifiers african zone eléètò wáyé nílùú luanda lórílẹ̀-èdè angola ẹ má gbàgbé pé nàìjíríà wọ́n ṣe dáadáa wọ́n bojú orílẹ̀-èdè tunisia jẹ́ wọ́n fẹ̀yìn guinea balẹ̀ bákan náà wọ́n fi ìyà jẹ orílẹ̀-èdè rwanda lẹ́yìn èyí wọ́n ti gbé jáde kàṣàgbọ̀ alẹ́ ni o àjọ tó ń ṣe kò kárí ìdíje qualifier yìí tá a bá ń sọ nípa ti fiba basketball world cup qualifiers fún ilẹ̀ adúláwọ̀ wọ́n ti jẹ́ di mímọ̀ yìí pé wọ́n ti tó àwọn tí wọ́n yan yọ tí wọ́n qualify wọ́n tún ti tò wọ́n sí ìsọ̀rí míì eléyìí tí ọmọ aláǹfààní àti wáyé bọ́bá dinú oṣù kẹjọ august 27th ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n ní oṣù kẹjọ òun náà ni ó tún máa láǹfààní àti máa wáyé o níbi tí the tigers tí ó tún máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìríjú rẹ̀ ìfigagbága mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni the tigers máa láǹfààní àti gba ẹ wá mọ̀ gbọ́ o àwọn mẹ́fà tí wọ́n kójọ rèé ní báyìí orílẹ̀-èdè cameroon south sudan cabo verde ìyẹn cape verde nìyẹn orílẹ̀-èdè tunisia àti orílẹ̀-èdè guinea àwọn mẹ́fẹ̀ẹ̀fà yẹn jọ máa gbé pẹrẹ kìkà náà bó ti jẹ́ pé ìfigagbága mẹ́ta òun náà lẹnìkọ̀ọ̀kan gbà á lára èyí tí orílẹ̀-èdè nàìjíríà ó gbà á òun náà ni pé nàìjíríà máa kojú orílẹ̀-èdè cameroon tó bá di ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù kẹjọ ìyẹn august 27th tó bá wá di ọjọ́ kejìdínlọ́gbọ̀n orílẹ̀-èdè south sudan ó ní nàìjíríà máa kojú o ìfigagbága àwọn eléyìí tó gbẹ̀yìn ọgbẹ́jọ́ nínú oṣù kẹjọ àwọn àti cabo verde ìyẹn cape verde ni wọ́n jọ máa gbé pẹ́rẹ́ kìkà náà ikọ̀ di tigers wọ́n nílò láti ṣe dáadáa o bí wọ́n bá mọ̀ pé àwọn fẹ́ lọ sínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé lórílẹ̀-èdè qatar lọ́dún 2027 pàápàá jùlọ fún bọ́ọ̀lù aláfọwọ́jù sápẹ̀rẹ̀ ó yá pápápá láti bẹ̀ yín àsìdè gò ó. Àwọn figagbága tó máa wáyé lẹ́nìí àti mọ́jú làárọ̀ ọ̀la nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé success ọmọ nípẹ̀ kan ọ̀la ń bẹ̀ ń bì sáré gbé wà débẹ̀.
1: akudedewo ìdíje ife ẹ̀yẹ àgbáyé bó ṣe máa láǹfààní àti wáyé lẹ́nìí tó bá ti ń di aago mẹ́jọ àṣálẹ́ orílẹ̀-èdè portugal àti orílẹ̀-èdè spain ní usa àwọn àti orílẹ̀-èdè belgium tó bá ti ń di aago kan òru. Mo gbọ́ pé ibi bàtà ni wọ́n ti mú aráabí.
0: Ẹlẹ́ o ni ṣé
1: dádì wa
0: ṣé ti wá bàtà ni.
1: Bàtà ni wá látẹ̀kàn.
0: Olè rí ayé ò ní gbábi bàtà mú wa. Ṣùgbọ́n káwa náà ọmọ ibi tá a máa kó bàtà sí ká mọ ibi tá a máa bọ́ bàtà wá sí. Wọ́n ti gẹ́ẹ̀tì ẹ̀mí bàtà. Aráabí ò rí bàtà rẹ̀ mọ́. Ọlọ́run ó ṣe ń rí. Àgbà ń wá bàtà, a ó bá wà. Ó yá pápápá láti bẹ̀ yín àsìdègò. Niger Sportsmen Football Academy Scouting Program ìnílùú Ìbàràpá. Ìbàràpá méje Ébàrìbà bá a bá mu láti gàngàn tá a mú wá sí Ayétẹ̀ tá a mú wá sí Tápà Ébàrìbà ó ń jọra wọn. Àwọn Ìbàràpá North nìyẹn Ìdèrè wá sí Igbó Ọ̀ràǹbì Ìbàràpá Central nìyẹn. Èrúwà sí Làǹlátẹ̀ Ìbàràpá East nìyẹn. Àbí ó yá àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù bíi mẹ́jọ ti ṣetán báyìí láti kópa nínú ìdíje Niger Sportsmen Football Academy Scouting Program. Eléyìí tó máa wáyé ní ọjọ́ 25 àti ọjọ́ 26 ìyẹn nínú oṣù keje. Nínú oṣù keje ọdún tá a wà yí gangan ni o ní agbọ́n ti Ìbàràpá. Èrúwà United ẹsẹ̀ yẹn lé ní Victory FC láti gangan ó di méjì. Ayétẹ̀ National Team ó di mẹ́ta. Làǹlátẹ̀ United ó sì kẹrin. Starlight láti ìlú Gbọ́ra ó di márùn-ún. Bákan náà Emirate láti Ìdèrè ó di mẹ́fà. Tápà Lavenger ó di méje lápá ibẹ̀ yẹn. Ìbàràpá selected ìyẹn ní Niger Sportsmen Football Academy tíìmù tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ wọ́n pé mẹ́jọ. Àwọn mẹ́jẹ̀jọ yẹn wọ́n máa gbé pẹ́rẹ́ kíkaná níbi tí wọ́n ti máa wá àwọn ẹ̀bùn jáde. Àwọn ẹ̀bùn tó sodo sí apá ibẹ̀ yẹn wọ́n á wá wọn jáde láti gbẹ̀ wọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ gbẹ̀ wọ́n nù káà náà ó lè rí ògo wọn lò. Bó ṣe máa jẹ́ nìyẹn ọjọ́ 25 àti ọjọ́ 26 nínú oṣù tá a wà yìí ló máa wáyé nílùú Èrúwà ni ó sì ti wáyé. Ó yá pápápá láti bẹ̀ yín àsìdègò. Neymar Junior lẹ́yìn ìgbà tó kéde ìfẹ̀yìntì rẹ̀ nǹkan kan wà sí coincidence ní kápé ni àbí bó ṣe wọ lọ́ọ̀ ní sọlá. Ǹjẹ́ ẹjẹ́ mọ̀ yí pé Neymar Junior ní ọdún 2010 tó pé kó máa kópa fún orílẹ̀-èdè ti Brazil. Ǹjẹ́ ẹjẹ́ mọ̀ yí pé pápá ìṣeré MetLife ní New York Jersey ibẹ̀ gangan. Ibẹ̀ ló ti gbá ìfigagbága rẹ̀ àkọ́kọ́. Ìfigagbága àkọ́kọ́ tí Neymar Junior tó máa gbá fún orílẹ̀-èdè ti America orílẹ̀-èdè Brazil. Ìlú America ló ti gba debut ni wọ́n ń pe àkọ́kọ́ rẹ̀ fún national team orílẹ̀-èdè Brazil. Pápá ìṣeré tí wọ́n ti gbá bọ́ọ̀lù lánàá yìí ló ti kọ́kọ́ gbá ìfigagbága rẹ̀ àkọ́kọ́ ó sì mi àwọn. Ẹ wá máa wo nǹkan o. Àgbà ìfigagbága tí Neymar Junior padà gbá fún orílẹ̀-èdè Brazil. Ó jẹ́ 129 games 129 matches lọ́gbá fún wọn. Ǹjẹ́ wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní pé gbogbo àwọn tó gbá wọlé jẹ́ 180 goals lọ́gbá fún national team. Pábánbàrì wá ní pé pápá àṣeré tó ti bẹ̀rẹ̀ ní ọjọ́ kìíní àná MetLife tó wà ní orílẹ̀-èdè America yìí. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé pápá àṣeré tó ti bẹ̀rẹ̀ náà lọ parí kárí ẹ̀ sí. Torí bẹ̀ náà ló tún ti gbá bọ́ọ̀lù lánàá fún orílẹ̀-èdè ti Brazil tó sì tún wá padà mi àwọn. Ó mi àwọn níbẹ̀rẹ̀ ó tún mi àwọn ní ìfigagbága rẹ̀ eléyìí tó gbẹ̀yìn fún orílẹ̀-èdè Brazil. Ṣé ká sọ yí pé ó kàn wà coincidence yẹn àbí ọlọ́run kàn ṣébẹ̀ àbí bòrí. Tọ́ Neymar kéde pé tọ́ ó ń dúpẹ́ o níbi tó ń bá ìgbésí ayé òun dé báyìí fólédè Brazil. Òun ọmọ kéde pé tọ́ ẹnìkan ebó ní sùúrù wá débi epe o. Èyí náà tó ń ọmọ lọ o. Blessing kíni tó ṣẹlẹ̀ kí la rí gbọ́. lede kukuru Neymar Junior o kede ifeyinti re fun ipo ti national team ni o o fi ballu le o ke fi ballu le o but national team o lede Brazil o ti ni Sanjimo abise de Zave ni o ti ye yin o ti ye awon omo iya mi loke oya baun Sanjimo se de Zave Awusa ni o ti se to bayi o sugbon ni ti club football o si nte sowo waju koje bo se lo ngo je wili williams jazare roju oja ka lo pa akade ba ba de cristiano ronaldo na so nipa ijawo ninu bolu alafesegba kini ti baba wi eja roju oja so na ti fi bolu le abi ofile eja loju oja ka padade ba Bade kasun sowo waju eku kale.
2: Be prepared for global opportunities.
3: Study at Trinity University Yaba Lagos.
2: We combine practical learning with real world experience so you graduate confident and career ready.
3: We equipped you with skills the world demands.
2: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
3: cybersecurity, computer science, accounting, economics, marketing,
2: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
3: Trinity University, building on the rock.
4: $500
5: Fàlú sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500. Ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
4: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
5: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira, $50 million ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun.

0: ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè àyàn tó jíire kẹ́ ẹ̀ sì jẹ́ akópa nínú ayẹyẹ mánigbàgbé má dúró kí wọ́n wá ròyìn fún ọ wá kó o lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ jinlẹ̀ fúnra.
1: 2 years ago, the biggest radio raffle hit we always do.

0: Where else?
1: Where else?
0: It's Splash 105.5.
2: Olùfẹ́ ìrìnàjò afẹ́ gbogbo agbáṣẹ̀gá àti àwọn tí ìṣe Yorùbá jọ lójú ohun ilẹ̀ Yorùbá ń pè yín. Ẹsẹ̀ gìrì ojúlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù Agẹmọ ọjọ́ kẹtàlélógún àti ọjọ́ kẹrìnlélógún oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn ọ̀jájá hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ lójoojúmọ́. Ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa ọba Ọlọ́lá jùlọ òní ilé ifẹ̀. Èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà, gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jíire kẹ́sì jẹ́ àkópa nínú ayẹyẹ mánigbà. Má dúró kí wọ́n wá ròyìn fún ọ, wá kó lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ. Jinlẹ̀ fúnra.
3: Àjọ ni tèmi ó máa ṣọkẹ́.
4: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dú fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ará ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026, pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Hall tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
2: Years ago, the biggest radio raffle hit we ever saw.

0: lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ kó tó di wípé gba ìtúsílẹ̀ rẹ̀ james nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí wọ́n ṣe pẹ̀lú rẹ̀ bí wọ́n bá dàbàrà bó ṣe kẹrẹ̀ ó gbọ́dọ̀ pọ̀tọ̀ fún rẹ̀ lẹ́ni wọ́n ní james ńgbà tá ń fọ̀rọ̀ pọ̀ nífòpọ̀ nínú fọ́nrán tí wọ́n jù sórí ìtàkùn ayélujára láti akata bí ọ̀rọ̀ ti wáyé o láti iléeṣẹ́ ọlọ́pàá pàápàá jùlọ ẹni tó jẹ́ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ti delta bright edafi lọ́jọ́ ìsinmi sunday yìí nẹ́mọ̀ ṣàlàyé wípé arákùnrin yìí gangan fúnra rẹ̀ ló mọ̀gùn lé ìgbìyànjú ìjínigbé ara rẹ̀ fúnra ẹ̀ ó fúnra rẹ̀ gan ló kúkú ń kà bí ẹyẹ ìbáka lórí bí ìṣẹ̀lẹ̀ náà bó ti ṣe wáyé o nígbà tí ó máa wí ẹ̀gbọ́ bó ti wí o ó ní ó kọ àwọn ni mọ̀ńkẹ́ẹ̀lì james michael james ní jẹ́ wọ́n bẹ́ òun láti ìpínlẹ̀ edo òun sì ń gbé ní ìpínlẹ̀ ti delta òun gangan fúnra lára àwọn òun jí ara àwọn gbé o lórí ìgbìyànjú àti gba owó lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí òun ká sá kíjokíjo ká sá kàbàkàbà ká lè wá owó jáde ǹjẹ́ kí lóde tó fi jíra rẹ̀ gbé ó lóun jẹ àwọn mọ̀lẹ́bí òun méjì kan lówó o ẹ̀gbọ́n òun lọ́kùnrin àtobìnrin òun jẹ wọ́n ní gbèsè kan tí ò sọ iye rẹ̀ eléyìí tí òun tiẹ̀ ti padà ná fúnra lára àwọn òun ti ná ṣùgbọ́n náà àbáyọ láti rí owó yìí gbà padà òun ò mọ bí òun ó ti ṣe o ṣùgbọ́n lọ́jọ́ kìíní oṣù iná ni òun jíra àwọn gbé fúnra lára àwọn wọn ní kóun lọ da ilẹ̀ nù pẹ̀lú wíbarò wọn ní àlọ òun àti wíbarò náà rí o wọn padà mà wípé òun ò ní padà wálé òun ya gbé bíbarò òun jù sẹ́gbẹ́ kan ló ń bá bẹ̀rẹ̀ sí ní pé màmá òun mọ́mí mọ́mí chai yé ẹjọ́ fọ̀húnlẹ̀ ẹ̀dẹ́gùn wọn sanwó wọn sanwó kí ló ṣẹlẹ̀ wọn ní mọ́mí wọn ti jí òun gbé mà ní wọn ti jí òun gbé owó náà fẹ́ bèrè owó ìjẹ́ kí ni èlò mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náírà bó ti wí mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náírà 25 million naira yìí ọkàn pa ẹ̀rọ ọ̀bára ẹni sọ̀rọ̀ ni láti kó ẹ̀mí àwọn mọ̀lẹ́bí rẹ̀ sókè kẹ́bà sákíjokíjo wọn ní kò pẹ́ kò tó jìnnà o lárákùnrin yìí bá tún pè ló pe àwọn òbí rẹ̀ wípé mọ́mí wọn ná òun gidi gan mọ̀nì òun ti transfer 700,000 síra wọn sí wọn o yálà wọn ó ṣeéṣe kí wọn tó wọn lẹ̀ wọn ní pẹ̀lú èyí àwọn mọ̀lẹ́bí ti kàn síléeṣẹ́ ọlọ́pàá àti àwọn ikọ̀ vigilante aya tí wọ́n ti bẹ́ sílẹ̀ ó sì ti bẹ́ sí iṣẹ́ lẹ́yìn ọ̀sọ́ka according to gẹ́gẹ́ bá ti wí o wọ́n ní nígbà tí a ti láwí rí wípé ọ̀rọ̀ yìí ti ń fẹ́ máa kọjá àlà ọba kú ò ní àkàtà ibi tó gbéra rẹ̀ pamọ́ sí nínú igbó o ó gun ọ̀kadà alùpùpù mọ́tòsáìkùlù lọ sí agbá agbègbè míì nígbà tí ilẹ̀ ti ń ṣú o lẹ́yìn èyí pẹ̀lú ìrètí wípé yóò sọ fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ wípé òun ti sá fún ọmọ lọ́wọ́ o kò tún pẹ́ kò tún jìnnà ó tún pe ìyá rẹ̀ lẹ́ẹ̀kan sí i wípé mọ́mí wọ́n ń ná òun gidi gan mọ̀nì ẹ dẹ́kun ẹ sẹ́ndí 700,000 míì sí àwọn èèyàn wọ̀nyí kí òun ó lè san fún wọn kó òun ó lè kú omi tó ń wà yìí wọ́n ní pẹ̀lú ẹ̀ kò tó pẹ́ kò tó jìnnà ó tún pa ẹ̀rọ ọ̀bára ẹni sọ̀rọ̀ mọ́ màmá rẹ̀ létí pẹ̀lú bẹ́ẹ̀ àwọn ikọ̀ òṣìṣẹ́ elétò ààbò ọlọ́pàá àti àwọn ikọ̀ vigilante táwọn ń gbìyànjú iṣẹ́ pẹ̀lú ìwádìí lọ́lọ́kanòjọ̀kan pẹ̀lú irinṣẹ́ tí wọ́n fi ń lò láti máa tọpasẹ̀ rẹ̀ nígbà tí ó tún di lọ́wọ́ déré lọ́wọ́ alálẹ́ ó tún gun ọ̀kadà kú ò ní àkàtà ibi tó wà lọ sí apá agbègbè ibòmíì james ti ń sọ̀rọ̀ yìí fúnra lára rẹ̀ níwájú àwọn ọlọ́pàá bí sùn ṣe kú bọ́ọ̀bẹ́ sì ti ṣe ẹmọ̀ pé téèyàn bá ya sinimá oríṣiríṣi lokéṣàn lèèyàn máa ń lò ìmí wà téèyàn gbé lokéṣàn ọ̀yọ́ wọn ó ti yá ìmí wà tó jẹ́ bàdàn ìmí wà kútúwé ń jí ńgbẹ́ bá wa lọ bẹ̀ ìmí wà láàárọ̀ lẹ́ẹ̀ṣe alẹ́ ń bẹ lọ́wọ́ òru ń bẹ òun náà wá bẹ̀rẹ̀ sí ní làákalẹ̀ bẹ́ẹ̀ nígbà tí ó tún wá ṣe àlàyé ìpé tó dún sí àkàtà mọ̀lẹ́bí rẹ pé mọ̀mí wọ́n ti fẹ́ lò ń pa ẹ sàánú òun ẹ má jẹ́ wọ́n lò ń pa bàbá yìí ti wo fíìmù jìnnà wọ́n ti fẹ́ lò ń hàn lé mọ ẹ sàánú òun wọ́n ti dínwó wọlé dáadáa ẹ sátètè san owó abálù àti àbábọ̀ àti sinimá lárákùnrin yìí yà fáwọn òbí rẹ̀ ìgbà tí ó padà máa ṣe àpàtẹnujẹ́wọ́ ẹ̀dáfẹ́ ṣàlàyé wípé ìpè táwọn gbà ń ó jẹ́ kí àwọn ó tètè bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yìn ọ̀sọ́ka pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé ọlọ́kanòjọ̀kan tí èèyàn máa fi tọ pínpín ẹni wọ́n láwọn ń rí bí ti ń kú látapá ibìkan lọ apá ibòmíì láti ibìkan rebòmíì àfi bó ti jáde wá kúrú wípé mọ́mí eré ipò mo sá eré mọ́ wọn lọ́wọ́ ni mo já máwọn ikọ̀ ajínigbé náà ni ọlọ́run ṣeun káàbọ̀ káàbọ̀ sọ́ọ́sá ti já mọ́ wọn lọ́wọ́ báyìí ìgbà wọn wá ṣèwádìí wọn tọpa ibí nibolo wa nbi adebi a pada bo bo lo se sa ayiwo lo ti sa debi o ni mo sa na ni mo sa ni ayi re ngba ni ma saraye le yo kokan o tun debi ero ba re di soro re ndu o bo lo ti ku o lapa bi to fi sa ma waji ni gbe lowo to tun fi re bi bayi o wa laye bayi ni bi bayi lasiko bayi ero ba re di soro re ndu o gbe saraye fun wa ki lo sele lobadi Nadefu, Nadefu, mommy.
1: Oh my God.
0: Nadefu, Nadefu, mommy, Nadefu. Ha, lẹyin ọrẹ yin. O sọ padà ṣe gbogbo alaye tan yanyan. Awọn egbẹ rẹ to je ngbese, to nawo nakuna, to wa fi wo wi pe ona to ngba lati fi le rowo re o. Won ni ngba ti le se olopa soro won ni ha. Se ri gbogbo n tin sele re o. Tawọn eyan lo anfani ijinigbe. Tin sele laujo tawon na wa fin dago bele ma jira won gbe ma da won malebi won sinu ila hilo sugbon ju eje lo ya ni mo je yan iru wo yi a pada fi ojo fin fan to ba to fe se iru re lati mo pe won yi se o baun
1: o da to ma ri be je lo taratara sinu weroyin the nation le to jade fun toni won ni adajo ile ejo giga kan eleyi to joko ni ilu Eko oruko adajo won a ma je onidajo Ahmed Ibrahim Kala won ni o ti kala arabirin kan bayi o eni odun mokanle ni ogoji eleyi te poruko te ni peace asuko nje bo lo je won ni be la bi ni won ni adajo ile ejo ohun oni ki peace asuko won mo mu lo sibudo yi toni sona iro lo baro wo gbandi e wo fun ni sokoto pe npe ewu buba alapa gigun lo ba wo ki won gbo olorun re o won fun ni aso alapa pe npe ko wa gba number lagbaya bo ba gba number tan ko ma wa ni budo yi toni sona bi se o babade ko lo ma sise ohun karakara fun odindi odun marun ah gba nko gbire o nje bo lo je to fi ri be won ni be la bi ni o won ni je je mo pe arabirin te pe ni peace asuko yi o na lo je pe awon omo lomo e to je pe obirin ni won won o ti teni okunrin awon omo yi ojo ti wa lori won daada ikan oje se ti e be o ku awon omo lomo sakata o si nfi won sise egbele pawo won ni idajo ta so nipa re yi o na lo mo waye o lojo eti friday ose to koja le ti ani ile ejo tun pase pe re peace asuko awon omo mererin to so won di gbele pawo yi o san million 5 fun enikokan awon omo ohun o nje bo lowo ohun se je won ni be la bi ni owo ti o san sakata awon omo yi yo ma je ona to gba lu awon omo lomo lona ito le ti ko si ye ko ma ri be won ni ejo ta san nipa re ti e gbe kale ni ojo eti friday se to koja yi ni an ti wa lenu e o lati odun 2023 lori esun merin ototo kan eleyi ti awon ajo eleyi to gbogun ti fifi ni se owo eru nile yi e ta mo si ajo ti naptive ti e foju arabirin ohun wi na ofin nigba ti won tesiwaju won ni jeje mo pe arabirin te pe ni peace asuko yi o na lo je pe awon omo lomo niyan loniyan bi ntan won ni bi ra won ni bo ba ti ri won ramu bayi imu won loju olomo otonu o le to je pe ngbo ba mu won debe yo lo re fi won sinu awon yara kan le ti o so awon omo ohun di olowo nabi yo mo fi won sise egbele pawo nigba ti won tesowo waju won ni jeje mo pe omo ta nso nipa re yi awon omo mererin ipile akwa ibon o na lo ti ko won wa o le to si ko won wa si abule kan e to pa ala pelu ipile ogun iyan abule ti o pe ni abule totowu won tesi waju won ni jeje mo pe arabirin ta soro e yi iyan peace asugo o na ni arojo tako ni eleyi to moju e ba ile ejo iyan uzuwa egonu e to se lalaye bi oluwa mi my lord arabirin te wo ti wo pa ko waju yin yi ikan oje se ti e be ni awon omo lomo ti ojo ti lo lori won won tu wa je omo obirin o tan won ku o ni ipile akwa ibom o wa ko won wa si abule yi le to fi awon omo lomo sise egbele pawo o ni oluwa mi isele to towo le se yi o ta ko ofin eleyi to se gbe kale ajo e to gbogun ti fifi ni sowo eru nile yi todun 2015 won ni adajo ile ejo ohun iyan Ahmed Ibrahim Kala nigba ti o mo gbe idajo re kale o won lo se lalaye pe re peace asuko eleyi ti a fi esun mimo ku awon omo lomo sakata mimo fi awon omo lomo sise egbele pawo gbogbo eleyi to se yi o na lo ta ko fe orilede wa Nigeria o won ni fun idi eyi won mo wo lo sibudo itoni sona nibi ti o ti lu odun marun pelu ise asekara loro ba di court arise ba tele
0: eji a lo si akata bi isele gbankogbi kan ti sele ni ipinle ti ogun bi isele isi ti se lo re kolon ko ma dabu re buwa ki ama ba won rin nijo ti ebi ba npo na lase lowo olohun
1: amen
0: eyan mewa ni emi ti bo lenu won nigba ti awon eyan mefa mi ti awon na farapa pupo pupo ninu isele jamba oko to ni agbara kan to sele ni apa gbegbe bridge sapade loju ona masose eko si ilu ibadan ninu eyi to ni se pelu oko ajagbe kan sino truck ona ni ape pelu oko bus kan Toyota Hiace bus oni isele won waye lori won o ngba ti eni to je agbenuso fun ajo eso oju popo ni ipinle ti ogun afolabi odusi to fidi isele yi to fi mole ninu atejade ti won fi sode pe bo lo ti wi ni o se alakale re ni ekun keke gangan pelu awon ti isele isele lori won eyan meji deni ogun o na ni isele yi waye lori won ninu eye ti ati ri awon okunrin agbalagba medogun awon obinrin agbalagba meji be se ni majisi kan lokunrin be ninu won atejade ohun wa nsalaye o wigbe eyan mewa to gbe mimi yi mesan ninu won o na loji okunrin agbalagba won ni omo kekere majisi yi lokunrin o na pada wa ninu awon eyan won yi ti o fin je mewa nigbati awon eyan mefa mi ti awon na farapa ninu eyi ti a tun pada ri agbalagba okunrin merin ototo be si ni obi meji na won be ninu won ti farapa o ama lapa toyanyan o iyan meji lokunrin ori pada ko won yo layo atalafia ti won o fi ara pa debi ti won faragun se oloni jagba ko ma se loju firi o kun si ni gogogun ko ma ni bi o ti wa isele to sele yi o ni nti o pada bi ajo farasi isalaye wi pe ko so meji ti awon le to kan to bi isele gbankogbi yi jere asapajude ati ilana lati ya oko le lai bikita lori bi ilana oju popo ti se ri ati wiwako ni iwakuwa dangerous driving wrongful overtaking ati overspeeding wana won kan ti ka le re o to bi gbanko gbi debi ti emi eyan mefa emi eyan mewa to fi n ba isele yi to fi n ba rin koda tawon eyan mefa mi bayi ti n be ninu ese kan aye ese kan orun latari ifarapa ti won ni lori isele jamba oko na
1: o de ja sokere kafa kere ka so sowo waju tori pe waju ti ope ebi ti re si o no pe ebi ti ti wo mo re si ni tayo lase lowo Eledumare o
0: amen
1: ipinle ondo ibe ni mo wa baye ni bi ti a ti se lalaye o bi arakunrin kan eni odun meta din ni adota 47 years old man ele ti oporuko te ni Idris Clement won ni Idris Clement yi ise owo eleyi to yan layo to si nse o na lo ni se o pelu awon ti an mo tun ero amomi tutu amomi din yin se eleyi ta mo si freezer tabi refrigerator won ni jeje mo pe awon karamba ni edake eleyi to je pe afurasi adegunjale ni won won ko lo arakunrin yi ni legbe re won si se be demi re legbodo ile ise olopo eleyi to fi de oro mu na mule won se lalaye o pe se ri afurasi yi o na lo je wi pe won ya bo ile onile ko si meji ti en fi won Clement wo iku o na ni won ran si o won te si waju pe jeje mo pe ni nkan bi ago kan oru o na ni awon karamba ni eda iko adigunjale yi won ya wole Idris Clement lasiko gba to gbianju lati daabo bo awon ebi e pe edakun ohun te ba fe ni ke so owo le fe gba ni dukia le fe gbe egbe ke mo lo e fohun atawon ebi imunle won ni gbogbo ariwo tin pa si won leti yi won o mo gbo o won mu badina turi buku tin fo na ekun lenu won ro sara Idris Clement o si dagbere faye pe o digbo se e ja lo o sakete ni ti se agbonso fun le se olopa yen ni ipile Ondo DSP Abayomi Chimo nigba to wo mo soro nti e o oni se ri enikan le to je pe afurasi lo je owo osuku ofin o ti ba eleyun le to si je pe o ti ran awon iko kan eleyi to nse iwadi to gbongbon ta ba so nipa awo daran o ti ran won lowo ki won le mu awon akegbe re to ku eleyi ti won sise laabi o wa fi nda awon eniyan loju nipile Odo e wo idajo ododo yo waye lori isele eleyi to sele yi nitori pe awon karamba ni eda kan e ti ajoye won mo gbemi lenu elemi eda ti won o le da won se be doju oroko ki won si ran lorun ari mo bo won ni gbogbo won patapata o na ni won gba idajo lori ko wa won iwe royin punch lo gbe loni gbankogbi lo da lori tabili ti wa
0: se be ran ti omida Wendy Achumba akeko ni ile eko ti won ti ko nipa itoju eni nursing school of nursing tin be ni umuologbo obowo lojo jima to lo yi ona ni aferuferu fi erupe fun erupe ti a si fi iha omo na lele titi dojo ajinde iyan ni agbegbe ti nile baba re tin be ni umuokohia obingwa ijoba ibile ni ni ipile ti abiawo ṣugbọn nkan kan ṣẹlẹ níbi ètò òsìnkú ọmọdébìnrin yìí omidan Wendy Achumba ẹni tí ń dẹ̀mí rẹ̀ légbodò kò lóhun ò gbáyé mọ́ àwọn amòkùnṣìkẹ́ níbi ló ran lọ sọ́run àrèmọ́bọ̀ nífàá náà fọnṣu omidan Achumba yìí lọ́jọ́ kọkànléní ogún oṣù karùn-ún ọdún 2026 yìí iná ni a bá ọmọ náà ní àjọṣepọ̀ àtipátì kúùkù tí wọ́n sì padà dẹ̀mí rẹ̀ légbodò nílẹ̀gbẹ́ ẹ̀ tó ń bẹ ní umuologbo lẹ́yìn ti ọmọdé náà tó kọ̀ láti gbà fún eré ìfẹ́ eléyìí tí wọ́n nà sí àkàtà rẹ̀ láti àkàtà àwọn tí ó ń bẹ ní agbègbè yìí ngbà tí ó máa sọ̀rọ̀ níbi ètò òsìnkú ọmọ bíbí inú ẹ̀ yìí ọmọ ṣe o ọlọ́run kó bá ní rọ́ bàbá yìí lójú kó sì bá ní rọ́ ìdílé náà kó bá ní rọ́ wọn lójú kò sí ní tí a fẹ́ béèrè fún tó lè dá ọmọ náà padà ṣùgbọ́n o ìdájọ́ òdodo ṣe pàtàkì ó ṣe kókó bàbá ọmọdébìnrin yìí nígbà tí ó máa sọ̀rọ̀ níbi ètò òsìnkú ọmọ rẹ̀ yìí tó wáyé bàbá náà bẹ ìjọba o pàápàá jùlọ gẹ́gẹ́ bá a ti wí ọ̀gbẹ́ni Jerry Achumba ó pàrọwà sí gómìnà ìpínlẹ̀ ti Abia Alex Oti àwọn ikọ̀ òṣìṣẹ́ elétò ààbò àti ẹ̀ka ètò ìdájọ́ o Nigerian Judiciary wípé ẹ̀dákun torí ìtọ́lọ́hun ẹni tí ọwọ́ tẹ̀ fún ikú ọmọ òun tó jẹ́ ẹ̀mí ọmọ òun gba pàtì tó kàn òun ní ẹ̀yìn ọ̀kan tí ó sì padà sọ òun sínú ìbànújẹ́ ayérayé kò sóhun méjì tí òun ń béèrè fún ju ìdájọ́ ọkú death sentence òun náà ni òun béèrè fún gẹ́gẹ́ bí nǹkan tí ó mọ̀ pé ìdájọ́ òdodo tí òun fẹ́nu fún ẹni tí ọwọ́ tẹ̀ fún gbígba ẹ̀mí ní ẹnu ọmọ òun o ngbà tí Achumba tí ó máa sọ̀rọ̀ lórí ikú tó pa ọmọ rẹ̀ ó ní wọ́n ṣe ọmọ òun báṣubàṣu nínú ìpín ẹ̀jẹ̀ òun náà ni àwọn máa rí ọmọ yìí wọ́n sì kán òun ní ẹ̀yìn ọ̀kan ògo ọjọ́ ọ̀la wọ́n sì paná rẹ̀ pí nítorí kíni omidan Wendy ẹni tí òun wò lọ́ọ̀kan wípé kò ní pẹ́ kò ní jìnà èrè ọmọ ó dùn jẹ oúnjẹ ọmọ dùn jẹ wọ́n sì padà tó jẹ́ òun ní wọ́n jẹ́ òun sí òò ó ní ìdájọ́ òdodo gbọ́dọ̀ wáyé bẹ́ẹ̀ sì ni èrè náà ni kí ẹni tó bá ṣiṣẹ́ láabi kó jèrè iṣẹ́ ọwọ́ rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ bákan náà níbi ètò òsìnkú ọmọ yìí gómìnà ìpínlẹ̀ ti Abia Alex Oti ó fi ń dá ìdílé náà lójú wípé ìṣàkóso òun náà ni ó ṣiṣẹ́ takuntakun láti rí wípé gbogbo ẹni tí ọwọ́ tẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí òun náà ni wọ́n gba ìdájọ́ bó ti tó àti bó ti ṣe yẹ kódà gómìnà ẹni tí wọ́n ní wọ́n ṣojú rẹ̀ ńbẹ̀ láti pàṣẹ ẹni tí í ṣe olùrànlọ́wọ́ pàtàkì sí orí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbáyégbádùn àwọn akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ rẹ̀ chinedu nwosu ó fiṣẹ́ gómìnà jẹ́ ó ní irú eléyìí ò ní lọ lásán láì fi ìdájọ́ òdodo múlẹ̀ bẹ́ẹ̀ sì ni ikú ọmọdébìnrin yìí kò ní lọ lásán o láì jẹ́ kí àwọn èèyàn tí ọwọ́ bá bà lórí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí kí àwọn náà ó mọ̀ wípé ẹran tí wọ́n bá fà tí ò jápàtì báyìí làwọn ará òkè a máa ń pè ní náàmà ìṣẹ̀lẹ̀ gbàǹkangbì tó ṣẹlẹ̀ nù ṣùgbọ́n lọ́wọ́ yìí wọ́n ti férúfẹ́rúfẹ́rúpẹ́ fórípẹ́ lórí Wendy Achumba ẹni tí wọ́n bá ní ìbálòpọ̀ tipátì kúùkù lẹ́yìn ọ̀rẹ́yìn tí wọ́n sì padà dẹ́mi rẹ̀ légodo
1: o de adupe adupe pe okan lowo eyin eyan wa eleyi te n te le wa nikan ni omoluabi e n gbo wa e fi gba kan ye adupe po lowo yin gbogbo eyin te wa ni tekwa ijara eleyi to je ti kan ni omoluabi adupe po lowo yin gbogbo eyin te n follow e te n te le wa te n like e te n love e adupe po lowo yin gbogbo eyin te n tata poto e sawon elomi adupe po lowo yin o e wa ja tute e waju ka lo sinu iwe iroyin daily post eleyi to jade fun toni won ni awon ajo ile to gbogun ti lilo ton ti gbigbe egbogi oloro e ta mo si ajo ti NDLEA ona ni amo ti na wa gan mama agbalagba kan o eni odun meta dini a adorin 67 mama ta nwi yi koda won ti di grandma omo ilede wa Nigeria ni won se o sugbon sa ona meji ni an gba ajo mo orilede won tun jo mo orilede won nile gesi mama ta so nipa re yi abileko Mary Barek in loko ti won je won ni esu ti a fi kan mama o na ni pe egbogi oloro eleyi te ti fofide lo lede wa Nigeria pe kegun ri o mo se mo mama di ba kan ba kan won di ba yan ba yan won wa fe gbe ja ko lo lede wa Nigeria won fe gbe lo ini sile gesi ni bo gan ni ati lanfani ati na wo gan mama o won ni pepe ko ofurufu ti Murtala Muhammad International Airport eti nbe ni ilu Eko nibe gan lowo osiku ofi ti mu mama ohun ajo na tesiwaju nigba ti won tesiwaju na awon oro won ni mama yi ise ka bani toju agbalagba o na ni won yan layo nile gesi won ti wa wale won wa fe pada lo sile gesi lohun won si fe lo re egun oko ofurufu ti Virgin Atlantic Flight eleyi ti o gbe won lo silu London won ni je jamo yi pe abala bi ti ti mo dagbere fawon yen pe to ka tun ra layo ka pade re o ibi la wo gba ta fi lo re egun baalu won ni nibe gan ni ti da mo duro pe mo me dakun e duro anilo lati ye awon apamowo yin te gbe dani yi anilo lati ye wo won nigba ti won mo ye apamowo ile ti mo gbe dani won ni je je mo wi pe epo ogede agbagba oni mama ti mu kini ohun ti ara bajo bajo won wa ki bonu re bi wa to je pe won gbe ogede ohun dani ni nigba ti won tesowo waju eni ti se agbenuso yin ni fun ajo ti NDLEA Femi Baba Femi o se lalaye pe se ri apamowo eleyi ti gbe dani ibe ni ti kokoko kori awon die eleyi ti se egbogi oloro ti kokeni won ni eleyi gan lo wa mu won bi won lere pe mama awon eru yin to ku gan nbo le ko won si won nigba ti won mo ye awon eru to ku wo ko won ni awon egbogi oloro kokeni mama ti di bakan bakan won di bayan bayan won ra bojo bojo le to je pe nigba ti won mo ko jade bayi mo kan le ni 31 large wraps o na ni ba ninu eru won won ni gbogbo egbogi oloro ta so nipa re yi won ko gbogbo e o di won lori won o le ti won si won wo eyin ko ye eyan wa kilogram 13 o na ni won egbogi oloro èyí tí a fẹ́ gbéjà kúrò lórílẹ̀‐èdè wa nàìjíríà lọ sílẹ̀ gẹ̀ẹ́sì òun ló wọ̀n àjọ ti NDLEA wọ́n ti wá ṣe lálàyé o pé bọ́rọ̀ bá rí báyìí ẹ̀yin náà ti mọ àwọn òfojú irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ń kọ́ winá òfin ni.
0: ẹ jẹ́ báwọn dọ́dọ̀ olúwadẹ sí òòṣà ká polówó ọjà ní kété tí a bá tún darí padà dé gbàǹkan gbèrò yìí ń tẹ̀wájú pẹ̀lú àkàkalẹ̀ tá a gbé kalẹ̀ lọ́sàn-án yẹn kú kalẹ̀.
2: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí lẹ́ndì NC. HND A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ìkẹjà. Nìbàdàn a wà ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
3: Ó Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
3: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
5: Offer valid while stocks last.
6: Me and Maggi, so good together.
0: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ tún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitrechadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Mitrechadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Fẹ́ Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgálà ayé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa?
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun.
5: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yan mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ láò ti gbẹ̀ẹ́ nù yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807 112 4000.
1: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Gbáǹkọ̀gbì ìròyìn àgbọ̀sọ̀gbáyìn.
8: Tọ́ a kí ń kàbọ̀ padà ẹ̀yin olólùfẹ́ wa sí ìtẹ̀síwájú gbáǹkọ̀gbì ìròyìn fún tọ̀sán òní. Ó lọ bí kòkòdó náà nọ ni, ẹ jẹ́ tún gbéra pa ká tún mú yín rìn lórí àwọn ìṣẹ̀lẹ̀ lóníranran tó ní àkọọ́lẹ̀ gbáǹkọ̀gbì nínú o. Lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ẹni ọwọ́ wọn ti tẹ afurasí arákùnrin kan ẹni 60 tó ń ti àwọn afurasí méjì míì tí àwọn náà lọ́wọ́ o nínú mímọ jí ọkọ̀ ọlọ́kọ̀ máa jí gbé lù Ìbàdàn tí í ṣe olúlu fún ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a wà yìí gangan tí wọ́n sì ń lù tà ní gbàǹjo lápá ibòmíì. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ tá a wà yìí Ọláyinka Ayanlade ó ṣe àlàyé o wípé olórí afurasí ikọ̀ yìí gangan tó jẹ́ ajọ́kọ̀gbé eléyìí orúkọ yìí títí ẹ̀ ní o èyí tán sọ lé bàbá rẹ̀ ní o fún ara rẹ̀ ní o ṣùgbọ́n rí jìnnà gangan tí èyí sẹni bí amòhun Fẹ́mi Òjò lélẹ́yìí ń jẹ́ ṣùgbọ́n Fẹ́mi Òjò eléyìí náà ló jí ọkọ̀ original Fẹ́mi Òjò kan bẹ tá wàá mọ̀ akọ̀ròyìn ni tó sì ń ṣe dáadáa kò se ń tó bó kọ̀ dílé wọn rí jẹ́
9: pé
8: wọ́n ní ọwọ́ padà tẹ́ pẹ̀lú àwọn afurasí méjì míì Káyọ̀dé Afọlábí àti Ọlátúnjí Mutiu nílùú Àkúrẹ́ tí ṣe olúlu fún ìpínlẹ̀ Ondo gangan níbi tí wọ́n ti padà ta ọkọ̀ sí lẹ́yìn tí wọ́n lẹ́yìn tí wọ́n jí ọkọ̀ tán wọ́n sì tọpasẹ̀ ọkọ̀ yìí dé ibi tí wọ́n padà wà gangan. Àyánládé nígbà tó ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ nínú ìwádìí ó ṣàfihàn rẹ̀ wípé Òjò gangan òun ló léwájú tó sì ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn afurasí míì tí àwọn ti padà na pápá bora wọ́n ní ẹ̀ta ọkọ̀ ni egberun lona edegberin owo orile ede Nigeria 700,000 naira woni won ta o si akata Afolabi leyin oreyin Afolabi na to pada ta fun motiu ni 800,000 naira o na jere 100,000 lori re agbenuso fun lese olopa wa salaye wi pe logba ti won ni eni to fi oro le lese olopa leti to won o de akata bi ti won fi oro si oba de pafe afurasi ti gbera tan o ti sa lo tefetefe woni o salaye wi pe ojo ati awon afurasi meji mi na ti wa pada se apatenu jowo o ipa ti onikaluku won toko lori ona tan gba lati fi ji oko ati bi ta ta pada si o agbenuso afule se olopa wa fi die mole wi pe ogba ti iwadi ba ti pari lori awon afurasi yi ko sona meji ti won pada gbe won lo iwaju ile ejo ina ni won pada gbe won lo leyin ti a ba ni ti a wa tun ni igbiyanju nlo lati pada mu awon afurasi to ku lori isele eleyi ti won fi pada je gbanko gbeye weple e ku igbiyanju ta kon ta kun ile ise olopa lori ise eleyi te se o
9: o da ni won ba bele ja eleyi to ku ti iroyin gbanko gbe o mo tenubodo iyen foto so to ni e wa ja lo si ipinle Anambra o won ni eni ti se omo gomina eleyi ti nbe nbe omo gomina Charles Soludo ni o omo ohun a mo poruko ti e ni Ozona Soludo o na ni a ma ti ri faran kan e to ja bi iji ni takoye ojara bayi nibi ti omo na ti bere si ni jo si orin kan e ti eni won ko orin ohun o o si tabale o taboko orin ta so nipa re yi o na ni won ni o taba awon eyan kan le to je pe ogun na gbogbo tin da to lenu gbin ta ba so nipa oselu ni won se won ni koda orin ta so nipa re yi o taba baba to bi lomo en ti se gomina won ni ipinle Anambra ninu faran ta so nipa re yi o ni ani mo ti ri Ozona omo Soludo ni o le to be si ni korin be lo njo si orin kan ele to je wi pe orin ohun bi tin da ko arele ede wa Nigeria be ni tun fi oruko Jesu Kristi olugbala ni fi gba legbe o o tesiwaju bi orin ta so nipa re yi o be si ni da ko awon kanrin kan ta ba so nipa se joba ile imo ni o da ko eni ti se gbakeje are nile yi o da ko eni ti se are legbe ma sofin agba o da ko eni ti se alakoso fun agbogbo to ni se pelu oluulu in lo lede wa Nigeria ti se ilu Abuja be na ni ko yo gomina won ni ipinle Imo Hope Izodima ko yo le lara awon eyan le ti daruko ninu orin ohun le ti se lalaye pe gomina won ni ipinle Enugun nbe nbe o alakoso fun oro se ode nile yi nbe nbe en to ti gba kan ri je amugbalegbe ta ba so ni pe ni ti se nile wa Nigeria tere ri nu o iyen Renu Omokiri oda ko ti won na won ni ninu orin ohun o nigba to di abala kan e to ti da ko baba to bi lomo iyen gomina Chukwuma Soludo won ni omo ta so nipa re yi lo ba mu eyin ju re oyi sotun oyi sosi lo ba tun kiri mo ijo yi olagbara po o nigba ti won ma te sowo waju won ni jeje mo yi pe orin ta so nipa re yi to ti fanran o ti wa bere si ni jarinrin biji ko ti pe wakati kan e ti fanran to bo si itako ojara awon eyan ti ti bere si ni so awon oro nbe o na lo ti le ni egberun meta niye iwe iroyin punch lo gbe loni gbankogbi lo da lori tabili ti wa
8: e seun pupo gbogbo eyin ti wa patapata porongodo te darapo lawon oju opo gbogbo yala lori radio te tin gbo wa patapata bo si je ori ati ayelujara Facebook wa te tin wo wa na akiyin go e seun gan pupo pupo
9: thank you
8: edumare yo ma wa pelu eyin na lase lowo ba dani waye o ibi lati ma senu dede sibi o lori gbankogbe iroyin akotun tun de lagun meji liyan san la lagbara lowo olohun ti fun ti ado royin ago mesan ni owuro la latu gbe yen na wa sugbon baba tin dide bayi Michael Ola to bosun o na le lanfani o lati ba pade lori eto be to ba tun di ni asale oni egbianju lati pade olare waju adewusi opeleoro lori eto baba u lori ilu pelu awon eto loni ranran ti yo pada made si eti gboyin kunle omo ani fowo se na loruko temi ojulowa ni ikai presenter yin na ni emi a ma ni anu olohun ati ifokanbalẹ re ti o legbe to fi ma bo e to nipan jewurin lo iseda to laye to lorun yo ma dabo wa leni ati lojo gbogbo
9: o de adupe adupe pe okun lowo eyin eyan wa te ba rin ajo yin loso to ni orokenu o ti fun tedoroyin awala ni eyin le ngbadun e gbankogbe iroyin ko ikanni omoluabi loni igbaladun tin lo wa fun gbogbo awon eto to ni lati ikanni lodo ti gbogbokan si bo ba di laago kan aboru loni e pade mi o lori eto ke eto ke eleyi ta pe ni agolajin yo kuku ba ile amu ko si ni gbodi lara yin titi wa di igba na iya adini yin na ni o aminat adeto badmus on loruko temi motala yin eleyi to se be ko momo o se dada.

0: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
2: Offer valid while stocks last.
0: Me and Maggi, so good together.
3: Pẹ̀lú 500 naira, 500 naira. Ǹjẹ́ lo mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
4: Ṣé lóòótọ́? Báwo? Ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀. Sọ fún mi sí.
3: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà. Àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million náírà, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30. Ta ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
5: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ṣe lè ta?
3: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ilágelú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn ló máa.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFA.

0: gbogbo ti gbówó lórí báyìí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira kó ká nǹkan kan láti rà mọ́.
1: Ara ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà.
0: Ṣé lóòótọ́ báwo ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni mi ò gbọ́ nípa ẹ̀ sọ fún mi sí i.
1: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà. Àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 tá ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
2: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lè mí ṣe lè ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kase.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
3: Have you ever noticed how you're always reaching for the next thing? You're not just saving, not just spending, not just planning. You're growing your dreams. Because deep down, you're built for growth. And when every stage asks more of you, you need more than a bank, a loan, or facility. You need a partner with all financial solutions working together for you. So, wherever your growth takes you, with our range of financial solutions, rest assured that you have the support to keep growing. We are built to support you because you are built for growth. Visit www.stambikibtc.com today and learn more about our range of financial solutions.
4: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFTAC approved.
1: Give them AfraVite every day.
0: AfraVite is a product of AfraChem Limited, makers of Panda Paracetamol.
2: Olùfẹ́ ìrìnàjò afẹ́ gbogbo agbáṣẹ̀gá àti àwọn tí ìṣe Yorùbá jọ lójú ohun ilẹ̀ Yorùbá ń pè yín. Ẹsẹ̀ gìrì òjìlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù Agẹmọ ọjọ́ kẹtàlélógún àti ọjọ́ kẹrìnlélógún oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn ọ̀jájá hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ lójoojúmọ́. Ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa ọba Ọlọ́lá jùlọ òní ilé ifẹ̀. Èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà, gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn.

0: The FIFA World Cup 2026 is here. Watch all 104 matches live on StarTime, from the opening match to the final showdown.
1: And this time, it's not just watching, it's watch and win.
0: Subscribe or buy a StarTime decoder and stand a chance to win the 10 million Naira grand prize, plus many exciting prizes nationwide, with subscription packages starting from just 4,000 Naira. Recharge now via StarTime's app or visit any StarTime's office or dealer outlet near you.
2: StarTime's, enjoy digital life.
3: Olùfẹ́ ìrìnàjò afẹ́, gbogbo agbáṣẹ̀gá àti àwọn tí ìṣe Yorùbá jọ lójú, ohun ilẹ̀ Yorùbá ń pè yín. Ẹsẹ̀ gìrì ojúlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù Agẹmọ ọjọ́ kẹtàlélógún àti ọjọ́ kẹrìnlélógún oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn ọ̀jájá hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ lójoojúmọ́. Ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa ọba Ọlọ́lá jùlọ òní ilé ifẹ̀. Èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà, gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jíire, kẹ́ ẹ sì jẹ́ akópa nínú ayẹyẹ mánigbàgbé. Má dúró kí wọ́n wá ròyìn fún ọ, wá kó o lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ.

0: lópò ìgbà àwọn èèyàn kí mọ bí dítà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mí a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yeah, mo gbé o. Data ti mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
2: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
4: Me and Maggi, so good together.
5: Duro náà kó tóra multivitamin yẹn. Béèrè lọ́wọ́ ara rẹ̀. Ǹjẹ́ ó ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pé.

0: ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè àbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC bòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Ṣade, kí ló dé sí lánàá ní domi ṣe wákùnrin fi tábìlì rẹ báyìí?
2: Mo ń kó àwọn àkókò yín domi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
1: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
2: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nì domi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
1: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò yín domi tèmi náà jọ.
3: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ̀ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yíyá fún yíyá fún. Lọ sí www.indomie.ng/myindomie moment.

0: FM 105.5.
1: Máyì kúrò ń bẹ̀.
2: Ó dé o, alẹ́ Monday láago méje sí méjọ àṣálẹ́ lẹ́ mọ pàdé rẹ̀. Ìyá ẹ ti gbọ́ pé ó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
3: Gbàgbé ìrùmú ẹ.
4: Gbàgbé ìrùmú ẹ.
2: Gbẹ̀ngà Adébóyè Jéngbé tí èlé ti padà dé látọ̀run. A jẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀ àṣà odò àti ẹ̀fẹ́ lókù. Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú ọlá Olúwa Sakios Dẹ̀rẹ̀tọ́nà Gbẹ̀ngà Adébóyè.
5: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń tiwé adé, èmi náà rèé o, ọlá Olúwa Zakios Return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́ Jéngbé tí èlé ọ̀rọ̀ mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
2: Flash FM 105.5 lẹ́ o ti máa gbọ́ ní gbogbo ọjọ́ ajé Monday láago méje sí méjọ àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wa, má fi ìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹ léèmọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú The Return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àárín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó du àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
6: Ìrònú kí mú ni gbádùn, ó mú ni ìgbẹ́ni.
2: Láolú gbẹ̀mí débẹ̀.

0: àwọn èèyàn kí mobility àwọn ṣe máa tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yeah, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: ìbàlọ́wọ́ ọlọ́run ọba mi tó nílé ayé. Ìbàlọ́wọ́ ọlọ́run ọba mi tó ní òdì ọ̀run. Ìbàrẹ́ lónìí ọba mi jàǹtìdára ọba mi ti ń gbénú afẹ́fẹ́ sọ̀rọ̀ ọba mi ti ń gbénú òrùn sọ̀rọ̀ ọba mi ti ń gbénú àrá fọhùn agbára. Ọlọ́run tó ní agbára ayé tó tún ní agbára òdì ọ̀run ọba mi àlùkàwárù ọlọ́run ọba tí ń jẹ́ ìmìnì tí ń gbénú mi fọhùn ní gbogbo ìgbà. Ìbàrẹ́ lọ́jọ́ ti tò ní o. Ọlọ́run ọba mi tó ní mí ọba mi tó ní ètò tí mò ń ṣe ìtoríwọ ló ní mùíbà tí mo fi ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ agbagbe. Mo tún ti wá dé lọ́jọ́ ti tòní tí wá gbẹnu mi sọ̀rọ̀. Ìwọ gangan lètò wá bá mi ṣètò yìí lọ́jọ́ ti tòní. Jẹ́ káwọn èèyàn tó wá gbádùn rẹ nínú ayé mi ọba mi àlùkàwárù ọba mi tó ní agbádá iná ọba tí ń ṣe kándákándá nínú agbára rẹ̀. Ọlọ́run ọba mi tó ní dúníyàn lọ́jọ́ tòní. Ǹjẹ́ mo tún dé lónìí olófin tán di return of Gbenga Adeboye yìí. Ẹ kúlé káàkiri àgbáńlá ayé. Ẹ kúlé káàkiri dúníyàn lọ́jọ́ títòní. Mo kí oyún inú bẹ́ẹ̀ sì tún ni mo tún kí àṣẹ ẹ̀dí o. Mo kí ọlọ́mọge bẹ́ẹ̀ tún ni mo kí ọlọ́mọkùnrin o. Ǹjẹ́ gbogbo yín káàkiri àgbáńlá ayé ni mo kí káàfàtà lọ́jọ́ títòní. Mo kí babaláwo Nunle. Mo kí babaláwo Gbàgede Ìta o. Àní mo kí àáfà àti wòlíì náà ti ń bẹ nínú ilé àti Gbàgede Ìta o. Mo kí oṣó ilé, mo kí àjẹ ilé, mo kí ẹ̀yin mèrè káàkiri àgbáńlá ayé. Mo kí ẹ̀yin ọmọ kékeré tẹ ní nǹkan tí àgbàlagbà ò ní lọ́wọ́ tẹ fi nǹkan kan ju àwọn àgbàlagbà lọ. Alẹ́mi náà rí Ọlá Olúwa Zakios the return of Gbenga Adébóyè ọmọ tí wọ́n ń sọ káàkiri dúníyàn yìí. Èmi náà kọ́ lọ́rùn ọba mi ló pé kó rí bẹ́ẹ̀. Ẹ máa gbádùn Ọlọ́run lọ lára mi káàkiri dúníyàn lọ́jọ́ títò ní yìí.
1: Alábẹ̀fẹ́ wa lólodù orin tuntun.
0: A ní alábẹ̀fẹ́ náà lólodù orin tuntun sẹ́. Mo kí ẹ̀yin tẹ́ ẹ ti wà lórí Facebook wa ìyẹn ní Splash 105.5 FM yìí.
1: Alábẹ̀fẹ́ wa lólodù orin tuntun.
0: A ní mo kí ẹ̀yin tẹ́ ẹ wà lórí TikTok return of Gbenga Adeboye náà. Mo kí gbogbo yín káàkiri dúníyàn lọ́jọ́ títò ní. Alẹ́mi lèmi ló dúọ́ lọ́jìn. Olúfún wọn tán mo tún gbére mi dé. Mo padà wálé ayé agbára mi kọ́. Agbára Ọlọ́run ọba mi níṣẹ́. Ojú títí àwọn ọ̀tá mi ṣẹ́. Wọ́n rò pé fún wọn tán ò lè wálé ayé mọ́. Wọ́n láwọn ti lo aṣọ tán fi sin fún wọn tán lọ́jọ́ ọjọ́ yẹn. Wọ́n náà ti pín in. Wọ́n sọ di ẹbu. Wọ́n ń mú nǹkan tó lọ sínú stúdíò láti lọ gbóhùn sáfẹ́fẹ́. Tẹ bá rí wọn nínú rédíò ẹ kàn máa rí wọn lórí ìjókòó ni wọ́n ti di erin lákàtàbù kan tó fi ń mọ báyìí sọ̀rọ̀ nínú agbágbé. Àmọ́ Ọlọ́run ọba mi tó ju àwọn ọ̀tá mi lọ ó ní fún wọn tán. Ara ni wọ́n paṣẹ́ wọn ò pa ẹ̀mí rẹ̀ ṣẹ́. Ó yá padà sílé ayé wá mọ kàrú Ọlọ́run ọba alẹ́mi ló lòdù orin tuntun. Ọ̀rọ̀ ń gùn mí káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ẹ wà lórí TikTok return of Gbenga Adeboye mú kìí. Kúnlé a ní fowóṣe náà lólóòtú ètò tẹ́ ń gbọ́ yìí o. Dixon náà lọ lọ́wọ́ bọ́tìnì mi tá a jọ wà nínú stúdíò. Ìkànnì tá a wà lẹ́ẹ̀kan sí la pè ní Splash 105.5 FM rédíò station tó bí gbogbo rédíò nìbàdàn rí. Ọlọ́run ọba mi ló ṣe mí bẹ́ẹ̀ fún wọn tán olú ayé fún gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀. Bọ́ fapá jánú jù bẹ́ẹ̀ lọ ìṣúlú ayé tí olú ayé yín mo jẹ́ bàbá mo jẹ́ fún gbogbo yín lọ́bìnrin nínú history yọ́ wọn ò fi sọ fún ọ pé rọ̀wà ní àǹjànú èèyàn ni mò ń ṣe.
1: Èyí tí mo fẹ́ sọ gbogbo ayé ẹ̀tẹ́ tí mẹ́sẹ̀jì olúwa mà ní.
0: Ẹ gbàgbé ìrònú yín lónìí.
1: Ìwọ ọ̀gá
0: sórí odù tí mo fẹ́ sọ ìmọ̀ Miss Cole tiẹ̀ tó bá ti jẹ́ broadcaster tó bá ti lé Miss Cole tiẹ̀ iná ti gbé ọ o nǹkan ti sí ọ o. O ní ọmọkùnrin kan tá a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ lónìí.
1: Mo ṣiṣẹ́ fọgbọ̀n ọdún òjọ gáfó.
0: Ọkàwé kò wá rí sẹ́.
1: Pàṣẹ nìkan tó ta ara rẹ̀
0: la. Ibà orin gùn mí.

0: ṣayọ nínú àìdá. Ọmọkùnrin yìí ó kàwé dáadáa, ó wá ń gbé certificate káàkiri, kò ríṣẹ́, kò sì kọ́ sí ọwọ́, kò lè ṣiṣẹ́ mi education tó ní òun náà ló fẹ́ fi jẹun nílé ayé rẹ̀ ń títí ẹ̀. Ìwáṣẹ́ lọ́tún, ìwáṣẹ́ ló sì kò rẹ́ni bọ̀dì gbà ṣiṣẹ́ yóò dáa fún ọ, lúlì yóò dáa fún ẹ̀ níwá ó ti máa bá ń dọ̀bùn tá a bẹ̀ mọ́ sí ààrẹ sọ. So ọmọkùnrin yìí kò wá níṣẹ́ o, ibi compound ibi tí ń gbé arọ kan wá ń gbé bẹ̀, ẹ̀mẹ́ tí à ń pè láàrọ̀, wọ́n wá fi ṣe yẹ̀yẹ́ pé ìwọ látijọ́ tó ti ń wáṣẹ́ ò ríṣẹ́, ohun tó ń jarọ gan, ohun tún níṣẹ́ ó ṣàdáyé ẹ̀yẹ rẹ̀ lẹ̀.
1: Ọjọ́ iwájú wa.
0: Ọmọkùnrin tí mo wá ń sọ̀rọ̀ rẹ̀ yìí, ọ wá wá iṣẹ́ lọ sí ibi company ẹnìkan, ná bá sọ pé àwọn ò gbà ṣiṣẹ́, wọn àti ẹ̀ wulẹ̀ yẹ certificate ẹ̀ wò, document ẹ̀ wọn yẹ wò rárá, ná bá ní mọ̀ wọrí àgbà òṣìṣẹ́ ọ bẹ̀rẹ̀ sẹ́ńbì gbogbo ti ń jẹ́ tọ́lọ́hún. Àmọ́ tí ó máa ṣẹlẹ̀ rí sórí ọ̀gá iléeṣẹ́ ní bá sọ̀rọ̀, sórí tó máa ṣẹlẹ̀ ni pé personal assistant mi òun ló máa jẹ́. Ó bá ní dádì ẹ ṣe o, mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo dúpẹ́ lọ́wọ́ yín o, and then tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ mo máa gbé mọ́tò fún ẹ. Ó ní you are worthy o lọ ọlọ́run, you are worthy o lọ ọlọ́run, ògo máa ní forúkọ ẹ. Ọ̀gá iléeṣẹ́ ni mo dẹ̀ like bó dẹ̀ tún ṣe ń kọrin sọ́lọ̀run yẹn náà tó tún ṣe yin ọlọ́run, and then lẹ́yìn yẹn mo máa fún ẹ nílé náà. Ó ní Jehovah alágbára, alágbára ẹni mímọ́ ológo jùlọ ó ṣe o. Ó kọrin sẹ̀lẹ́nu nígbà tí ọ̀gá iléeṣẹ́ máa wá bàjẹ́, ọ̀gá ní so wá rí salary ẹ̀ 500k ni lóṣù. Lónìí ọlọ́run mọ̀ ṣe o, Jésù ò ṣe o. Lọ́ba bẹ̀rẹ̀ sí ní yí alẹ́, nínú ẹ̀ ń dùn, nínú ẹ̀ ń dùn, nínú ẹ̀ ń dùn. Ṣé ẹ rí òyìnbó sì sọ̀rọ̀ mọ́ pé wọ́n ní ajámúrò wọ́n the light the primary to the all presence and dunus. Ìtumọ̀ tí mo sọ ni pé kóra rẹ̀ ní ìjánu, kóra rẹ̀ ń jánu ni. Lọ́mọkùnrin yìí bá ní ọ̀gá iléeṣẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín, nǹkan tí mo lè ní láti sọ náà ni pé I really thank you so much. Ṣé rí ní compound ibi tí mò ń gbé, wọ́n pe àwọn kan ní cripple. Cripple ẹ̀yin arọ ni mo ń pè báwọn. Arọ kan wà nínú compound ọ̀dọ́ wa, mami school ti mi yórí ẹ̀ pé o ti yẹ spirit ní sọ inú mi lọ́wọ́. Arọ kan wà nínú compound lọ́dọ̀ wa, arọ kan wà nínú compound ní ọ̀dọ̀ wa. So ó dẹ̀ fi mí ṣe yẹyẹ wípé mi ò ní iṣẹ́ lọ́wọ́. So anywhere báyìí tí n bá ti rí ẹni arọ mo máa máa lu ti ẹ̀ bàjẹ́, mọ́tò tẹ bá gbé fún mi mo lè fi kán arọ lẹ́sẹ̀. Ọ̀gá iléeṣẹ́ ni ẹni kripu tó bá ti rí o lè pádànù. Yes mo lè pádànù. Ọ̀gá iléeṣẹ́ nù kì í nù wọ̀rì, ibi jẹ́ ti ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ ọ̀rọ̀ kripu kò sí kripu, ibi ẹ̀yàn ti gbé kẹ̀kẹ́ wíṣíà máa rọ ìdí bùn ni ọ̀gá tó nílé iṣẹ́ ní bọ̀bọ̀ tí ń wáṣẹ́ wá wò pé ayé òun sí ayé òun ti bàjẹ́ báyìí, ẹni ó ti kẹ̀kẹ́ dì mú gbọ́ ọ̀gá. So ẹni tí ẹ sọ pé a fẹ́ gbà yẹn a ti ń ṣiṣẹ́ ẹ̀ sílẹ̀, ilé tí ẹ fẹ́ fún àti mọ́tò àti 500k tí ó máa gbà lóṣù, so a ti ń plan yẹn sílẹ̀. Ọ̀gá ni no kò lè ṣiṣẹ́ ń bí báyìí o, ó ti ní anywhere tó bá ti rí kripu ìyún arọ ó lóun mọ̀ pa wọ́n ni, ọ yẹ gbóhùn sórí wíṣíà tó rárọ̀ lóun mo ní wàhálà dé.
2: Wọ́n ṣe bó ti parí.
0: Lọ́ba wa sunkún bá mi, Gbẹ̀ngà Adéboyè, Gbẹ̀ngà Adéboyè dákun ìwọ ló mọ̀ fún mi lómi àdúrà àti sáàmù tí mo fi wá iṣẹ́ lọ síbi kinní tẹ́mọ̀ fi láwọn gbà mí. Òun ti sọ̀rọ̀ já mú bẹ́ẹ̀ mo ní kíni tó sọ, òun sọ pé anywhere tó ń bá ti rí arọ báyìí òun fọkọ̀ gbá arọ, òun lu ayé arọ bàjẹ́ mu ni. Èyẹn sọ bá irú wèrè irú kíni ń ṣọ́ kíni ń bọ̀ ọjà kíni ń yọ lẹ́nu.
2: Wọ́n ṣe bó ti parí.
0: Ẹ mọ gbádùn mi lọ.
2: Wọ́n wá ṣe bó ti tún. Ọ̀nà tó lúwa gbégbà ó tún jẹ́ ọ̀nà ríyáná.
0: Ẹ mọ sí ààrẹ káàkiri àgbáyé. Ẹ mọ sí ààrẹ káàkiri dúníà. Ẹ fi yé wọn pé olú fún wọn tán Gbẹ̀ngà Adéboyè lẹ̀ ń láǹfààní láti máa gbọ́. Ẹ fi yé wọn pé Rọ̀wálí àsọ̀rọ̀sọ̀rọ̀ lẹ̀ ń láǹfààní láti máa wò. Ẹ̀yin tẹ́ ń wò mí lórí Facebook àti TikTok ojú tẹ́ fi ń wò mí ojú yín ò ní fọ́. Ẹ máa gbádùn Ọlọ́run lọ lára mi ní wọn mọ ní mo fẹ́ sọ̀rọ̀ babalà ṣíṣe àbésù pílẹ̀ fún yín lónìí. Ẹ̀yin ọmọ kéékèèké tẹ̀ ń gbọ́ rédíò lọ́jọ́ títò ní ẹ jẹ́ kó rí yín pé ẹ mọ̀mọ́ yájú sí àgbàlagbà làṣíṣe àbésù pílẹ̀ ń bọ̀ nírọ̀lẹ́ òní lọ́ba ń lọ. Lónìí Ọlọ́run mo mọ̀ dúpẹ́ òre rẹ, mo bá pàdé ọmọ kékeré kan ọmọ náà lọ kọ́kọ́ kí mi o. Ó ní ẹ káàsán ṣá o, emi na wa fe so fun pe ah ka san mo ba so pe ka ro lo ba ni ah ah baba se fa nkan ni ni se mi na lo mba wi ba oni nbe ni osan la we tin so pe ka ro mo ni won ba gba lagba soro ba oni e lo re wa bi kan joko si jare baba laisin eh baba pari e wonu le yin lo mo wa ranti ntan mo kan bayi si si elisa ninu bibeli njo si mo ni se mi lo pe la pari oni be ni mo se jan se mo le mo ni mo rin kaakiri aye eran kuku buburu kan ti eni pa o mo rin kiri ni won lo mo rin kaakiri lataro mo ni baba se ti wa so di nkan mi bayi o ya ju si mi ni awon kan gbo mi ninu omi lowo alawon kan gbo mi ninu dingi lowo bayi awon kan gbo mi ninu rawa gbagba lowo bayi awon kan gbo mi ninu nle lowo agbara cronanism ni nje be mo de battalion ni mi ninu ka pede ka gbon si afefe mi na si ko lohun ba mi lo pe ko ri be awon kan gbo mi ninu ajuli orun bi mo se nba yin soro lowo bẹyin ti n gbọ mi nile aye awon kan gbọ mi ninu orun modumodu lowo emi na ko lohun ba mi lo pe ko ri be
2: o si bo se ma dudu tabi ko ni afrojuju
0: se wa ri ko wa tan si be o mo ni baba ewo lo tu sele se je agbo sa dadi mi dada yo da fun return of gbenga debu e je n lo soju oja kin lo ri ta oja in ti de mo n bo.
1: Hey, what are you waiting for? Visit www.splashfm1055.com for the latest headlines, videos, news, photographs of your favorite celebrities and on-air personalities, and daily updates. You can even upload and pay for your jingles on the website. Features also include exclusive access to what's hot and happening when you sign up as a Splash FM VIP. Get your own username and password. Click, click, click. www.splashfm1055.com.
3: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
3: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
4: Me and Maggi,
3: so good together.
5: Lopo igba awon eyan ki mo bi data won se man tete jotan emi gege bi ero ibanisoro alagbeka wa je kin je si bo ti se man sele gan kete ti olowo mi ba ti sun ni ma ti ma se ohun ti ko ni mo to ba ti mo apere kin sare se auto update niyan ti orun ba ti wo lara ise bere niyan ma se cloud backup to ba ti wa fi orun re si gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
6: Yay! Mo gbe o! Data ti mo sese se ma ti tan!
5: Se mi o so fun e?
6: Jara e! Ma je ki phone e ma fi data re se oble! Se akiyesi auto updates! Pa awon apps ti o ko ba nilo nigba kugba!
5: Ero ibani soro lato le mi o! Kokoro ti nje data ni je ku je fun eni ti o ba se amojuto data re!
6: Je igbadun data re ni wele mu! Leave it 100 MTN!

0: e ku ile pada kaaki duniyan yi
1: kino pe ni pressure
0: ati lo si oju oja de tu ti de pada na niyan
1: o ni kino pe ni fanga
0: olorun ba mi na lu pe kori be yi
1: oluwa sino pictures oludasile
0: a ale mi na re lai si abesu pi len lori oro ta n ba bo kaaki agbaye
1: ayo di patada rada won ko le fowa go seyin ni
0: gbogbo eyin te ba wa nsango mbadan eyin na mo gboro yi eyin te mo wa mukura bi kina npe mo ni baba mi kra ni san ehn eyin te mo wa mukura ehn mi a se pe nanu e mo so enu yin e mo so ra yin mo ni mo fe lo si apete ni njo saturday to lo yi mo ba wa nsango mbadan lo mo ba ni eyan ara mo to sango yo ten na apete o ijoko do ja mo lo si apete o ni mo ba bere lowo won mo ni elo ni moto won ni baba o 500 ni moto mo ni kilade igba wo le so di 500 bayi yin ani ye ta won gbe na nu mo ni emi o ni ye yun ngba to ni moto yo soro ni e se ba gbadu le njeun era kini eyin kini famuta abi kini tin pe era to wa lokan keke se si ke mo rin se lo amuni se mi na o ni be ni amuni omo jo la mo ti e mo jo wa nu oko mi ma ni tori amo se nja to gbe ni o mo le ni kile o mo do yo ni egbe ni sen ekun oye bole nu oko e bole e ba fa mi ti mi atagbada mi o ba wo mi bole nu oko mama kan ti e wa lo kan tin ta obi mama un alagbara ni ya ni a mama se baba ilesi mu ni e fi le o inu lo bi o lokunrin ba pero oko re ba kun ni an ba kura mo dinranran lati sango mbadan won dori ta jokodo won de wa ejo san won de bi eyan kina arabi ti an man yo oko wo yi nbo ya won mori lona poli re o di ojo oja pete o wonu garage ti o ti gbo kan bayi tan ijoba ko fun yin ngba kan bayi un bo se wo be to ni ko ma ja mi ro le o ti pa na oko lojiji loko ba start ikankan nu won ibole nu oko loko ba mudi wa pada o di jokodo nbo oko di jokodo ko mo duro mo oko ba muri de ori ta sengo ngba ndori ta sengo funra oko loko tonu lo ba tun na o da peterere ori ta sengo na mu wa ti mu tin pitu ohun o ni baba yi
1: I want to play
0: ngba ti o fi to bi ago meji oru mo to fi won le
1: I want to play
0: e mo so enu yin e mo so enu yin
1: you want to dance
0: I
2: want to play
0: e ma gbadun olorun lara mi se
1: I want to dance
2: I want to play
1: aba
2: let us dance to shina music let us dance
0: e gbadun ma gbagbe ironu yin le ni ironu oda nkan ironu ma mu yan gbe ni awon eyan ti rerin lo nle bo lohun ba mi se da mi nu emi ki ironu mo ma rori ni tori titin na si ni ale mi na re olu fun tan return of gbenga adeboye to gbe agbara odi orun wo
2: Ijo
0: sa shina oya seri programu toni ta fe se ta ma da si oni agbara ohun
1: ibi ta ti modu yen wa ko
0: le agent ti ma lo nu re bye kin ti ma n lambe fun yin o mo pe mo ti ma so fun yin lori eto yi ma fi ra re le fun anybody ma lo ra re fun eni keni in pe ko ma ran yan lowo o
2: Jagajo.
0: Mami Scotty mi ore mi ma fira re le fun any fucking body.
1: Oni were lu were o.
0: Omo birin kan ngba ti mama re bi. Omo birin kan
1: awoni fuji won.
0: Yo da fun ba mi Dixon. Omo birin kan ti mo fe soro re loni ngba ti mama re bi. Ti mama re bi won wa mu lo sodo mama alagbara kan ni da ko state yen ke ma ba lo ma wa mama mama lo be pe fe lo gbagbara yi ni an ba mu lo be mama o omo un re o eyin le bi won eyin le wo ndagba o omo tun re ya gboro je o iya na ba sasa gbogbo ipa un ni an ba dira fun omo mirin yi iya to wa mu omo birin lo si odo mama alagbara to je iya to bi omo mama yen wa jade laye
1: Afro juju, Afro juju,
0: nígbà tí mama rẹ̀ wá jáde láyé ó ṣàn kópa ń kópa ọlọ́run sì bless òun náà ó ń sàwọn tí máa ń ta sọ tí máa ń ta sí ènì ọlọ́run sì jó ní ṣọ́ọ̀bù rẹ̀ ní ìbàdàn bí náà. Nígbà wá yá ó wá kókó lọ́kọ ọ́sà wá ṣalábàápàdé ọmọkùnrin kan ọmọkùnrin yẹn náà wàá fi bẹ́ẹ̀ rí nǹkan jẹ kò lówó lọ́wọ́. Bá sá ọmọkùnrin yẹn bá bẹ̀ pé dákun o ẹni tó ọba lè ràn mí lọ́wọ́ gbogbo ọ̀nà tí ọba mọ̀ tèmi náà bá lè fi méèkì ẹ̀ láyé yín sẹ̀nsẹ̀ ń ro fún ọ́ a sì jọ tún máa fẹ́ra wa lọ bá ní sóòní dá mi ọlọ́ngbọ̀n ìní dá o sóòní dá mi alọ́lọ́ngbọ̀n ìní dá o sẹ̀ ọ̀dà mọ̀ ń bọ̀ tó bá ti di àárọ̀ láàjọ dé ọ̀dọ̀ mọ̀mọ́ kan nílùú kan báyìí. Ní ọba múra wọn ó bá dọ̀dọ̀ mọ̀mọ́ alágbára tí ìyá ti obìnrin tán fa obìnrin ìlé lọ́wọ́ pé kán bá wọn dira fún nígbà náà lọ́hùn ọba ni mọ̀mọ́ mi o mo ti dé o ọkọ mi rẹ̀ tí mo fẹ́ fẹ́ rèé o ẹ bá ń sọ̀nà fún o kó náà jẹ́yàn láyé kó di bílíọ̀nìà kọ kàwé o àmọ́ mo fẹ́ kọ́ mọ́ ọ̀rán gbogbo orí tó bá kàwé láyé ńṣẹ́ kọ́ mọ́ pàṣẹ fún gbogbo èèyàn ìyá ní kò sí wàhálà ìyá bá ní kí wọ́n lọ ríra kásikẹ́ẹ̀tì wá. Wọ́n bá ní ìwọ tó ọjọ́ mọ obìnrin tó ọjọ́ mọ ti àyẹ̀ ó sùn sínú kásikẹ́ẹ̀tì pé síná ń pè báwọn ó sùn sínú rẹ̀ fódìdí ọjọ́ mẹ́sàn gbáko. Lọ́mọbìnrin náà bá sùn sínú pósí fódìdí ọjọ́ mẹ́sàn-án wọ́n bá rìnrìn àjò inú ìrìn àjò inú ayé lọ wọ́n lọ sí agbede méjì ayé ó lọ sí àrùn gbùngbùn inú ayé ó lọ rèé bu omi agbára kan wá torí ọmọkùnrin. Nígbà tó dé mọ̀mọ́ bá tún sọ fún ọ lọ sí odidi ọjà mẹ́sàn-án nílùú mẹ́sàn-án ọ lọ rí búyèpẹ bẹ̀ wá lójúmọmọ ni o ọmọbìnrin yẹn bá tún lọ o. Nígbà òtún dé torí ọ̀rọ̀ òkìkí ńlá nǹkan búkú ńlá náà fẹ́ ṣe fọmọkùnrin láti lè jẹ́yàn láyé. Nígbà tó tún yá mọ̀mọ́ tún ní tó kù báyìí ni pé ọ̀gàn yóò ló fi gbé ẹbọ o ẹgbọ gbagadì náà ń pè é ti gbọ́ rí ẹbọ tó ní agbára jù láyé nù. Wọ́n bá ní yóò gbé o ni ọmọkùnrin ọmọbìnrin ìrọ́bá tó bá ọmọkùnrin ó tó bá gbé ẹbọ. Lowó bá dé lòkìkí bá kàn lọ́dálé sẹ́lẹ̀ àti máa yí pẹ̀lú àwọn dangote ni wọ́n bá jọ ń jẹun pẹ̀lú àwọn ọ̀tẹ́dọ́lá àwọn èèyàn yín haúsá tí wọ́n lówó kẹrìmọ̀kẹrìmọ̀ haúsá mọ́ ń lówó wọ́n ṣàjọ ń jẹun wọ́n jọ ń rò papọ̀. Ọwọ́ akú kí wọ́n bímọ wọn mọ̀ rọ́mọ bí owó wá dé wọn mọ̀ bí ọmọ. Ọmọbìnrin bá lọ rèé bá mọ̀ mọ̀ mọ́ àwọn àwọn ọmọ tí ìbímọ ní ó bímọ ọdún méjì àti ààbọ̀ ọdún kásàpọ̀ ọdún mẹ́ta bẹ̀rẹ̀ ọdún méjì àtààbọ̀ lọ ẹ̀fínní tí ìgbọ́ pa lọ ẹ̀fínní tí ìgbọ́ po. Lọ́mọkùnrin bá lóhun òdòdè má fira rẹ̀ lẹ̀ fún ẹnikẹ́ni má fira rẹ̀ lẹ̀ fún ẹnibọ́dì mo rò pé ń gbádùn mi bọ̀. Nígbà tí ọ wá yá ní ọmọkùnrin wá wò pé kí ni gbogbo eléyìí tí òun wá ń bá káàkiri báyìí òdìdí ọdún méjì káwọn mọ tí ìbímọ ọdún kan náà yóò tún tẹ̀lé kásàpọ̀ ọdún mẹ́ta sáwọn wà ní bímọ nílé ayé àwọn ni ẹ̀yìn tó sì ti di jayéjayé títí ń bá àwọn adarí orílẹ̀-èdè jẹ́ tí wọ́n ti mú tán ti fojú òun àtẹ̀sùn kan ra wọn tí wọ́n ti gbẹ́bọ́ nítorí ẹ̀ tán ti lọ sínú afẹ́fẹ́ mọ̀dùmọ̀dù nítorí ẹ̀ obì bó ṣe wá ọmọ kan tí ẹ lọ bá lamọ ní pregnant lóyún ọba pregnant fún gan ọba bímọ nígbà tí ó bímọ ó bí bẹta gba gbòdò fún. ọmọkùnrin kan wàá sì kìíní inú ilé ló wáá wà sickness yẹn wáá fẹ́ le díẹ̀ àwọn èèyàn rẹ̀ tí wọ́n jọ lówó wọn wá ń kí àwọn company tó dálẹ̀ wọ́n sà wá ń kí inú ilé. ọmọbìnrin wa lòun ò lè lajúlẹ̀ kọ́kọ́ òun máa ṣàìsàn báyìí kóun kúkú gbéra lọ sí ọ̀dọ̀ màmá òun. ẹ̀yin tẹ́ ẹ sì ń pè sí orí rédíò ẹ ní sùúrù àti ìníkẹ́ ẹ máa pè mọ́ ń bọ̀.
1: ìwọ fàdí ni
0: níbi títí múra lọ́wọ́ ibẹ̀ ni ìyàwó tó ti bímọ fọkùnrin yìí ta ló ti dé pẹ̀lú àwọn ọ̀bẹ ta ni àwọn mọ́ sì ti dàgbà dáadáa wọ́n ti mọ dáàdì wọ́n ti mọ̀ tún wọ́n ti mú sí ẹ̀yìn ọkùnrin méjì àtobìnrin sóńsó kan báyìí náà ni. ni a bá dé nọmba bẹ́ẹ̀ sì ní ṣeré náà ń ṣàwádà ni bọ̀bọ́ ìbá ni àbúrò òun kan ló ní igẹ́ ìyẹn òun kan nǹkan sọ àwọn ọmọ ẹ̀ náà nìyẹn o bóun ṣe kí àwọn dáadáa o ìyẹn ìyàwó ò sì mọ̀ ìyàwó tó bọ́kọ rìnrìn agbára kò mọ̀ pé ọkọ ń parọ́ fóun ni. ọlọ́run ló wá mọ ìjà tọkàn ṣẹlẹ̀ láàrin ìyá àbẹ́ta pẹ̀lú obìnrin tó bọ́kọ rẹ̀ gbé ẹbọ kàǹkà tó lọ sínú afẹ́fẹ́ nítorí ọkọ rẹ̀ níjà bá ṣẹlẹ̀ ibẹ̀ lọ́kọ́ ti wá ṣe mistake sọ̀rọ̀ pé jórí ẹ pé o bí kankan o lóyún àárọ̀ dalẹ́ rí o ṣe kankan kó bàbá sásùn ìyàwó òun lélẹ̀ ọmọ tó bí fún rèé o mò ń bò dojú ọjà.

láti pa èsì jẹ. Ìbéèrè pọ̀ lọ́pọ̀lọpọ̀, kò ní ìdáhùn, à ń wá ìdáhùn fún, à ń wá ìdáhùn fún ọ. Ayé wa soríkọ́ bí ẹ̀rọ afami. Ọ̀rọ̀ wa lọ́jú pọ̀ bí òwú. A gbìyànjú ká tú títí tí orí òfu jágado ni. Ìbéèrè ni wípé ẹ dákun torí Ọlọ́run tá láṣẹ. Ǹjẹ́ orílẹ̀ èdè rẹ àbí orílẹ̀ èpè? Ẹ káàbọ̀ sórí ètò bàbá olóore ìlú. Àgbàlagbà bàbá àwọn àgbàlagbà. Ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéwùsì lórúkọ mi, Sẹ́nẹ́tọ̀ Kàkó aka Sẹ́nẹ́tọ̀ Kax Aláyà ló lè gbélé ńlá one. Ìkànnì Splash rèé 105.5 FM, The Integrity Station Promoting Right Values. Babatunde Ọláwúwo lolóòtú ètò yìí, bàbá olóore ìlú. Nígbà tí SMC Self Made Clothing, ọmọ alájà Dixon Fuad, ọmọ alájà Àkànní Àdá Àkànní Ìgò, iná ń jó ògiri òsá, ẹni ayé ń kọmi inú ẹ̀ tí ò kọmi inú ìyá wọn. Kò kú kò kọ wàhálà ni ó bá bí ó bá lè là á bọ́kùnrin ogun. Ẹni kò mọ oṣù rẹ̀ fẹ́ni tó lóhun ò mọ ẹ̀ ń mọ òkú ó ń fúnra rẹ̀ wà yẹn kiri. Kọ̀ràn jọ́gbọ́n ọkùnrin àbàtì àlàpà yálù wọ́n. Comrade Maja sásán àjọ wà nílé agbára lálẹ́ òní náà ni o. Ẹnu kì í gbé òfo. Aṣoko kì í ju orun. Ànumọ̀ kì í nulẹ̀. Àtàwọn èèyàn wa nílé agbára níbi tí wọ́n ti ń gbé asáfẹ́fẹ́ tẹ́ fi ń wò wá lórí ayélujára lájọ wà níkàlẹ̀ lálẹ́ òní. Ẹ káàbọ̀ sórílẹ̀-èdè Nàjú oríà. Níbi tí ẹni tó gbọ́n ti mẹni tó gbọ́n, tí àwọn tó gọ̀ tí wọn ò mọ́ra wọn, tá a tún ń gbìyànjú tá a ń pàkíyèsí ẹni tó gọ̀ tó tún ń bá ní sọ ọ́ dìjà. Ẹ gbọ́ná, orin wo là á kọ sí gbẹ̀dúrú àwọn bẹ́ẹ̀? Ẹ kú kalẹ̀.

0: níṣẹ́ lẹ máa mú wa lóhùn wípé ìlú wo ló fara rọ tẹ́ ti fẹ́ lówó lóògùn. Ohun tí kálukú bá dẹ̀ fi gbàgbọ́ ẹ̀ sí, ó yẹ kó lè ṣiṣẹ́ fún náà. Ìgbàgbọ́ tiyín yóò sì mú yín lára dá o. This is your one and only Senator Kakó Aláyà ló lè gbélé ńlá wọn kọlọkọlọ tí gbẹ́dì yóò sọ́ra bí igun. Eré lọ ló kó àgbẹ̀tàka bàbá Lákú bàbá ta ló máa fọ́kọ́ péré kò ságbẹ̀ tó máa wọṣẹ̀ léṣe rìn ẹ́ kálẹ̀ o. Bàbá olóore ìlú ló kí o àgbàlagbà bàbá àwọn àgbàlagbà.
1: Good evening, gentlemen of the press, ladies and gentlemen. My dear wife, the first lady, Yalakara.
2: Bàbá olóore ìlú.
3: Tójú wa ń rí lóko tí wa ń kọjá àfaradà o. Apá àwọn baálé yín ọ̀ka. Àwọn tí wọ́n ń gbógun tiwa ń wá tìbọn-tìbọn ni o.
4: Tìbọn-tìbọn?
3: Bẹ́ẹ̀ni.
4: Àwọn ọlọ́pàá ń kọ́.
5: Àwọn ọlọ́pàá ọ̀kárí, apá àwọn òsìka. Ṣùgbọ́n kábíyèsí, a fẹ́ kẹ fún aláṣẹ láti kó ìbọn àti nǹkan ìjà mìíràn wọlé láti òkè òkun. Kí àwọn òṣìṣẹ́ wa náà lè máa rí nǹkan fi dáàbò bo ara wọn.
4: Eyín lẹ wulẹ̀ tó ń tẹ̀sẹ̀ ń tọrọ àṣẹ fún. Gbogbo ohun tẹ́ ẹ bá lè ṣe láti fi dáàbò bo ara yín ni mo fọwọ́ sí. Ẹ gbọ́, bẹ́ ẹ bá kó àwọn ọ̀bọ̀n dé, ẹ bèmi náà wá díẹ̀ bẹ́ẹ̀.
2: Olóore ìlú.
6: Olúrẹmi Amzat, wọ́n ti ta ògo gómìnà lára ẹ, wọ́n ti gbé sínú ọjà ayé. O lè má láì kọ̀rọ̀ yẹn o, o lè ṣe gómìnà Oyo State. Don't go there. If you dare it, they will reduce you to nothing less. Nítorí pé ogun tó máa fi ṣe òṣèlú, wọ́n ti gbà, wọ́n ti gbé sínú ọjà ayé. Ariwo orí rédíò nǹkan ló fi da gómìnà o.
7: Nípa àwọn gbajúgbajà ẹni gbojúmọ̀ láwùjọ tó jẹ́ wípé tí wọ́n bá ti gbọ́ pé wọ́n dàgbà báyìí, ikú ni wọ́n máa ń rò sí wọn.
0: Ṣé ẹ rí àtẹni tí wọ́n rò kúrò? Àtẹni tó rò kúrò ni àti kún fún ẹ̀ tí wọ́n rò mọ́ ọ̀yàn. Ikú ló máa pàyáláyà everybody.
2: Bàbá olóore ìlú.
8: Àwọn èèyàn sọ pé ọbadé bàbá wa Abiola ó wí fún wa, ó ní wọn ìfárí lẹ́yìn olórí. Ẹ̀yin bàbá wa náà sì rí pé wọn ò fi yàn jọba rí, wọn àgbé adéléyàn lórí tí ọba sí ń bẹ̀. Ohun tí wọn náà ti ń jò ní bíbá tí èèyàn kàn ń ṣe tíátà. Ẹlẹ́fẹ́ fún ọ mẹ́ta, ẹ̀fẹ́ fún ọ ládé. Ẹni tágẹ́ẹ̀tì ẹnìkan lẹ̀ ń lénu wọn o. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n wá wá ìdí táwọn òfin ní sí ń bẹ̀. Ẹ wá tún sọ pé ẹ fẹ́ dá kínní nǹkan ẹ̀sìn sọ́jọ́ mi torí ìnákùnà tẹ́ ẹ fẹ́ ná ẹ wá ná 1.5 billion naira láti ṣe ìranù. Wọ́n fẹ́ wo ọ̀nà wo làwọn ó gbà lo owó yẹn bọ̀tí yẹn òjò àwa lójú. Àwọn tí wọ́n ń ti gómìnà ni problem rẹ̀ torí pé a níjà láàrin ara wa. Ṣùgbọ́n àwọn kan wọ́n ń tì wọ́n, àwọn ọmọ ẹgbẹ́ yín náà wà nù wọn. Tọlọ́rọ̀ dé gbangba ká sọ báyìí.
2: Bàbá olóore ìlú.
0: Wọ́n máa lè, wọ́n máa lè o, àwọn ìjòyè yìí máa lè o.
9: Ajá ń ti yẹlé.
0: Wọ́n máa lè o.
9: Ajá ń ti yẹlé.
0: Wọ́n sọ fara ìlú.
9: Ajá ń ti
0: yẹlé. Pétí wọn làwọn ó ṣe.
9: Ajá ń ti yẹlé.
0: Wọ́n jàgbára tán.
9: Ajá ń ti yẹlé.
0: Wọ́n dúró olórí.
9: Ajá ń ti
0: yẹlé. Wọ́n dúró aláta.
9: Ajá ń ti yẹlé.
0: Wọ́n tó gbẹ̀yìn gbàrìbá.
9: Ajá ń ti yẹlé.
0: Ìyá ń jara ìlú.
9: Ajá ń ti yẹlé.
0: Yóò máa lẹ́yìn, yóò máa lẹ́yìn. Ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn.
9: Ajá ń ti yẹlé.
0: Yóò máa lẹ́yìn, yóò máa lẹ́yìn.
9: Ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn. Ajá ń ti yẹlé.

ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè àyọ̀ tó gíire kẹ́ ẹ sì jẹ́ akópa nínú ayẹyẹ mánigbàgbé má dúró kí wọ́n wá ròyìn fún ọ wá kó o lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ.

àpèjọ ọmọ aráyé ẹ̀rí ẹ̀gbin tó nípọn. Àwọn tí wọ́n jẹran gidi tán tí wọ́n fún wa lé ìlú ẹran. Parẹ́ni jẹ òyìnbó larí làwọn wí tí wọ́n tún ga wà láìtàláì.

0: ṣe káàbọ̀ padà láti Sidus. Hello. Hello. Hello. Ojú òpó yẹn kò tọ́. Ojú òpó yẹn ò tọ́. Ó ń wọ́. Ó ya kẹ́tún. Kọ́lọ́kọ́lọ́ ló ń ṣe. Hello.
1: Máì Sẹ́nítọ́ Kakú.
0: Bàbá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ fún.
1: Máì Kọmíṣọ́nà Bẹ́ńbí ọ̀rọ̀.
0: Kọmíṣọ́nà Bẹ́ńbí ọ̀rọ̀ ń jẹ́.
1: Kọmíṣọ́nà Mọ́jà San.
2: Bàbá o.
1: Àtúbọ̀tán yẹn dá o.
0: Àmì ọ̀hún.
1: Ilé-iṣẹ́ yìí ò ní jóná o.
0: Àmì
1: bí agbérí wo ni gbàbọ̀dé o. Olúwa Ṣẹ́gun Afọlábí látọ̀mí àjọ alágbẹ̀dẹ. Sẹ́nítọ̀ ẹ̀rí pé gbogbo àtẹ̀ ń sọ̀rọ̀ Fẹ́mi Babu Ogun. Àbáyé jiyàn. A sì já yín.
0: Ẹ̀yin náà
1: wà
0: padà
1: bẹ̀rẹ̀ gbẹ́ sí wa o. Àti Kọmíṣọ́nà Mẹ́gbà San. Bí tí ń gbèdé ọ̀rọ̀ mi. Kọmíṣọ́nà Sẹ́nítọ̀ tẹ́ẹ̀sì lójú ti báyìí. Tẹ́ẹ̀sì lójú tó sẹ́tàwọ̀ aráàlú lọ yàn yín ṣe. Tẹ́ẹ̀sì ń sófin bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Káwá pé bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ní Fẹ́díà. Tí Sẹ́nítọ̀ wà, tí Rẹ́pù wà, tí Mínísítà wà, táwọn àbàsọ́dọ̀ àbàsọ́dọ̀ wà. Kí ilé iṣẹ́ kan wá wà lórílẹ̀-èdè Nàìjíríà yìí. Tẹ́ẹ̀sì máa ya owó nínú ètò ìṣúná. Irú agbo irú ètò irú kọ́ńpìnì bẹ́ẹ̀. Tẹ́ ẹ wá sọ wípé ẹ̀ mọ́ ń pa rẹ̀ mọ́. Wọ́n wá wádìí lọ wádìí bọ̀. Ó gbé gbàjà bí àmì láàrù. Nítorí ẹ̀gúnjẹ tó fẹ́ gbà. Ẹ dá fún gbòlẹ̀ ń kówó ìlọ̀. Sẹ́nítọ̀ Kàkó. Iṣẹ́ ẹ fẹ́ dọ́nà ni. Àbí òní yẹ ọdún tí gbàjà bí àmì là tó fi ṣe rẹ́ẹ̀tù tó ṣe lórí. Ètò ìjọba ní Lagos State tó tún bá dé Fẹ́díà. Fówó láwà tó ń fi ìlú àjẹ gbàjà bí àmì là. Fówó wá fẹ́ dúnmọ́. Wọ́n wá fẹ́ gbowó ẹ̀gùn bẹ́ẹ̀ lọ́wọ́ ọmọọba. Tí o jẹ́ fi Adi Gbàsgbó. Ẹ wádìí dáadáa o. Àtọmọba tó ní iléeṣẹ́ àti gbàjà bí àmì là. Ẹ tètè dá wọn dúró. Ẹmọ pe ẹ̀rẹ̀ rẹ̀ bàbá ti wá là. Owó pé ìfẹ́ wá jẹ ni. Kò sì yẹ kẹ́ ẹ mọ̀ fi ẹyẹ rẹ̀ yí la tàbí kẹ́ ẹ Ẹgbẹ̀rún máa sọ fún yín pẹ́wò lóhùn òkùnkùnkù. Bẹ́ẹ̀ni fẹ́ yí bàbá ìpínlẹ̀ fẹ́ bàjọba bàbá ìjẹ́. Ó bẹ̀rẹ̀ látòrí àwọn mínísítà àtàwọn oríṣiríṣi àbàsádọ̀ àbàsádọ̀ àtàwọn oríṣiríṣi àgbàsádọ̀ àtẹ̀yìn. Bẹ́ẹ̀ni a mọ ẹ̀fẹ́ ẹran tó pọ̀ wọ̀nyí a mọ ẹ̀sùn ẹran náà kan kíkọ́ kankan pa ni. Ṣebí bàbá ìpínlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ bá wa bẹ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ti gun ìyọ́nú òde wọn sọ̀rẹ́ ìwọ̀n bó sùn mọ́kànlá tó sùn mẹ́wàá tó kù yìí ọlọ́bọ lọ́jọ́ òní nìjọ wọn sọ̀sọ̀ pé lórí ipò wọn ò ní fi ìdààmú pò wọn ò ní fọmọ tí wọn ò ní fayá kín a kí àwọn ìyá wa níbodè àtàwọn bàbá wa nítòsẹ̀rẹ̀ ń bodè tí bodè fi jóná wọn mọ̀ tó bọ́ láwọn torórí ọmọ tuntun gbà kó ẹyin rẹ lè sọ bí òsè rí o torí bí wọn ṣe sọ ní ọjà gbájínú pé àwọn ó tún kọ àwọn tó bá lò láwọn ó tún padà fún ẹlòmíì ò rí gbà mọ o ìtàn bẹ lọ́mí àdìwọ àìnáà tí wọn ṣe ṣíṣú ẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní ṣọ́ọ̀bù tí wọ́n ń lo ṣọ́ọ̀bù wọn ò rí ṣọ́ọ̀bù gbà mọ lórí o owó àwọn olówó lọ́bọ́ sí ẹni tí ọ̀bà wa lówó lọ́mí kò lè gba ṣọ́ọ̀bù ìṣọ̀ ẹ̀jẹ̀ wọn mẹ́jẹ ti gbòdì òrí bẹ o tọ́ra àwọn àgbààgbà àwọn ayé àwọn ni wọ́n bẹ ń gbòdò ọlọ́run jẹun ogun yá ayọ̀ alága lókà gọọmenti tá a ní a gbọ pé láti oṣù kìíní ọdún nìí lálága lókà gọọmenti ti ń gbowó rẹ dàrẹẹtì àdìsẹtẹ ọdún ń ṣe o ẹran títẹ ẹ ní ọtọ lọmí o ọlọrun ní díẹ kó òun ipò tẹtẹ ẹsẹ wọn parí ayé yìí o ẹsẹ ń tọ́tọ́ ẹsẹ ń tọ́yọ o níjọba àbílẹ̀ èdè òsèlú ní wọ́ọ̀dù náà ibi tá ilé náà ló sì ń bẹ sìkú bẹ lálákàtọ̀ tó ti bàjẹ́ ojú ọ̀nà alákàtọ̀ ń bẹ sí ọ̀dàmú gbogbo gbẹlẹ́bẹ̀ ń bẹ ń bẹ tẹ́ ilé tún ṣe àwọn ibi tá ilé náà wò ìjọba sí ń bẹ ńlẹ̀ o gbogbo ọ̀nà òkè olóró ọ̀nà adídógún ọ̀nà abàrẹ̀mú ọ̀nà abàṣà ọ̀nà abọ̀túnlá tó fi lọ bí alákàtọ̀ tó fi lọ bí abàṣà tó fi lọ jáde lọ́hùn láti wọ́ọ̀dù kìíní dè tẹ̀wá ibi tá ilé náà wà lókèsàn tí wọ́n fún yín sí ń bẹ o ẹ ṣé o ẹ ní fẹ́wọ̀n parí ayé yín o ẹ mọ́ jẹ wọ́n tàn yín o torí tí wọ́n bá ń tàn yín ẹ mọ́ tara yín ẹ mọ́ bu owó sòsì ní 2027 ìtí wọ́n ní ẹ̀fún owó ṣe ní ẹbí ṣe o torí ń bá àwọn aráàlú tó gbélé ṣe yí gọ́ọ̀nà tí mákindé bá ń pariwo lé wọn lórí pé owó fún yín lọ́tọ́ lọ́mì wọ́n ti fún yín lọ́tọ́ lọ́mì báyìí o owó sùn yín ti ń dé sọ́wọ́ yín o ẹ̀sìn tọ́tọ̀ àti ń tọ́yẹ o e ma yo awon to yi are ko ti won ko wo Nigeria je o eyin o mu yin olohun o mu yin o eyin nu olohun abi ka se dada e ko eto

0: Comrade Majors, asan.
1: Baba ole nla.
0: Ibere kan lo labi aso. O wa labi aso ogberi orun.
1: Odomode to abi soje.
0: Ah, iwa tu gborin sori ni.
1: Ko je abi.
0: Na ise Wycliffe. Now. Mo n gbọ ọrọ kan pe awọn ọmọ wa ti won wole be ni. Ẹjọ́ má gbọ́ àwọn onísakúsọ àti onítukutu.
2: Ṣé àwọn ọmọ tí wọ́n ti wọlé padà sílé ẹ̀kọ́ lẹ̀ sọ?
0: Àwọn ajá ni bẹ́ẹ̀ ni.
2: Àwọn ọmọ ilé tán ti wọlé Holiday Bandit.
0: Kí ni tún máa gbọ́ lọ́wọ́ Holiday Bandit?
2: Ẹ ṣe. Ara àwọn ìbéèrè tí wọ́n ní ká béèrè náà lọ́wọ́ yín rèé pé.
0: Àwọn wo ló ran yín
2: ní béèrè? Kí ni àwọn aráàlú ni? Kí ni èsì tẹ́ ó fún àwọn ọmọ yìí nígbà tí wọ́n bá ń bèèrè nípa ìtàn lọ́jọ́ ọ̀la? Torí wípé àwọn ọmọ yìí as young as they are, láti ru age tí wọ́n ti wà yìí, wọ́n ti ń. Sí Holiday. Torí pé wọn ò lọ sí skul. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní báńdíìtì ń dààmú skul. Àwọn ọmọ wa sọ pé àwọn gbọ́ Holiday oní báńdíìtì. Ẹ jọ nínú ìtàn a ò gbọ́rí wípé Holiday kan wà tó ń pè ní Holiday oní báńdíìtì. Ẹ worú àwọn ọmọ tí wọ́n kó táàtì táṣìṣe wá wọn táàtì rí wọn gbà padà yìí. Ìbéèrè ara ìlú ni wípé kí ni ẹ̀ṣẹ̀ àwọn ọmọ yìí? Wọ́n sì ní wípé bí ọmọdé bá ṣubú awo iwájú, bá gbà bá ṣubú awo ẹ̀yìn wò. Awo kí ló gbé òun ṣubú? Àwọn ohun tá a ti ń sọ rèé gẹ́gẹ́ bí ìpèníjà fún ta ti ń pè yí ṣàkíyèsí ẹ̀ láti ọjọ́ yìí wá rèé. Wọ́n ní ó ń bọ̀ àwọn báyìí là á dẹ́ẹ̀dẹ́. Wọ́n dẹ̀ ní fèèyàn joyè àwòdì kó má le gbẹ́dìyẹ. Béèyàn bá sì tó baba ọmọ ṣe, àwọn baba wa sọ wípé kó má pe

0: lákàrà. Nígbàtí a bá finú fídọ̀ yan àwọn ènìyàn sípò láti gé alábòjútó àti alákòóso àti ṣe aṣojú wa. Láwọn tá a yàn sípò láti ṣe aṣojú wa nílé ìgbìmọ̀ aṣòfin ni o, ní àwọn ilé-iṣẹ́ ìjọba ẹlẹ́kajẹ̀ka ni aláwọ̀ èèyàn bẹ̀ tó yẹ kó ṣojú ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè mú jẹ́. Ṣùgbọ́n ohun tá a rí ni wípé ìjẹ gàba ló pọ̀ jù. Nígbàtí aráàlú bá ti kó agbára ìbò wọn tó ti kó léèyàn kan lọ́wọ́ tó ti fi ẹ̀tọ́ wọn gbé wọlé, wọn á débẹ̀ wọn sì máa jẹ gàba lórí àwọn tó rán wọn níṣẹ́. Wọ́n sì ní ẹni bá rán yàn níṣẹ́ là á bẹ̀rù, a kì í bẹ̀rù ẹni tá a jẹ fún. Kí ló wá dé, kí ni ẹ̀ṣẹ̀ aráàlú? Ẹyẹ wo àwọn ọmọ yìí, ẹ̀ṣẹ̀ kan ṣo tí wọ́n ṣẹ̀ ni wípé wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọmọ tí wọn ò tí ì dá ọ̀tún yàtọ̀ mọ̀ sí òsì. Àwọn ọmọ yìí báyìí, kí ni ìrírí wọn? Òun là ń pè yín lákìyèsí sí. Kí lẹ sọ fún wọn lọ́jọ́ ọ̀la?
1: Ètò tiwa nípa yẹn èmi á já yín sí láàbọ̀, ṣùgbọ́n mo ní láti lọ fún side hustle. Ẹ ṣé o.
2: Splash FM 105.5.
3: Ọba àwọn tí ó gbàgbọ́ lọ ní orúkọ mi, wọ́n mọ̀ ní àwọn ẹ̀mí ẹ̀sùn jáde. Àwọn tí ó gbàgbọ́, wọ́n mọ̀ fi èdè tútù sọ̀rọ̀.
4: Ẹ káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ Bíbélì láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run, ajíhìnrere tí ń gbólóhùn àti fẹ́ òjò, olùdarí iléeṣẹ́ ìránṣẹ́ Revealing Jesus Ministries. Ayé rẹ kò ní rí bákan náà mọ́.
5: Ọlọ́run ayérayé ayàn ológo fún orí ọ̀fẹ́ ńlá tí ẹ tú yọ̀ǹda fún wa lónìí yìí wípé kí a tú kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ rẹ lọ́tun. Mo gbàdúrà fún ìṣíníyè pípẹ́, ìṣíníyè ọ̀tun fún gbogbo olùgbọ́ ọ̀rọ̀ rẹ lẹ́nu mi lónìí, pé kí ọ̀rọ̀ náà kó la ipa nínú ọkàn gbogbo àti èmi olùsọ àti àwọn olùgbọ́, kádi aláyọ̀ kádi alábùkún fún lórúkọ Jésù Kristì náà, Olúwa wa, Amen. Mo tú kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ètò ẹ̀kọ́ Bíbélì lónìí. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a ṣe àgbéyẹ̀wò rẹ̀ náà ni a pè ní ìhìn rere Jésù Kristì. Kí ni rere túmọ̀ sí, àti pé kí ni àwọn òpó mẹ́ta tó gbé ìhìnrere Jésù Olúwa ró? Kí ni ìṣẹ̀lẹ̀ mẹ́ta tó gbé ìhìnrere Jésù Olúwa ró? Ta ti ń ṣàgbéyẹ̀wò rẹ̀ nìyẹn. Mo gbàgbé Kọ́rìntì kíní orí kẹ̀ẹ́dógún láti ẹsẹ̀ kẹta, yẹn Pọ́ọ̀lù Apostélì, tàbí ta bá tilẹ̀ bẹ̀rẹ̀ sí gbogbo láti ẹsẹ̀ kíní, kí n fi rán wa létí ni o. Ká mọ̀ bá gbàgbé pé àwọ̀ náà ṣe ń gbọ́ ẹ̀kọ́ ìlónìí fún ìgbà alákọ̀ọ́kọ́ ni, kó lè mọ ibi tá a ti ń bọ̀. Ìwé Kọ́rìntì kíní orí kẹ̀ẹ́dógún láti ẹsẹ̀ kíní, ó ní ìjẹ́ ara, èmi sọ ìrere náà di mímọ̀ fún yín tí mo wàásù fún yín, èyí tí ẹ̀yin pẹ̀lú ti gbà, nínú èyí tí ẹ̀yin pẹ̀lú sì ti dúró nípasẹ̀ èyí tí a fi gbà yín là pẹ̀lú. Ní ẹsẹ̀ kẹta, ó ní síwájú ohun gbogbo. Èmi fi nítorí níwájú ohun gbogbo, èmi fi èyí tí èmi pẹ̀lú ti gbà lé yín lọ́wọ́ bí Kristi ti kú fún ẹ̀ṣẹ̀ wa, gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, àti pé àsìkò rẹ̀ àti pé ó jìde ní ìjọ kẹta gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. So òpó ẹlẹ́ẹ̀kíní tó di ìrere Jésù Olúwa mú, òun náà ni mo ti ń ṣàlàyé ikú Kristi. Ìyẹn ni pé tí a ó bá wá sí ìrere Jésù Olúwa, gbọ́dọ̀ tọ́ka sí ikú Kristi. Òye ìrere yìí sì gbọ́dọ̀ yé wa. Ẹ jẹ́ ṣàlàyé kankan fún wa lónìí, bàbá, màmá àti bọ̀dá. Ọ̀pọ̀lọpọ̀ wa nígbàgbọ́ lónìí lórò pé ẹni tá à ń pè ní ìrere fún ẹlẹ́sẹ̀ nìkan ni, rárá. Bẹ́ẹ̀ ni, lóòótọ́ ni pé ìrere Jésù Olúwa nìkan ṣoṣo ló lè sọ ẹlẹ́sẹ̀ di ẹni ìgbàlà. Ìwé Rómù orí kìíní ẹsẹ̀ kẹrìndínlógún, ó ní èmi kò tíjú ìrere Kristi, nítorí pé agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tó bá gbàgbọ́. So lóòótọ́ ni pé ìrere yìí nìkan ṣoṣo ló lè sọ èèyàn dẹ́ni ìgbàlà. Ẹlẹ́sẹ̀ sì gbọ́dọ̀ ó gbọ́dọ̀ gbọ́. Ìwé orin yẹn ó sọ fún wa, ó ní ẹlẹ́.

fún àlàyé ìdáhùn sí ìbéèrè tàbí láti ṣe onígbọ̀wọ́ ètò yìí ẹ kàn sí wa lórí nọ́mbà yìí 081-633-09793 lẹ́ẹ̀kan sí 081-633-09793 ẹ tún lè dáwọ́lódù ẹ̀kọ́ yìí àti àwọn ẹ̀kọ́ mìíràn lórí wẹ́bsáìtì wa www.ekobibeli.org ẹ̀kọ́ bíbélì jésù níbi gbogbo.

0: jẹ́ pé ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú gbogbo ìgbìyànjú wa lẹ́yìn. Hello.
1: Èso olúwa rẹ̀.
0: Hello. Ẹyin tẹ́ máa ń pọ̀ nínú gorodomu, ẹ mọ̀ pé àwa lẹ̀ ń ní lára. Comrade Majasa sọ.
2: Bàbá o.
0: Bàbá yín jẹ́ òpin ní o gbọ́dọ̀ fọ̀hún.
2: Ohun tí à ń bábọ̀ ni pé kí ni àríwísí
0: yín lọ́jọ́ ọ̀la.
2: Àwọn ọmọ yìí, àwọn tó yẹ kó dáàbò bò, wọ́n ti já wọn kulẹ̀.
0: O ṣe ọkọ mi. Lórí ìbéèrè yẹn, sori ìgbà tí barista máa kọrin ó ní mo tún ti yí fújì ìpáadá ó sí new dimension.
2: New dimension láwa
0: yìí. Ìtumọ̀ ẹ̀ ni wípé ìsí nínú ìrìn àjò ọmọnìyàn ó máa ń ní àwọn nǹkan tí èèyàn máa ń ṣe alábàápàdé nínú ayé. Bí a ṣe wá pọ̀ nínú ayé tá a lé ní 7 billion yìí, èèyàn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ló ní àwọn àdójúkọ ọ̀tọ̀ọ̀tọ̀.
1: Ẹ kú àgbà.
0: Ìgbà míì táwọn míì máa ń fẹ́ jọra pẹ́pẹ́pẹ́pẹ́, àmọ́ aláwọ̀ mi tó ti yàtọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀. Ṣé lórí ìṣẹ̀lẹ̀ yìí kì í ṣe pé nu tiwa náà dùn, tá a bá wò ó sìn, ó ti ń lọ bí 142 báyìí, ó ti ń súnmọ́ oṣù kan. Dàtísítò túmọ̀ sí wípé nígbà tó bá máa fi di on the 15th bẹ́ẹ̀ yẹn sìn, a máa pé oṣù kan gérégé torí on the 15th. Ó máa pé oṣù méjì, sorry. Oṣù oṣù kí ni àwọ̀? Àwọ̀ kankan.
1: Àwọ̀ kankan.
0: Kó má má dàbíi pé bóyá olúwa ẹ̀ náà mọ tó ń sọ.
1: Ó dà àti ẹ̀wòrán.
0: Àwòrán. A pé oṣù méjì. 15.
1: Ọjọ́ rẹ̀ bí àná.
0: Oòrùn rẹ̀ bí àti wọ̀ àbí.
1: Ọjọ́ rẹ̀ bí àná.
0: Ok, sorry. Now, bó ṣe wà yìí Májàsá sọ nígbà tó wà ń kékeré, a ní àwọn àdójúkọ kan tó dojúkọ tó jẹ́ pé àánú Ọlọ́run tó gbé ẹrú lọ́jọ́ òní ló ń jẹ́ kí ìwọ náà lè sọ pé Ọlọ́run ṣe mọ̀ dúpẹ́ o. Kọmíṣánná Bẹ́ńbí Oró, òun náà ní àwọn àdójúkọ.
1: Bẹ́ẹ̀ni.
0: XFC àkànní àdàkọ̀ ní ògo, ó máa láwọn dojúkọ tó
1: pọ̀. Pàfíàfíà pàfíàfíà.
0: Pàfíàfíà. Òun náà láwọn èmi tẹ́ wo yí àgàgà.

0: bó ti kọ́ lóní ẹ bó ṣe máa rí nìyẹn.
1: As you have singing the song, so shall it be.
0: Ẹ porúkọ Jésù lẹ́ẹ̀kan.
1: Call the name of Jesus once.
0: Ogun tí ọ̀tá rán sínú ayé
1: mi. Bá ti di enemy has sent into my life.
0: Láti máa fi bà mí nínú jẹ́.
1: To cause me sorrow.
0: O yẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa.
1: Hear the word of the Lord.
0: Irú ogun bẹ́ẹ̀.
1: Such battle.
0: Fi ayé mi sílẹ̀.
1: Live my life.
0: Ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù.
1: In the name of Jesus.
0: Bàbá mi o.
1: My father.
0: Ogun tí ọ̀tá rán sínú ayé mi.
1: Battle the enemy has sent into my life.
0: Láti máa fi bà mí nínú jẹ́.
1: O cause me sorrow.
0: Ìwọ ogun yìí gbọ́ ọ̀rọ̀ Olúwa.
1: Hear the word of the Lord.
0: O yà fàyè mi sílẹ̀.
1: Live my life.
0: Fàyè mi sílẹ̀.
1: Live my life.
0: Fàyè mi sílẹ̀.
1: Live my life.
0: Fàyè mi sílẹ̀.
1: Live my life.
0: Fàyè mi sílẹ̀.
1: Live my life.
0: Ogun tí wọ́n rán sínú ayé
1: mi
0: láti máa fi bà mí nínú jẹ́. Olúwarán ogun náà jáde.
1: Olúwarán
0: jáde.
1: Olúwarán
0: jáde. Jésù Olúwa wa.
1: In Jesus name alone.
0: Ẹ̀kọ́ Jésù lẹ́ẹ̀kan.
1: Call the name of Jesus once.
0: Olúwa.
1: Lord.
0: Èyí tó kù kí oṣù yìí ó parí.
1: For the remaining days left for this month.
0: Àti èyí tó kù kí ọdún yìí ó lọ.
1: And one left for this year.
0: Ẹ fàyè gba èmi náà.
1: Oh Lord, permit me also.
0: Láti kọrin ayọ̀.
1: To sing for joy.
0: Oyè gbàdúrà bẹ́ẹ̀.
1: Prayers.
0: Orúkọ Jésù.
1: In the name of Jesus.
0: Bàbá mi o.
1: My father.
0: Olúwa.
1: Lord.
0: Èyí tó kù kí oṣù yìí ó parí.
1: For the remaining left for this month.
0: Èyí tó kù kí ọdún yìí ó lọ.
1: Lord, left for this year too.
0: Ẹ fàyè gba èmi náà.
1: Lord, permit me.
0: Láti kọrin ayọ̀.
1: Oh, to sing for joy.
0: Ẹ fàyè gba èmi náà.
1: Permit me, Lord.
0: Láti kọrin ayọ̀.
1: To sing for joy.
0: Ẹ fàyè gba mi.
1: Lord, permit me.
0: Kémi náà kọrin ayọ̀.
1: To sing for joy.
0: Ẹ fàyè gba mi.
1: Lord, permit me.
0: Kémi náà kọrin ayọ̀.
1: To sing for joy.
0: Jésù Olúwa wa.
1: In Jesus name alone.
0: Ẹ porúkọ Jésù lẹ́ẹ̀kan.
1: Call the name of Jesus.
0: Àǹfààní rere tó ń dúró dè mí nínú oṣù
1: yìí. Good opportunities waiting for me this month.
0: Àǹfààní rere tó ń dúró dè mí nínú ọdún yìí.
1: Good opportunities waiting for me this year.
0: Olúwa fílé mi lọ́wọ́.
1: Lord, give it to me.
0: Ẹ gbàdúrà bẹ́ẹ̀.
1: Prayers.
0: Orúkọ Jésù.
1: In the name of Jesus.
0: Bàbá mi o.
1: My father.
0: Àǹfààní rere.
1: Good opportunities.
0: Tó ń dúró dè mí nínú oṣù yìí.
1: Waiting for me this month.
0: Àǹfààní rere.
1: Good opportunities.
0: Tó ń dúró dè mí nínú ọdún yìí.
1: Waiting for me this year.
0: Ah, Olúwa. Olúwa file mi lọwọ.
1: Give it unto me.
0: File mi lọwọ.
1: Give it unto me.
0: File mi lọwọ.
1: Give it unto me.
0: File mi lọwọ.
1: Give it unto me.
0: File mi lọwọ.
1: Give it unto me.
0: File mi lọwọ.
1: Give it unto me.
0: Jesu Olúwa wa.
1: In Jesus name alone.
0: Orúkọ Jesu lẹ́ẹ̀kan.
1: Call the name of Jesus.
0: Ọjọ́ kọjọ́ tí ọ̀tá ti yà sọ́tọ̀.
1: Any day set aside by the
0: enemy. Láti mú ìbànújẹ́ wọnú ayé mi.
1: To bring sorrow into my life.
0: Wọnú ẹbí mi.
1: Into my family.
0: Olúwa má jẹ́ kí ọjọ́ náà wọ ayé.
1: Lord, don't let that day come to pass.
0: Oya gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jesu.
1: In the name of Jesus.
0: Bàbá mi o.
1: My father.
0: Ọjọ́ kọjọ́ kí ọ̀tá ti yà sọ́tọ̀ láti mú ìbànújẹ́ wọnú ayé mi wọnú ẹbí mi
1: irú
0: ọjọ́ bẹ́ẹ̀ Olúwa fagilé má jẹ́ kó wá sáyé Olúwa fagilé má jẹ́ kó wá sáyé Olúwa fagilé fagilé fagilé fagilé fagilé fagilé Jésù Olúwa wa.
1: In Jesus name alone.
0: Ó ní. Nítorí náà.
1: Ṣe jẹ́ fọ.
0: Àwọn ẹni ra padà Olúwa yóò padà.
1: The redeemed of the Lord shall return.
0: Wọ́n ó sì wá sí Sioni.
1: I shall come.
0: Tàwọn tí orin.
1: Unto Zion we sing.
0: Ayọ̀ àìnípẹ̀kun yóò sì wá lórí wọn.
1: Everlasting joy shall be upon their head.
0: Ó ní wọn ó rí i ní
1: ìdùnnú. They shall obtain gladness.
0: Ẹ porúkọ Jésù lẹ́ẹ̀kan.
1: Call the name of Jesus.
0: Olúwa kí oṣù yóò tó parí.
1: Lord, before this month ends.
0: Jẹ́ kí mi náà rí i ní ìdùnnú àti ayọ̀ gbà lọ́wọ́ rẹ.
1: Make me also obtain gladness for you.
0: Fún mi ní ìyanu tí yóò dùn mí nínú.
1: Give me miracle that will make me glad.
0: Oya gbàdúrà bẹ́ẹ̀.
1: Prayers.
0: Orúkọ Jésù.
1: In the name of Jesus.
0: Bàbá mi o.
1: Let me obtain gladness from you.
0: Olúwa ẹ dùn mí nínú.
1: Lord, make me glad.
0: Ẹ dùn mí nínú.
1: Make me glad.
0: Ẹ fún mi ní ìyanu.
1: Give me a miracle.
0: Tó máa dùn mí nínú.
1: That will make me glad.
0: Béèrè fún ìyanu yẹn o.
1: Ask for that miracle.
0: Olúwa.
1: Lord,
0: kí oṣù yìí ó tó parí.
1: Before this morning.
0: Fún mi ní ìyanu.
1: Give me a miracle.
0: Tó máa dùn mí nínú.
1: That will make me glad.
0: Fún mi ní ìyanu.
1: Give me a miracle.
0: Tó máa mú inú dídùn wá.
1: Bring gladness into my life.
0: Jésù Olúwa wa.
1: In Jesus name alone.
0: Kọrin kí n tó fi àṣẹ lé àdúrà rẹ.
1: Sing this song before the rest of your prayer.
0: Màṣá imú nú mi dùn.

0: Flash FM 105.5.
1: Brother Lee, now today, oh, 3-3 Connect Bar Tour. No let us hear no sit story, oh.
2: It's the 3-3 Connect Bar Tour. Come into select bars near you this weekend and in the coming weeks. Gather your crew, come enjoy great music, games, and the chance to win prizes when you buy 3-3 exports. So come to the 3-3 Connect Bar Tour and share the taste that brings us together. 3-3 Export, taste that unites. Not for sales to persons under the age of 18. Drink responsibly.
3: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí Gia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mí a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
4: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
5: Years ago, the biggest radio raffle hit we ever saw.

tu mo lanfani ati mo kiri awa ku dede akoko yi iyan ni gbogbo bi ta ti mo lanfani ati mo je gbaladun eto yin eto wa ido gagaleleyi ele to yato si dokido iroye re daraya jake jado le agbala aye la tun ko wa so de o asiku bi oju ojo se lo lale yi awa ti rodado oju wabo awa rodado oju wabo awa ti rodado oju wabo asiko ti gogo wa ojo ru la wa yi won ti lego ti won ti lego ti wa lo ikani spain spain ti boju wa je awa ti rodado oju wabo awa rodado oju wabo ẹbọ tí nkan bá ti káyẹ láàjù èyàn ó kàn dá sẹ́rìn ni pé tọ a ti gbà fọ́lọ́hun ìkání spain bukú yìí ìkání spain ṣé àsìkò yìí ló yẹ kí àjọ fifa jẹ́ kí fifa ẹ̀ sí dáadáa fa adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ṣe wà lọ lórí ètò fún ti ọ̀sẹ̀ tó kọjá lami yama ó lọ dìmọ́ cristiano ronaldo pé bàbá ẹ mọ́ bínú pé irú ọjọ́ àyájọ́ ọjọ́ èní nǹkan lọ bó ti lọ bàbá mo ní wá kí yín ni o ẹ̀gbọ́n ẹ̀yìn ni mò ń bá rí sà ìtùnú dixon òun ló máa jẹ́ kẹ́ láǹfààní láti jẹ́ pé kẹ́ ẹ gbọ́ wa dáadáa lápá abẹ̀ yẹn ọ̀gá wa tún dí ọláwo olóòtú ètò alex ferguson ti já ní olóko dáná ló kọ mi olóko eléyìí tó ń dáná ìròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ lédè yorùbá ti àǹtí àti sport actor eléyìí tó wà active ìwọ mike merino yìí àwọn goal tó bá wúlò ó ní mike merino máa ń gbá wọlé mike merino agbábọ́ọ̀lù ikọ̀ ti arsenal òun ló ṣe kínní yẹn àfi zẹ̀ láwọn ọ̀gá wa tún dé ọláwo olóòtú ètò alex ferguson ti jáde olóko dáná ló kọ mi olóko eléyìí tó ń dáná ìròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ lédè yorùbá ti àǹtí àti sport actor eléyìí tó wà active a tún pínwó lálẹ́ yìí a pínwó káàṣì ẹ̀ tó bá ń gbọ́ káàṣì ẹ̀ ó ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n cash at 2 years ó ń súnmọ́ wa àwa náà ń súnmọ́ ìyẹn ò dínwí ní ojoojúmọ́ lọ́wọ́ o torí lálẹ́ yìí èèyàn kan tún máa láǹfààní àti gbẹ́nu sí dẹ́gbẹ̀ngbẹ̀ *347*1004*#*1004*#1#. Èyí tí ẹ fi gbẹ́nu sínú wọn ò wà nípa ẹjí kò tó lálẹ́ yìí mo ti já yín tán bíi gbàbí mélòó kan pé owó ojoojúmọ́ yẹn owó ìdọ́gọgọ yẹn ó ti fò sókè sí owó yẹn ti pọ̀ sí báyìí o kò ẹ̀ mọ́lẹ̀ ẹ̀ gbọ́ o *347*1004*#. Kóòdù yẹn nìyẹn láti gbẹ́nu sí babasọ nípa ti káàṣì ẹ̀ ẹjẹ́ abẹ́rẹ́ ni tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè ti brazil àjọ eléyìí ti ṣe àmójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè brazil wọ́n ní lásìkò tá a wà yìí àwọn ò ní gbaṣẹ́ lọ́wọ́ bàbá carlo ancelotti o àwọn ò gbaṣẹ́ lọ́wọ́ bàbá o ṣùgbọ́n ìyípadà máa dé bá àwọn ìgbìmọ̀ olùkọ́ni eléyìí tí ayé wọ́n bá bàbá ṣiṣẹ́ papọ̀ gẹ́gẹ́ bí ti brazilian fa gẹ́gẹ́ bí n tó sọ nìyẹn pé àwọn ò láwọn máa sáàkì bàbá lẹ́yìn ìgbà tí bàbá jábọ́ náà díje fẹ̀yẹ àgbáyé ṣùgbọ́n bẹ ni pé ìyípadà máa dé bá àwọn coaching crew eléyìí tí ń bá bàbá carlo ancelotti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí n ti ń tẹ̀ á lọ́wọ́ báyìí wọ́n ní sẹ́ mọ̀ pé ọmọ bàbá Davide Ancelotti yóò lọ tẹ́wọ́ gba iṣẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Lille lórílẹ̀-èdè ti France wọ́n ní bákan náà goalkeeper trainer Tavares òun náà ó súnmọ́ kókó ńbẹ̀ ẹni tó jẹ́ coordinator tá a bá ń sọ nípa Rodrigo Caetano òun náà ó finú gun ikọ̀ àgbà ọ̀jẹ̀ ti orílẹ̀-èdè Brazil.